0: 56.7. tó fi kan àmójú ẹ̀rọ fún sàtàwà yìí dọ̀lápọ̀ ẹnìkan ní dọ̀lápọ̀ wọn líle mu ní mọ̀ pé bẹ́ẹ̀ mọ́ o dọ̀lápọ̀ ọmọ jẹ́jẹ́ tuálẹ̀ dọ̀lápọ̀ dọ̀lípì ìrúnmọ̀lẹ̀ ọmọ tí ò ṣe rí bí studio manager tí ò ṣe fojú di lọ́wọ́ orílẹ̀-ètò àjọṣe ni. Adéọ̀sùn Olúwa Káyọ̀dé lorúkọ tèmi. New Vision náà ni ọkọ ìyàwó ẹ̀. Àwọn nǹkan tájọ wá ń gbádùn àtúnjọ gbádùn ara wa dáadáa lónìí.
1: Orí afẹ́ lòmíràn.
0: Ọmọ àbá mi ń bẹ́ bí ọmọ Kasma. Ọmọ wòlíì akin ọmọ wòlíì bẹ́ ń bí ó dúró kàkàràkà ọ̀nà dúró.
1: Olóyè ayé ò ẹ fòye gbé kò sẹ́ni tó mọ ibi tó ń.
0: Olódùmarè Olódùmarè Adẹ́dẹ́ aṣẹ̀dá ìwọ lólè tó dùn ní o.
1: Pẹ̀lú ìtẹ́lọ́rùn.
0: Torí pé ó kọjá agbára.

sọ̀rọ̀ orò ó ní tọ́rọ̀ mọ́ bá a má sọ̀rọ̀ ègún ó ní tọ́rọ̀ mọ́. bá a bá sọ̀rọ̀ mẹ́ta là á ká mẹ́ta là á là ẹ̀ta dáwọ́ èjì tó gbé ó ní tọ́rọ̀ mọ́.

0: Hello. Hello.
1: Hello. Hello, sir.
0: Emo kale.
1: Yes, sir.
0: Baba ki le fe ba wa so.
1: Akon ga ki ni.
0: Ke ki mi.
1: Yes.
0: Isu olohun keyin na o. Studio manager Mr. Adolapo Nanki.
2: Aye yi.
0: Eja fi kiki le o. Oro. Adegun. Adegun dile egbo. Se lo to ni se o wa. Se awon idile kan be. Tomo won ba di America. One network ti won gbe wa soro re. Ti o de wale nde mi fe bere ni e. Ti mo fe bere nu 09123 708675 09123 708675 Number to obi nu. Hello. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: Hello, Rabbi. Hello, Rabbi.
0: Amen.
1: Ele se yo ni daro. An gbadun yin o.
0: Awon na gbadun yin baba. Baba e ba ndasin to wa nle yi abe raye ni.
1: Kosi dibe ti kosi egun. Ko se wo nbe.
0: Hmm.
1: Ni e ba ti je omo ibile. Ìgbẹ́ mi wà tó pé ẹ̀rí tí wọ́n ní ẹlòmí ẹni àwọn ẹgbẹ́ ọkà bàbà. Ìgbẹ́ mi wà tó pé ìgbẹ́ bá ń ní wọ́n máa ṣòro.
0: Ẹ ṣe ní pápákọ̀ torí pé mo rí pé owó yìí ti fẹ́ tán o.
1: Màá lóòdù káàdì bò máa tán padà.
0: Ẹ bá gbé tí ó bá wọlé mọ́ nǹkan.
1: So gbogbo kò sí ibi tí ò sí ṣòro rárá. Àìwá mọ̀ pé ohun kálukú ọ̀wá mọ oòrùn sí rẹ̀. Ṣé ẹ pé ìlúmí náà wà tó pé à ń gbé gún nídìí ẹlòmí.
0: Bẹ́ẹ̀.
1: Àìwá ṣe gbogbo àwọn oòrùn yẹn mọ́. Ògán wa ń dà nǹkan lẹ̀. Èèyàn lára tó pé wá ní à. Oro ìdílé yín kílódé pẹ̀lú ọgọ́ kílódé pẹ̀lú ṣe kílódé pẹ̀lú gbé gún níbi ìdílé yín náà fẹ́ bí ó parun gbogbo tó ń jẹ́ ogun.
0: Ó ti rí mo ń bọ̀ 09123708675 Number to wa bi gangan ni e 09123708675 Eje n gba pe yi. Hello.
1: Hello sir.
0: Yes sir baba.
1: Ẹ̀kú Ajé.
0: Àjì onígi wá sọ́fin
1: o. Yẹ́ o, Mr. Lásùkò ni Látìkìrè.
0: Látìkìrè, Mr. Lásùkò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yá kí lè fẹ́ bá wa sọ.
1: Ègún ìdílé bẹ́ẹ̀. Ẹgbẹ̀mí inú ìdílé mìíràn ní ìfọ́gbọ́ta ọdún tí wọ́n fi kú.
0: Bàbá. Nínú ìdílé mi wọn kì í pé ọgọ́ta ọdún tí wọ́n fi kú. Ṣùgbọ́n a fẹ́ lọ bẹ̀ẹ́ lónìí.
1: okay.
0: Àtọ̀ nípa ègún ohun tá à ń sọ̀rọ̀ nípa àǹfààní àti oore ọ̀fẹ́ tí àwọn èèyàn ní lórí ìkànnì yìí lágelu 96.7 FM àti Splash FM 105.5.
1: Iṣẹ́ nínú ìdílé tí ọ̀dọ́ ti wà tá a bá bí ọmọ wọn a máa ṣe ìgbẹ̀rùkẹ́ni fọmọ ní ayé ìgbà yẹn hóró lé.
0: Bàbá
1: ẹ
0: mọ tó jẹ fẹ́ràn yín ǹdí mo bá yín sọ ẹ tó ń padà sórí ẹ ǹdọ́ jẹ́mi ó fẹ́ràn yín nù o pé nínú ìdílé tí yín oro olé náà fi tọmọ. Bàbá ẹ wá gbọ́ tí wọ́n bá fi oro olé tọ ọmọ lágelu 96.7 FM ibẹ̀ làwa wà àwa náà fi oro olé tọ ọmọ ṣùgbọ́n bàbá ẹ parí òwe ọmọ tá a bá kọ́.
1: Ọmọ tá a bá kọ́ yóò gbèlé tá a bá kọ́ tà ní.
0: Ẹ ní ṣìṣe so ìgbìyànjú àwọn òwe díẹ̀díẹ̀ tá a ti pa tí wọ́n mọ̀ ó là ń ṣàlàyé lórí ètò yìí ṣùgbọ́n mo gbà fún yín ọlọ́run mo ti gbà fún.

0: 0813008675. Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ ma ṣàtẹ́ mede. Ẹ tẹ́ ẹ ma dágbè lọ́rọ̀, ẹ tẹ́ ẹ mọ̀ pé èdìdí lọ̀rọ̀, èdìdí làṣà. Gbogbo yín ni kẹ́ ẹ pè wá. Àti èdìdí ọ̀rọ̀ àti èdìdí àṣà, ẹ jájọ fi ó kan kún èjì. Kájọ ṣàlàyé fún àwọn aráyé. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ. Ìdílé tó ní ayọ̀ tá a fi péjọ yìí mi gbọ́dọ̀ fojú du wọn láyé. Ìdílé tí mo ń sọ ń parẹ́. Ó ní ìdílé. Dr. and Dr. Mrs. Emipe. Látinú jọ sí AC Arógun Gbógunmi. Alágbèrè ojú. Bàbá àti màmá yìí óré tó lódùmarè ṣe fún yín. Ikú àti ẹ̀ṣẹ̀ ò ní gba sọnù lọ́wọ́ yín o.
1: Ayédòbírí po ẹ̀wò.
0: Ilé bàbá àti màmá Emipe Akinyin. Adẹ̀tún kìí. Lórúkọ Jésù ẹni dàwátì.
1: Ìdí o ayé yín.
0: Ẹ ṣé o.
1: Ayé dòbírí po ẹ̀wò wa èèyàn.
0: Tó o bá ti mẹ̀mí pè ló kù. Ọjọ́ tó o bá mọ̀ ọ́n yóò fira rẹ̀ hàn bí èèyàn fún ọ. Ó níbi tó máa dé tó bá fira rẹ̀ hàn bí áńgẹ́lì ò ràn mọ́ láyé. Dr. Emipe, thanks so much for your support. Iṣẹ́ ìránṣẹ́ bàbá mi ó dìtì lẹ́yìn. Gbọ́ngbọ́ngbọ́n ó dẹ̀ ṣe dáadáa.
1: Adarí wùrù, alágbèrè ojú.
0: 0913008675. Nọ́mbà tó wọ́n bí nìyẹn.
1: Ẹ̀wò wa èèyàn, adarí wùrù, alágbèrè ojú.
0: Ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ lẹ́fẹ́ bá bàbá wòlíì sọ̀rọ̀ ẹ lé lórí ọ̀fẹ́ rẹ̀ báyìí o. Mo ti bẹ̀yìn ẹ dákun. Ẹ afẹ́ bá wòlíì sọ̀rọ̀ ẹ lé ní orí ọ̀fẹ́ rẹ̀ báyìí.
1: Ẹ̀wò wa èèyàn, adarí wùrù.
0: Torí pé káàṣì ẹ̀ ń bẹ̀ ń bẹ̀. Káṣẹ̀ ẹ̀ jẹ́ sáré sí ìṣẹ́jú márùn-ún lẹ̀ fún káṣẹ̀.

0: ẹnìkan sórí géèmù tèmi kó lórí ẹ. *347*1004*2#. Ó bá ti rú yín lójú èmi ni kẹ́ pè. Ẹjẹ́ iṣẹ́ báyìí.
1: Adarí wúru alágbèrè ojú.
0: Nọ́mbà tí mo fẹ́ pè jáde yìí ó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi lè pe àwọn èèyàn tí wọ́n jẹ ẹ̀bùn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àti lórí call àti lórí ìpè fún ti lágelú 96.7 ó yá ẹja lọ bẹ̀
2: báyìí.
3: Gbogbo nǹkan rí ni
4: látọ̀run wá.
5: Ẹ kú ilé o, lọ́wọ́ orí, ó tún ti dé fún tàlẹ́ yìí.

0: ìfarapa.
1: Ẹ mọ́ gbàgbé ọ̀túnmọ̀ ń bá bọ̀ o. Ẹ gbọ́ kí ló fa sábàbí? Ègún.

Ajaki Sheba 091 2370 8675. Number can so to be near 091 2370 8675. Again, back with Latile.

0: jáàtì dojúkọ lẹ̀dẹ̀ a máa ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a kí àwọn àjọ tí ọlọ́run lò láti ṣètò SS classroom SS1, SS2 and SS3 lábẹ́ ọ̀gá wa dáadáa Senator Eunice Akintunde a kí wọn pé wọn kú iṣẹ́ ọpọlọ. Ó sóríire jọ. Bàbá yìí máa ṣe láàrin ọ̀sẹ̀ méjì. Mo ń kí principal ilé ẹ̀kọ́ Aoyaya àti Aoparapọ̀ ti ń bẹ ní ẹ̀yìn Ayégún. Aoparapọ̀ ò ní bàjẹ́ o. Ẹ ṣe o mọ̀mọ́ wa dáadáa. Mo tún wá ń kí ààrẹ shoot. Mà ní shoot, wọ́n ní shoot náà ni. Mọ̀mọ́ dáadáa gbogbo ọjọ́ tẹ́lò láyé ní sunkún ọmọ o. Ààrẹ gbogbo Aoparapọ̀ káàfàtà. Ẹ ṣe o. Ẹ bá ń kí baálẹ̀ tó gba ìgbélùú lónìí. Baálé Aoparapọ̀ nu. Àti kọ́ ààfin àti dáàmù èèyàn lóhùn kò ní dogo fún wọn.
1: Ìlú kíní, ìlú rọ̀kúnú.
0: Ẹ jẹ́ ń padà sórí ètò tèmi. Kí ni o rò? Kí lè gùn? Ṣé gbogbo òdílé ni ò ní oro tiẹ̀ àti ègún tí wọ́n ń bá yí?
1: Èsì tí a bá fi pọ̀ wá, èsì náà kò.
0: Ìrìnà mo ti dá àwọn bàbá wa. Torí pé àsìkò tá a ní òpò mọ́. Ṣé gbogbo òdílé ni ò ní oro àti ègún tiẹ̀? Ìgbà tá à ń fa ọ̀rọ̀ yìí níjẹjọ, bàbá kan pè mí láti ilẹ̀ òkèrè. Bàbá bẹ́ẹ̀ máa ń gbọ́ mi báyìí ẹ pè mí padà o, ẹ dákun mo bẹ̀ yín ni. Ìdílé tí ò ní oro àti ègún ẹgbọ́ ṣó wà.

Ẹlẹ́sìn àwọn aṣíwájú yìí ti ọ̀tá lórí.

0: ma ri edo ira ni nitori na oju ti a ba fi wa oluwa ko ni fomo yin lori eti ti a ba fi po wa eti na ko ni dibo yin lori e ma ba wa ka lo mo
1: again she oju opo le bai 0912308675 ki to gbe woli olorun alaye wole ju gbogbo e lo egbon egun oro ati asa idile egbon so wa ni toto oya hello
2: what bless you evangelist
1: woli ti kilo wa
2: beni samuel bito yomo ya olorun o si ibile ti o si
1: baba woli leyin eni ko si idile ti o se gini
2: ah ni ya se bi se dale adaye ba je ki se kan balaye ni se awon idile won yin lu je pe igbe sun mo mu wa kali ku mo ni awon ibere pepe eni e je o mi ara yan bi se je pe si job o je re bre kini e si wa ni abele o n ja wa ya lo ni re
1: ko si idile ti o si 0912307086 75 oro ati egun dile lantan hello
2: hello abam wole le kan so aba mi
1: baba oruko yin adugbo bo le tin pe wa
2: oruko temi ni omo folarin lati muslim aye toro
1: se ara on omo folarin ni ibadan se nle wa
2: bẹẹni alaje mi na to loruko
1: ami
2: ami ọrọ temi na mo pupara le lekeji ni lori ere pe owo yo tan lekan
1: oya papa pa
2: oru ati idile pele kadasi eti oru pe a ma n se ko si idile ti o si bi ti o ti n soro a ma se nkan yen mo ni lo n fa ogbo awon orisirisi to n sele ti elumu ko si ti a ba ni ania o idile wole o idile lo bere daadaa ma n lo bere daadaa to ba bere elero elosa
1: pé tó o bá bèrè oro ìdílé àtòṣà yín o lè fún ọ lálàáfíà
2: o lè fún yàn lálàáfíà wọn sọ bá fún yín tó iná ìsìnkú á ní ẹwo àwọn obìnrin tó wáyé yàn án obìnrin kábímọ ní ìsìn máa ní
1: mo n gbọ́ yín bàbá wọ́n ní ó ṣe irúfà lọ́mọ àbí.
2: Bẹ̀rẹ̀ ni mo gbé ọmọ lọ sódò àti gbọ́mọ lọ sòrò fọ́mọ fún ọmọ bóyá ọmọ ọkọ ọmọ.
1: Ọmọ àlè ni àbí ọmọ.
2: Ọmọ àlè ni àbí èso ọmọ àlè. Ló ṣe ń bọ nìyẹn. Àìwá náà ṣe nǹkan yẹn mọ́ gbogbo ọ̀làjú fi ba nǹkan jẹ́
1: ọ̀làjú
2: fi ba nǹkan jẹ́ kò jẹ́ kí gbogbo nǹkan lọ létòlé tó mo ṣe ń lọ ṣùgbọ́n bí ọ̀rọ̀ ilé ayé ṣe ń lọ tẹ́lẹ̀ ṣe ń lọ kọ́ yẹn o bí àwọn yẹn ṣe ń kú ọba ṣe wá ní ẹnìkan kú o ẹnìkan kú o ṣòro bí àwọn nǹkan yẹn ta bá ṣàkíyèsí ẹ dáadáa.
1: ọmọ ẹrù báyìí
2: ọlọrun kò
1: sàkíyèsí. Bàbá ìjà tún fẹ́ lómi láàyè bàbá mi dáadáa.
2: Ọlọ́run ìjọ bá jẹun. Ìgbàwo ni wá rí ní ọ́fíìsì ètò ọ̀rọ̀ wa o.
1: Ọjọ́ tẹ̀lé rí mi lọ́fíìsì se n gbo mi baba
3: mo n gbo baba
1: ni se mo bolu aji
3: mo mo bolu aji
1: te ba ti so bolu aji e bere police station bolu aji
3: e be mo ma ba
1: eyin be complex kan be to face eyin police station bolu aji bayi number 9 ni mo wa se gbo baba
3: mo gbo baba
1: ojo monday ati tuesday se n gba to a monday bye
3: ben aro monday la
1: monday lago meta
3: okay
1: lago me ago mejila sago meta ma wa nbe ati lola lago mejila sago meta
3: Ba
1: mi gbogbo ojo te lo laye ni sunkun omo
4: ese wa da mi e ja ma gbe

ọpọlọpọ ilakọja ni àwọn baba baba máa ń rí ṣùgbọ́n tí wọ́n ní orí ọ̀fẹ́ àti ibi ẹnikẹ́ni. ọjọ́ ìkeje oṣù kọkànlá lábùra fún ìjọba mi tí ó gbàṣẹ níkànnì yìí àbí kí n sọ pé ní. Orí ìtàkùn yìí.

0: 01230086 75. Ẹ jẹ́ ń ṣe pápápá, ẹ̀yin bàbá tẹ̀ wá ń bẹ̀, ó yẹ bá ń dáhùn. Oro, ègún ìdílé, ẹ gbọ́ kírí àtọ̀ tó wọ́n láàrin méjèèjì, kí tó wá tọ̀ pábọ̀ o. Hello. Kábíyèsí bàbá mi. Yes, sir. Bàbá ẹgbẹ́ tá dé. Bàbá. Ẹgbẹ́ tá dé. Ẹ dákun, mo fẹ́ bèrè ìbéèrè mẹ́ta. Ṣé bàbá ẹgbẹ́ tá dé ti wòlíì Ọlábọ̀dé Sámi, bàbá Ọlábọ̀dé bàbá lọ. Irọ́, ṣé bàbá Love of Christ? Irọ́, mò ń bèrè, ẹ ti ń kó sí mi lẹ́nu. Ṣé ẹgbẹ́ tá dé tó jẹ́ bàbá àjọ wọn bí ọmọ wọn? Ọmọ bàbá Love of Christ. Bàbá kí ló dé tẹ́ pè láti jọ yìí?
1: Àlùfù fóònù ni.
0: Ẹ̀sọ́ fóònù nù. Àwọn ayé ló gbà á. Ṣé nọ́mbà yín náà rèé? Ṣé ẹni nọ́mbà tèmi lọ́wọ́? Ń sọ lẹ́yìn ètò ẹ̀kọ́ lẹ̀kẹ́ mẹ́sẹ̀jì mi. Bàbá ẹgbẹ́ tádé, ẹgbọ́n ṣé kò sí oro ìdílé àti ègún ìdílé?
1: Oro ìdílé àti ègún ìdílé wà.
0: Ẹ ṣàlàyé méjèèjì láàrin ìṣẹ́jú kan.
1: Ìpínlẹ̀ oro ìdílé
0: àwọn
1: báwọn kan wà nínú ìlú méjì náà.
0: Àwọn kan ń bẹ tí wọ́n èlò omi gbóná. Óyá ẹ bọ́rọ̀ yín ìṣó.
1: Àwọn kan wà tó yẹ pé mò ń sin àgùntàn ní wọn.
0: Wọ́n kì í sin àgùntàn nílé wọn. Èmi ti máa ń gbọ́dọ̀ sọ, óyá ó di méjì.
1: Àwọn kan wà tó jẹ́ pé ó níbi ẹ̀rọ tí máa jẹ́ mú ní wọn.
0: Tẹ́gbẹ́ tó bá yàtọ̀ sẹ́nrin ẹ, kí ni yóò ṣẹlẹ̀ sí wọn? Tó bá yàtọ̀ sí ẹran yẹn, kí ni yóò ṣẹlẹ̀ sí wọn?
1: Àdúrà ti wá kásẹ̀ rẹ̀ nílẹ̀. Àwọn àdúrà ti kásẹ̀ rẹ̀ nílẹ̀.
0: Gbé gbígbà dúà, ó ti gbà látọ̀dọ̀ wọn.
1: Bẹ̀tẹ́ni tí ọba lè gbàdúrà dáadáa.
0: Ìnà
1: àwọn mẹ́sẹ̀jì ni máa jáde sí. Àwọn kan wà tí wọ́n mú ọwọ́ rẹ̀ jẹ́ ẹran gàlà. Bàbá àwọn ọ̀gá ẹran gàlà. Wọ́n bá sì ń gbọ́ lójú títí ti mọ́ra ẹran gàlà tí wọ́n jẹ́. O lè ṣe inú kí wọ́n kí ìyàwó wọn mọ̀ jù.
0: Ṣé nígbà wọn mọ̀ pé bàbá àwọn tó jẹ́ ìgàlà làwọn jẹ́ ń kọ́?
1: Fún àwọn olùsùnmọ̀, wọ́n sì gbọ́rọ̀ mọ̀. Àwọn míì wà tó ẹgbẹ́ jẹ́ àwọn bá fẹ́ ṣe wẹ́ẹ̀dì mo máa béèrè oríkì ní ìmọ̀ tí mo ti gbọ́ ọ̀mọ́ kí wọ́n lórí.
0: Ọjọ́ wẹ́ẹ̀dì wọn ò tó rántí pé ọmọ kí ni ọ́.
1: Ọmọ kí ni ọ́, ọmọ agbẹ́gbẹ́rú ni wọ́n ni àbọ̀ ọmọ agbẹ́gbẹ́ kọ́.
0: Bàbá, kí n tó sí ojú òpó lẹ̀, ṣé gbogbo oríkì ìdílé àti oríkì orílẹ̀ ló ní ṣe pẹ̀lú ègún àti èpè ìdílé kọ̀ọ̀kan báyìí?
1: Òpin náà mo ti sọ, ó ní ṣe kéèyàn ò bá ti lè gbàdúrà dáadáa.
0: Kéèyàn ò bá ti lè gbàdúrà dáadáa. Torí tábà kí ẹ̀ṣọ́ débì kan, wọ́n ní ọmọ yanbínlólú, wọ́n ọmọ akì débì kan pé ẹ̀ṣọ́ ò ní jagunjagun. Kó mọ̀ folè díẹ̀ kun. Ó lè wo làwọn olùsùkò yìí máa ń gbé.
1: Kò sí olè tí àwọn àgbẹ̀ ní ìlú Ìbàdàn.
0: se oluko yi leyin na baba e so ko omo yen bi lolu o ma di le dogun e so ni jagun jagun ko mo fole die kun o le oluko yi ki gbe wura ki gbagutan omo bin na gbe ninu ran baba won
1: o ma do gberu mo do gbe ko ni
0: le
1: ma bu go ru kan ba yen ti o si o je ko ma le opo
0: o ti e mi baba e fe lo mi lai o nda to yi latun o ma do gberu mo do gbe kan ti o si mo lo je ki o ma le opo ah abai latun mo bo ibi ti mo nlo ni pe se oro ategun ti le wa e mo gbagbe pe baba wo ni kan be lori eto yi ton ma ba wa sorun sugbon e gbo daada eyin abi amo te n gbo eto yi eyin ti olorun ba mi ti bukun mo ni ibanuje kan lori eto yi daada egbon ma na nbe fun yin yo si ye yin daada ju bi mo se lero lo

0: pẹ̀lú bàbá mi.
1: Presence sa bàbá.
0: Bọ̀lá rìn ni o. Láti ayé tó rò mú sí mi rẹ̀.
1: Mo ń gbọ́ yín bàbá.
0: Mo wọ́n lé lẹ́ẹ̀kan sí mi. Èmi ọ̀bà ní kẹ́ ẹ jẹ́ ká ṣe báyìí.
1: Bó ni ká ti ṣe.
0: Lórí ọ̀rọ̀ àwọn tán nídìí ìrànlọ́wọ́. Àpamọ́ tí ẹni mo ní ìyá mo ní bàbá.
1: Bàbá, ayé sọ̀rọ̀ láti pè mí.
0: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Ará Mùsùlùmí olómi Mùsùlùmí kan náà ń bẹnu wọn. Mùsùlùmí ká tó èmi ká tó dé onílá tá a bá yà lẹ́sípẹ́ẹ̀sì.
0: Onílá, àná oní Mùsùlùmí.
1: Ṣé ẹ mọ Mùsùlùmí ti After Bridge.
0: After Bridge mo mọ.
1: Skook tó tóbi yẹn.
0: Ìjà kàdó alájàgbé.
1: Ká tó dá alájàgbé kẹ tó dé lẹ́rùkú. Láftà ìlẹ́rùkú tẹ bá ń bọ̀ báyìí.
0: Ok.
1: Kẹ tó dé Sùmùrà.
0: Sùmùrà bẹ́ẹ̀ ni. So in tẹ́ ni ọ̀bà ní ká ṣe ń bẹ̀. Ni pé ẹ̀tọ́ bá ní sílé méjì sílé mẹ́ta. Ẹ̀bá kírètì bí bọ́yá kántì kan kẹ́ẹ̀fì ilẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà pé ìbẹ̀ mú mo wá sọ owó yẹn sí ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa sẹpẹ́tì ẹ̀ fún àwọn ọmọ kọ̀ọ̀kan. Mo pé mi wò bẹ́ẹ̀ nìyẹn.
1: Ọ̀rọ̀ tí bàbá mi sọ yí ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n mò ń ṣàdé fún yín pé láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ àbí ọ̀sẹ̀ tó bá máa tẹ̀lé ọ̀sẹ̀ yìí ńgbà tá a lérò rẹ̀ tẹ́lẹ̀. Ibi tẹ́ ẹ lè fi owó sí fún lọ́wọ́ orí. Àkáǹtì lọ́wọ́ orí gangan ti wà. Ṣùgbọ́n àti activate ẹ̀ a lè má rí gbogbo.

0912307508675 0912307508675 number to wola gelu gangan ni he mo nbo.

0: mo mererin gan owo ti won pe mi fun iloni e je n gba ipe lati leyi baba wo li baba kan pe mi lati le hello sir hello
1: e joma boya leyin kini emi ati yin ma soro
0: yes sir baba gbogbo aye le npo yin
1: emi ati yin ma soro sir
0: eh baba
1: kini
0: yes sir
1: mo ko gbogbo yin bo mi e ma worry sir e ma worry emi ati yin soro sir
0: e fe ba mi soro
1: e se komo do pesa
0: o ti ye mi awon ni eyin eto an fe ba mi soro imo wo to fe ba mi so ṣùgbọ́n jẹ́ ń gbé wòlíì wọlé òkú ìṣẹ́jú méjì.
2: Obìnrin gidi o ayé yín ayédobìnrin po ẹ̀wọ̀ wa
0: ẹ̀. Wo ṣe mọ́tàn. Gbogbo táwọn ọmọ yẹn bá kọ pé wọ́n ó jẹ láyé wọ́n ó jẹ dandan ni. Ìdí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ mẹ́rin tán pè wá láti jẹjọ páwọn òrówó skul san lónìí. Ìlérí Ọlọ́run ó ṣẹlàyé wọn. Ìdí wọn ó dà wọn ó dà á. Ẹni bá wá sí atọ́nà wọn wọn ní gbàgbé ẹ̀ láyé. Mo dùó nínú kógo ọmọ kan wọ̀ ọ̀kùn. Gbìyànjú láti ran ìṣẹ̀dá wọn lọ́wọ́. Ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. 2,000 bí nǹkan ló dín ní 100,000 different school primary àti secondary school wà ń bẹ àwọn owó àga lọ́kà nǹkan kan náà ti ní ìtàn là ń kọ. Hello.
3: Ẹgbẹ́dò.
0: Kábíyèsí o.
3: Ẹ má bínú o. Ìjọ ara mi ń ṣe ìlú náà ni.
0: Bàbá ẹ ti pè lẹ́ẹ̀kan.
3: Ṣé ọmọ bàbá ṣe ń wúdí ń tà lára sí.
0: Ẹ̀mí ń fẹ́ ó mọ ń ṣàìlera fún ara.
3: Bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ ni pé ǹjẹ́ yìí lè ṣe ilẹ̀ yìí ń ṣeun.
0: Bàbá.
3: So.
0: Owó tí mo fẹ́ fi bọ́yàwó àtọmọ mo ti fi sanwó ọmọ ọlọ́mọ rí. Ṣé ẹ̀mọ ojú tẹ́ nǹkan fi ń wò mí ni?
3: Ní àìmọye àwọn ọmọ gẹ́gẹ́ ìmọ̀yé àwọn ọmọ àbá wọn tí ọmọ sanwó olúwo wọn.
0: Ṣé ọlọ́run wá san fún yín?
3: Ọlọ́run sẹ́ náà ni mo fi ń sọ̀rọ̀ yìí. Àbí so ẹtí mo kàn fẹ́ sọ ni pé ọba aláàánú jùlọ tó ń lòyìn fáwọn ọmọ yóò ṣì náà.
0: Kábíyèsí.
3: Owó yẹn ò ju bí ẹnìkan oṣù náà lè gbé lọ.
0: Ẹyin
3: ipò kàbálẹ̀
0: ìlànà òṣèlú àgbà lọ. Ó dín bí 2,000 àbí 3,000 lọ 100,000.
3: Ìlànà òṣèlú àgbà lọ.
0: Ẹ ṣé bàbá Twala music àwọn èèyàn wa nù. Ẹ jẹ́ ìṣe báyìí kí n ṣe ní alálàfíbọ̀. Bàbá wòlí bàbá ẹ bá ń kí àwọn ará ilé bá ń káwọn ará ilé. Yes sir. Bàbá ẹ
4: ogun ò ní borí wa.
0: Àmì Jésù.
4: Ó kí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí. Ewu tí máa ń wuni lọ́gànjọ́ òru lórúkọ Jésù kò ní wú ọ.
0: Àmì Jésù.
4: Ìjì ò dẹ̀ ní jà ọ.
0: Àmì.
4: Ègo ni fọ́lọ̀ lókè ọ̀run.
0: Alleluia.
4: Jésù Olúwawa.
0: Àmì. Bàbá ẹ jẹ́ ti bí ìbẹ̀rẹ̀. Bàbá sọ ikọ̀ àti ìrìnjú Ọlọ́run. Irú nǹkan tá à ń dojúkọ yìí nígbà tá a wà lórí rédíò tí èèyàn bíi àwọn bíi mẹ́rin ń pè pé 18,000 ó dín 2,000 ní 20,000 ẹnìkan míì tún pè ó wá ń lọ ìpè bíi mẹ́rin gbogbo mẹ́rẹ̀ẹ̀rin kò tó 100,000 tá a wá ń wà lórí afẹ́fẹ́ tá a rí. Bàbá ṣé ká gbà pé ogun kálukú ń bẹ pẹ̀lú kálukú ni.
5: Ó dàbẹ̀ ṣe rí ogun orí kan a máa fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ orí o.
0: Lọ́nà wo sà.
5: Tẹ́ bá wo bíbélì dáadáa.
0: Pọ́ọ̀lù ti sọ.
5: Ogun Jonah ń lò da ọ̀pọ̀lọpọ̀ ẹrù nù sómi. nitori aigboro o le je nikan ninu amerin yen lori e fe tako lo mu awon yoku dani o kirin ajo won ma ba balance sugbon emi gbo
0: e sugbon won rira won loju
5: e ko need kan rira won soju eni ti ogun oja ateni tan fogun ran ototo ni o eyan won le fogun ran yan si elomi ati pe oruko gbogbo wa po okay eyan merin
0: mo nbo baba hello hello
6: hello
0: yes
6: itimi confess on it please
0: hello
6: hello mo woro yin
0: eyin la pe wa
6: ni te fi professor don se ni ni
0: ah e ja yin bi ta balata wa yin no sego awon fe soro bi ori gba won de eh o ya mo gba yin baba wo ni
5: so o le je nikan lo mu awon yoku le o
0: segbe edi enikan le ran opolopo
5: o le ran eyan 200
0: kabisi
5: ko se ni ti ogun o le
0: bo awon ti edi yen ba ran sugbo won se mo pe won le mo o
5: eh ogun kaluku ototo ni kaluku ni odogun eja ogun ti kaluku gbe dani ototo ni in tin se yin ko ni se mi sugbon in tin se mi o le ran eyin
0: ah bo ni o se na ara wa
5: e se baba aya fi ti mo ba jo ko wa po loku
0: tun an ba jo ko wa
5: tan ba ti lo jo ko wa po ha
0: eh baba ibi fe bere meji
5: okay
0: bo la se dawo le olomo pelu tan so yin ta fi mo en tin kan ti se ran yan ati en ti ndin kan se tun re lomi
5: ta se wa dawo le olomo
0: eh
5: woli si wa o woli si wa
0: baba se woli olon leyin
5: lagbara olon
0: ehe la kama santaraba
5: lagbara olon
0: se edo mo so kan
5: ye mo dara mi loju ni
0: iro
5: okay
0: la kama santaraba ede ti mo fi fo je ifede fo la fi mo woli ni
5: ke se fede fo la fi mo woli o
0: eh wa bi mi
5: ma bi yin ni kini
0: la kama santaraba
5: nigba te yin soro ninu ara ti yin ke se ninu emi eni to lo n ba fi ran ni ifere fo kon ni woli ah woli wa to je pe won le fi ase gbe fi la ori yin le tere ni fo kan olon ni o
0: ti ma gbe fi la ori
5: mo ti ase gbe po lori yin wa de ba yin gbe
0: edo mo ma ti sibila edo se de so lo mu mi sibila do do ni abe shawada
5: awada ko awada ko
0: e bo kilo mu mi sibila lori
5: to mu yin si ah eyin le wa mo yen o
0: hello bo lagelu fm na pe bi
5: eh ko si ni oni jona lai lai
0: ami eh baba
5: oni daru
0: ta ba so woli olorun alaye kilo ko tin
5: oruko mi ni woli badmus adiwale istre aka omo awon woli
0: baba laarin iseju meji
5: okay
0: awon ti reti ran lowo ti won ri kini ran lo ai oro si titele fun won iseju meji pere ni o pe imajemo ati lede olorun fa ye awon omo won o le se ko di gba tan ba to ran won lowo
5: dandan yo se
0: oya iseju meji
5: pa maje n tan yin sa o gbogbo eda ko ni o dagun ke o aran enikan se nikan ni ki gbogbo won gbo o iran lowo nbe lowo awon eyan si won amo ki won kun fadua eni to ba le gbadua en logun ni bori lasiko yi o eni ti o ba ti le gbadua ti aye ba lo mu ni ejika ati jajabo yo nira o
0: eni gbe eyun eda o le go dokegun
5: eda o kin dagun ke sa
0: lai je ko ni oluran lowo
5: olohun ati teyan na ni o gbede be
0: eda o le dagoke lai je po ni oluran lowo
5: ati teyan na ni o gbede be sugba gbogbo okan ti n gbo mi loru yi gbogbo eni to fi se ogun ran oloru ti n fara han losan iru eni be ile oni mo ba
0: baba ti n ba si oju opo le ba e je n gba pe meji pere kekan sure fun won ke to wa da ko jo ati bi te ti wa tori mo kan lori ofe pajo wa to gbe ninu emi okan ni wa ninu kristi 0912370 8675 0912370 8675 tabi 0+234 8142491006 Hello.
7: Hello. Kí ni agbádùá fún wa?
0: Hello.
7: Hello.
0: Hello, Egale o.
7: Akushan.
0: Yes, sir.
7: Kí ni agbádùá fún
0: wa? Àǹgbọ́n yín o.
7: Ẹ̀kúnṣùn.
0: Yes.
7: Kí ni ìbàjẹ́?
0: Oya kí lè fẹ́ bá wòlé Ọlọ́run àláìsàn?
7: Kí ni agbádùá fún wa?
0: Ṣé ẹ gbọ́n tán san?
4: Wọ́n ní ká gbàdúrà fáwọn.
0: Oya orúkọ yín àdúgbò òbílẹ̀ ti ń pè wá. Oya.
4: Ṣé ẹ̀yin gbọ́n tán san, èmi ò gbọ́n tán san.
0: À gbọ́n ẹ̀yà bàbá ẹni ká gbàdúrà oya à ń gbọ́ ẹ sọ̀rọ̀. Ẹ bá ń gbàdúrà fún.
4: Ọba gbogbo ayé kó gbàdúrà fún yín.
0: Àmì.
4: Májẹ̀mú tó fi iṣẹ́ ogun ràn yín lórúkọ Jésù kọ́ parẹ́. Níbi tá a ti dìde ogun sí yín ẹ̀mí àwọn wòlíì kó tẹrí ogun náà bá. Káyọ̀dẹ̀ máa gbé láì léwu. Ògo ni fọ́lọ́n lókè ọ̀run. Jésù Olúwa wa.
0: Àmì.
4: Màmá yóò dáa fún yín o. Ẹ dẹ̀ rí ọwọ́ Ọlọ́run.
0: Oya 0912370 8675 Number to obi ni. E je n gba pe mi. Ma ti gba meta pere mo fe gba. Hello. Hello.
7: Hello.
0: E kale o.
7: E ku eto.
0: Oya mo n gbo yin.
7: E jo e gbadura fun mi.
0: Bàbá wọn ni ẹ gbàdúrà fún.
4: Ọlọ́run gbogbo àgbáyé kọ́ gbàdúrà fún yín.
7: Àmì.
4: Ìjì tó mú yín lẹ̀ di àsìkò yìí lórúkọ Jésù kí ìjì náà dákẹ́.
7: Àmì.
4: Gbogbo ibi tẹ́ ẹ ti ṣàṣìṣe tó kó yín sínú wàhálà kọ́run kó dáhùn níbẹ̀.
0: Àmì.
4: Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
0: Hallelujah.
4: Gbogbo ẹni tẹ́ ẹ̀ṣẹ̀ tó lé ẹ̀ṣẹ̀ òun ni tí ń rojọ́ yín irú ẹni bẹ́ẹ̀ kò ní padà wọlé.
0: Àmì.
4: Jésù Olúwa wa.
0: Àmì.
4: Màmá yóò da fún yín o.
0: 0912370 8675 Ẹ jẹ́ ń gbà pé kan sí. Ẹ jẹ́ ń gbà pé kan sí kí n fi somi ara bá ń ké pò lórí ẹ̀. Hello.
8: Hello.
0: Ẹ mọ̀ káàárọ̀ bàbá mi. Oya bàbá mò ń gbọ́ yín.
4: Ọlọ́run àgbáyé kó gbàdúrà fún yín.
0: Àmì.
4: Ọwọ́ tó ń dẹrù yín nù lóru lórúkọ Jésù kọ́ gbẹdànù.
0: Àmì.
4: Gbogbo ẹni tó fojú dáríjì yẹn tí ọ̀fọ́kàn dáríjì yẹn ẹ̀ ní gbúrò wọn mọ́ lókè pẹ̀.
0: Àmì.
4: Ká ẹ rí ọwọ́ Ọlọ́run.
0: Àmì.
4: Jésù Olúwa wa.
0: Àmì.
8: Àmì.
4: Yóò sì dára fáyín náà.
8: Àmì.
0: Bàbá ẹ jẹ́ ǹ sí bí ìbẹ̀rẹ̀. Ẹyẹ ti bíbẹ bá a bá ń sọ wòlé Ọlọ́run àlàyé ikọ̀ àti ríyọ Ọlọ́run ẹni wòlé Ọlọ́run sí wa ẹ súnmọ́ máìkì ẹ ti jìnnà
4: sí ó pọ̀ dáadáa
0: ẹ bàbá ẹ fẹ̀rẹ̀ ọ̀bánisọ̀rọ̀ yín ta ṣùgbọ́n ẹ jẹ́ fi ké ẹ jẹ́ fi káde. Hello.
9: Hello.
0: Yes sir.
9: Ẹ bú látàpẹ̀.
0: Mò ń gbọ́ yín o.
9: Ẹ gbàdúrà fún wa.
4: Ọlọ́run àgbáyé kó gbàdúrà fún yín.
0: Àmì Jésù.
9: Àmì lórúkọ Jésù.
4: Ẹni tí ń fẹjọ́ yín sun ìka ènìyàn lórúkọ Olúwa kọ́ dẹni ẹ̀sìn.
0: Àmì.
9: Àmì lórúkọ Jésù.
4: Aṣọ tí wọn kì í wọ̀ níran yín tó dá yín dúró ọ̀run fà á ya lára yín o.
0: Àmì Jésù.
9: Àmì lórúkọ Jésù.
4: Owu ewu òru kò ní borí yín.
0: Àmì Jésù.
4: Ìjì àná tó ń jáde àkokò yìí lórúkọ Jésù kọ́ dákẹ́.
0: Àmì.
4: Káì rọ́wọ́ Ọlọ́run.
0: Àmì.
4: Jésù Olúwa wa.
0: Àmì. Bàbá mo kàn lórí ọ̀fẹ́ pé jẹ́ wòlíì mo fi yọ̀ǹda yín fún bí ìṣẹ́jú bíi méjì mẹ́ta

0: awon pade kan me te ma se nle josin yin e je n doke lo na mo nbo mo nbo
1: Olorun fe rojo ina si aye gbogbo ni kojipo iye ni Hand of God Prayer Ministry Aladura International Olorun ti palase fun woli Adewale Israel aka omo awon woli lati gbeto alagbara kankale ni gbogbo ojo la misi pata every Thursday from 8 a.m. kilo bosonu ni akori eto alagbara yi emi o mo nti ota idile ti gba sonu lowo e ise ti eni o lo dede mo Olorun 9:30 fe da si oro gbogbo eniyan to ba farahan ninu ipade yi agogo mejo owuro ni gbogbo ojo la misi ninu aduwo ti ma jo witi witi iye ni Hand of God Prayer Ministry Aladura International number 20 Alajiki area of Olumi Academy Ibadan Olorun ti pese iko re woli Adewale Israel aka omo awon woli sile lati fi adura gbon to bosodun lowo wa lojo la misi to nbo yi ni agogo mejo owuro ogun ase idi aja ewon atu iri asiwa fun ebi adura ebe woli ti Olorun lo fun iran ikeyin yi fun omi ati ise iyanu sori number yi 0805301 7311 ekpo lekasi 0805301 7311 yes leliwa
2: oya koya ni iwo mo olorun boya nu lara mi
1: o olorun fe rojo ina si aye gbogbo ni kojugo iye ni Hand of
0: eje baba wole mo ki e ku se oluwa baba
3: oluwa ku se re
0: wole olorun alaye ni baba soro ipade kan be ti e kede e bayi ojo lo ma nwaye ru awon eyan o le reti ninu pade yen bo la ti mo be
3: gbogbo eyan la reti Thursday ni ma nwaye akori ipade yen ni ki lo bo sonu lowo re
0: se awon to ba fe pe number yin tabi to ba ri yin ojo na le ri
3: gbogbo ojo ni won le ri mi gbogbo ojo
0: gbogbo ojo
3: gbogbo ojo ni
0: ton ba ti le pe number yin
3: Ṣùgbọ́n
0: ìpàdé ta gbọ́ ìkéde rẹ̀ ọjọ́ òní ó wà yìí.
3: Thursday ni gbogbo Thursday ni aago mẹ́jọ lọmọ wáyé àwọn tó wá ní ọ̀sẹ̀ tó lọ wọ́n àwọn náà rí pé ọlọ́run ní jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run kò tún sẹ́lòmíì mọ́ ọlọ́run ọlọ́run ó mọ̀ jẹ́ ní ọ̀sẹ̀ tó lọ yẹn mo lórí ọ̀fẹ́ dàgbé mo sọ lórí ètò níjẹjọ pé ẹni tó bá kọ́kọ́ dé mo fẹ́ fún lóru ọlọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí Olúwa ní kí n fún wọn ní ọ̀sẹ̀ tí wọ́n ń pè ní ìmọ̀wọ́kù lára.
0: Ṣé ẹ dákun ṣé wòlíì kérúbù ni
3: aládùá lè mí
0: wòlíì aládùá
3: bẹ́ẹ̀ni
0: lẹ́yìn bá gbọ́ ọ̀sẹ̀ ìmọ̀wọ́kù lára tẹ́tíkà sáàmù sí èèyàn mélòó.
3: Èèyàn ogójì ṣebí 40 náà ń pè ní ogójì ní
0: èdè
3: Yorùbá èèyàn ogójì tó bá kọ́kọ́ dé ni màá fún àwọn tó kọ́kọ́ dé lọ́yẹ̀ tó lọ́yẹ̀ náà ni mo fún. So o ti ní àkókò ni
0: baba ẹ fi nọmba yín ta kẹjú ilé ìjọsìn yín tí wọn ó wà lọjọ Thursday àti àwọn afẹ pè yín ṣáájú ìgbà yẹn àti lẹyìn ìgbà yẹn oya nọmba tí wọn ó pè yín sí
3: nọmba
0: àti bí wọn ó ṣe délé ìjọsìn
3: yín èèyàn lè pè mí sí ni 08030017311 bóyá kí n pè lẹ́ẹ̀kan sí 08050 5301 01 73 73 11 11 ẹnikẹ́ni tó bá fẹ́ wá ní ọjọ́ Thursday yẹn tàbí ní gbogbo ìgbà tó bá ti fẹ́ rí mi kọ́ láti ibikíbi kan wọkọ̀ tó ń lọ sí Academy Olómi Academy Olómi ní kìí sí Academy ti Ìwórodo
0: Academy
3: Olómi láti Academy Olómi kán láwọn ń lọ sí Alájìkí
0: Alájìkí
3: ọlọ́kadà máa gbé wọn dé ọ̀dọ̀ mi kò síbi tán ti sọ pé àwọn ń lọ láti Academy yẹn tán bá ti láwọn ń lọ Alájìkí ìbáàjẹ olómi ni wọn dé ìbáàjẹ Academy
0: tán bá ti wá dé Alájìkí
3: mo tán bá ti dá Alájìkí yẹn kí wọn pe nọmba mi kan pe nọmba mi
0: nọmba yẹn ẹ sọlẹ kan
3: sí 08050 5301 01 73 73 11 11
0: baba ẹni wòlíì ọlọ́run àlàyé sì wà
3: dáadáa
0: èèyàn mẹ́wàá bíi ti jẹjọ tán bá pè yín ẹ láwọn mẹ́wẹ̀ẹ̀wá ẹlẹ́fọ̀n nọ́mbà tí wọ́n dẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan dá wọn lóhùn ṣó lè wáyé bẹ́ẹ̀ lónìí.
3: Kí ló tó fi lè wáyé.
0: Ó yá
3: gbàsẹ́ méjì o.
0: Ẹ tún nọ́mbà yín pè kẹ́ ẹ mọ́ lọ ta.
3: Ẹ
0: mọ́ ọ̀hún nọ́mbà yẹn tó bá ti pé mẹ́wàá àwọn ẹni kẹ́kọ̀ọ́ dá lóhùn 08050 5301 01 73 73 11

0: rí ẹ̀dọ̀ ìlàdí. Nítorí náà, ojú tí a bá fi.
1: Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa ń gbé yẹ̀wò lórí ètò lọ́wọ́ orí, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Ṣé n tó orí ni ó dà ń lo dà? Abala yẹn ni mo kán lù bá. Ìṣẹ́jú mẹ́wàá bò láti lò ó. Ẹ̀jẹ̀ ń wò ó bóyá a lè gba ẹyọ kan ṣoṣo. Torí pé aago mẹ́ta lètò ìmọ̀ ń parí báyìí. Aago mẹ́ta lètò ìmọ̀ ń parí. Àìsí ìgbọ́n bí ẹni tí bá ń sa tọ́kọ̀ ẹni tí bá ń tan ọlọ́kọ̀ ẹni rèé. Òní ò sọ nǹkan tó lè sọ, tó lè wí ni ó sọ fún ọ. Kìkìdá kí wọ́n náà wàá mọ̀ wọ́n ara rẹ. Ìmọ̀ wọn ara ẹni ni máa ń gbé ni lékè ọgbọ́n ẹni. Kí tálákà má ṣe bí olówó, kó lówó, kó mọ̀ ṣe bí ìbọ̀rọ̀ kìíní. Bá a ṣe ṣe nù lórí ètò fún tó ìmọ̀ ń bọ̀.

0: ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìlàkọjá làwọn èèyàn ní ṣùgbọ́n mò ń bọ̀ ẹgẹ́ ń gba bí ìwọlé ná.
1: ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi ìyá mi ẹ̀wù jí alágbó lódò ni mò ń ké sí lọ́wọ́ àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká mọ̀ bọ̀ ìyá ń bọ̀.
0: ẹ̀yin tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tí ibi tí orí gbé yín dé tẹ́ ẹ lérò rẹ̀. ìṣẹ́jú kan sí méjì pápápá ni mo fẹ́ ṣe.
2: ojú àgọ́ lọ́nà.
0: àwọn kankan ń bẹ tí bàbá yìí fún mi.
2: àgọ́ lọ́nà.
0: àbí kí n pẹ́ tí wòlíì fún mi tí mi ò lè sọ jáde.
1: adékojú ẹ̀gọ́ra tí ń gbénú omi.
0: mo sì lè pe wòlíì wá pé kán wá sọ life and direct.
1: ìwọ bàbí ni o.
0: àwọn nǹkan tẹ́ ẹ lè fi máa sọ̀rọ̀ àjèjà tẹ́ ẹ fi máa ṣèdìdí tẹ́ ẹ fi máa dira.
1: èmi ládékojú ẹ̀bọ̀ra tí ń gbénú omi.
0: wòlíì tí wọ́n ń gbé wá sórí ètò yìí wọ́n lè

0: oṣù kẹsàn
1: ọdún 2026
0: 21 of September
1: ọjọ́ Monday. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láàárọ̀ yìí onílọ́jọ́ ajé ẹjẹ́ ayin olúwa o nítorí pé òní olúwa ṣeun o.

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Monday ọjọ́ ajé. Ẹ wo nǹkan mà, ẹ wo mi. Today is 21/09/2026. Àwọn iṣẹ́ agbára ìkan òjọ̀ kan tí ẹ̀mí àwọn wòlíì ti dánwò òun la tún gbé yẹ̀wò báyìí. Àní kété tí n bá ti kúrò nínú studio, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run iyọ̀ yín ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ pẹpẹ yọ pọn mọ. Ẹnìkan ní wòlíì sẹ wá chọ́ọ̀chì lánàá, ìbí wọ lọ wá, èmi wà ń service lágbára Ọlọ́run. Àmọ́ fẹ́ fi gbogbo ẹ̀yin, mo fẹ́ fi sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri. Àwọn ìṣe rẹ̀ gbá ni a fẹ́ dá padà lónìí. Mo fẹ́ mú nǹkan tó ṣẹlẹ̀ Jesus ti ń jò ní, mo fẹ́ kó tún ṣẹlẹ̀ padà. Ẹnìkan ní bí ibo ẹja mọ̀ bàbọ̀. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò ayé. Ní gbogbo ibi tí ẹ bá wà, Pastor Ọdẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, the Midway Market, gbági tuntun ní ìlú Ìbàdàn. Gbogbo lé ẹja dìde, ẹja lọ síbi pẹpẹ, kò sí nǹkan méjì ta ní làárọ̀ yìí, wọ́n rán mi sí ni. So gbogbo bí ẹ bá wà, jẹ́ lọ dúpẹ́. Wọ́n mọ̀ pé nílò àwọn nǹkan kan, áńgẹ́lì yín rán mi ṣe làárọ̀ yìí. Ẹnìkan níta láńgẹ́lì ni, Jésù tó ní iṣẹ́ lọ́rẹ̀ náà ni. Ó ní sí ìjọ tí ń bẹ ní Philadelphia kọ̀wé rẹ̀, sí áńgẹ́lì ìjọ tó ń bẹ ní Éfésù kọ̀wé rẹ̀. Jésù rán mi iṣẹ́ sí ọmọdé àti àgbà, bọ́ kí n tó jẹ́ iṣẹ́ yẹn, ẹja wọnú yàrá ẹ̀. Ọ̀nà kan ló jẹ́ yàrá Elédùmarè, ọ̀nà tó jẹ́ ọpẹ́ ni. Gbogbo lé lónìí ọjọ́ ajé, mo fẹ́ kó dìde wá lọ dọ̀bálẹ̀ níbi pẹpẹ. Ẹ mú bì kan nu yàrá, ẹ mú bì kan nu pálọ̀ yín. Ẹ mú bì kan níbi tó bá lè ti mọ̀ kó lè mọ̀ dọ̀bálẹ̀ lójoojúmọ́. N tá a ṣe ṣe ṣe láti January wá já lọ ṣe báyìí. Ẹ dọ̀bálẹ̀ dádì, ẹ kúnlẹ̀ mọ́mì ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹnjìníà, ẹ jájọ gbé orin sókè.

0: gbogbo èyàn mọ̀ sí ogo ogo ogo ogo ogo bó ṣe dọ̀bálẹ̀ gbogbo èyàn ọmọ ọlọ́run máa sọ pé mo dúpẹ́ ọlọ́run ọlọ́run ò ṣe wá yí ká ọ̀tún wá yí ká ó sì alágbára gíga ọba ńlá ọba áńgẹ́lì ọba tó pọ̀ ní ipá àti agbára adá ògo padà fún ọ ò ṣe o lónìí ọjọ́ ajé ò ṣe o lónìí ọjọ́ mọ́ndé ò ṣe o fún ohun tó ṣe ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá ó ṣe o fún tó ṣe ní ọ̀sẹ̀ yìí títí láíláí lọ́pọ̀ ẹ̀wà lọ́dọ̀ rẹ̀ àwọn máa gbé ọgá àwọn máa fọlá fún ọ jésù àyìnhàn ògo ni fún ọ jésù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run níbi tẹ́ ẹ wà ṣe lè dìde mo fẹ́ kẹ́ ẹ fòókè kájọ kí aleluya ńlá méjìlá a sì ṣe ògo mẹ́jọ sí ẹnìkan ní wáyé bí àwàdà bí eré ó ń tán lọ ní sá aleluya ńlá méjìlá ògo mẹ́jọ wá sì mọ fòtọ́ bá ń ké níbi tó bá ti ń fòtó ń ké mọ́ fọgbọ́n mọ́ fọpọlọ wò ó níbo ni mo fowó pamọ́ sí màá ní ẹ mówó kan lọ́wọ́ tèmi ó sọ tẹ́lẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ọlọ́run ni bàbá rẹ tí jésù bá jẹ́ bàbá rẹ tí ẹ̀mí mímọ́ jẹ́ bàbá rẹ tó o sì gbàgbọ́ pé ọlọ́run tó ń gbọ́ àdúrà ni níbi tó ọba wà olùfẹ́ béèrè o lágbára láti béèrè owó oúnjẹ rẹ o lágbára láti béèrè owó tó sọdún o lágbára láti béèrè ọmọ aláṣẹ ní ọ owó táwọn ọmọ rẹ yóò fi jọ sọdún ìtẹ́ẹ̀fì sọdún dádì ẹwà àgbà báyìí ẹ̀mí ọlọ́run rè mí sí bọ́ká tó ṣe nǹkan kan ẹ jájọ kí aleluya ńlá just 12 and ogo just 8 ká fi sọ ipa amóore oya somebody stand up and shout 12 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mejo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun messiah wa juwo si in the name of Jesus holy spirit I am happy ni agbara eni to ni aye atorun ọjọ́ wẹ́ẹ̀dẹ̀ yọ ọ̀gá díẹ̀ ẹ̀yin olùfẹ́ níbo lẹ ti ń gbọ́ mi níbo lẹ wà ó yẹ lọ mú owó kan lọ́wọ́ yín bọ́ wá ṣe ń lọ mówó wà mú fóònù ẹ lọ́wọ́ ẹ mú fóònù yín torí pé kó tó di aago mẹ́sàn-án alẹ́ lónìí ọ̀pọ̀ yóò ti bẹ̀rẹ̀ sí rí owó ọdún gbà ẹ̀mí ọlọ́run ní kí n kanlẹ̀kùn ọ̀run kí n sílẹ̀kùn ọ̀run pé lónìí òun fẹ́ máa fún yín lówó ọdún èmi ò mọ ibi tí ó ti wá mi ò sì mọ ibi tí ó gbà wá bọ̀ owó rẹ̀ ń bọ̀ so lè lọ mú owó kan kí n sọ tẹ́lẹ̀ sí owó yẹn ló fi pamọ́ àárọ̀ láàárọ̀ lọ́mọ fọwọ́ kàn bógo ṣe ń jẹ ti ọlọ́run ó di alẹ́ sunday tó nílé tọ́ba wá di alẹ́ sunday nítorí ẹ̀ mú mi bí ògo ṣe ń jẹ ti ọlọ́run ẹnìkan ní mọ́nì mo pè ní owó ọdún mi dà ẹnìkan ní ṣé mo lè gbowó ọdún lọ́wọ́ ọlọ́run ni ṣé bóun ni bàbá rẹ ẹ jẹ́ sáré sọ nǹkan mẹ́rin kó tó di pé máa bẹ̀rẹ̀ sí ṣe nǹkan kan what are those things tí mo fẹ́ sọ four things to note about the purpose of a thing nǹkan mẹ́rin tó o gbọ́dọ̀ mọ̀ nípa ìdí tí ọlọ́run fi dá owó tó fi dá nǹkan gbogbo nǹkan láyé ìdí alákọ̀ọ́kọ́ when purpose is not understood abuse is inevitable ẹnìkan ní kí n wòlíì sọ yẹn so orí téèyàn ọba mọ̀ ìdí tí nǹkan fi wà ṣíṣe lèèyàn fi nǹkan èèyàn ó sì lò abuse is inevitable tó ọba mọ̀ ìdí tó o fi fẹ́ yàwó ní ìsìn ọmọ ọ̀nà ìyàwó rẹ kì í wá ṣe pé ọmọ ọ̀nà nìkan ó tún lè kú òǹlé bí ọmọ ọba tí ìtò lọ́kọ tó bá ìlọ́kọ kò ní mọ̀ wúlò rẹ̀ àfìgbà tó bá tó gbé sọnù wọn ló bí kì í mọ yìí bí ọba tí ìdánlé ọkọ méjì wò kò ní mí ìtọ́ san ìyẹn nìkan kọ́ bí ẹ̀yin ọba tí ìmọ̀ yìí owó kò sí ni o lè mọ túmọ̀ tó wó jẹ mọ́ lábẹ́ àkóso bó ti wulẹ̀ kò rí and kì í ṣe ìyẹn nìkan àìmọye nǹkan làwọn èèyàn máa ń gbé sọnù tí wọn ọba tí ìmọ̀ ìdí tí wọn fi nílò ẹ̀ so àwọn nǹkan tí bá ní ẹ lọ mówó kẹ fọwọ́ kàn kò ní ní mínì sí wọn because they don't know the purpose tí mo fi ń sọ pé kẹ ẹ mú owó inú ìsípayá láti mú mi rí so when purpose is not understood abuse is inevitable so báwo ọba tí mọ̀ ìdí tí wọn fi ní téèyàn fi ń ṣe nǹkan tó ń ṣe yẹn ṣíṣe ló ń tọ́ ọmọ ṣàṣìṣe lórí ẹ ìyẹn nìkan kọ́ when purpose is not understood pursuit is neither exciting nor enthusiastic ẹnìkan ní kí àwọn wòlíì sọ yẹn nígbà tí ènìyàn bá mọ ìdí tí ènìyàn tó fi ń ṣe nǹkan tàbí tí wọn fi dá nǹkan ọlọ́run ọba ń gbọ́ ṣíṣe ni kéèyàn máa lé nǹkan yẹn ọ̀nà tí ó fi máa lé ọ̀nà tí ó fi máa wà kò ní ní ayọ̀nú àti pé kò ní dùn mọ is not exciting or enthusiastic. Oni fi toya tinudidu mo wa. Oun lo bi je pe boyo ba wa owo tayo toya tinudidu owo le mo yadu e. Awon kan ti gbagbo pe su lowo. That's why. Bo en ba n gbo bayi omo gba won ni wasu ti omo ti owo lo. E sa eyin te mo ju wasu ohun lo. Gini to wa sele. In to ba ti anyway ki sejo re. In to omo na lo omo. Ajanu we ki buyan je. You won't pursue anything with joy when the purpose is not known. Beyo ba ti mo nkan ti fi nse nkan ko ni lele nkan yen tayo se mi ti mo mo di ti mo fi nle idagba soke ninu ijo emi ti mo mo di ti mo fi gbodo make e ti mo fi gbodo rowo nise bi baba se wa atomo re ko se ti oda owo mo bo bi an se fe owo yen si yato to si ra won bi an ba bi omo nise pe ki n wo fe fowo se o le lohun fe bi ra gudi gudi o n fe bi ra nkan bayi bo bi an ba bi baba yo mo pe n to fe fowo se po. So, in when purpose is not understood, misuse and wastage are unavoidable. Any kind of thing will lead to so. In Timo Sony, but tell you about in Loyen, think about in Yen. Esa, or Sibian, you say anything can you look one that become a fish of food. As she getting member here, Atiria woman, Toya will pay and one baba won't feel good to the Aleph or good. My mima won't. To je pe loni gbogbo ti baba won fi lele won ti taje won ti fi muti ngba ti oye won won mo pe keyin to le sise kan ogun oni ton tin ikun won otun opositosi. So that is why when purpose is not understood, misuse and wastage and unavoidable. Ko si bon to se ni mo fi nkan sofo and e wa gbo mi oni mo fe ko teti bele je won ran mi ni ise kan sin laaro imo mo. Dide kon na wo bayi dide wa wa kigbe baba mi mo fe gbowo odun lo re ni in the name of Jesus asem bo le bayi agada minu me kwa bahaladish telia tahaladusha olorun ipe oba mi mo pe Jesu iwo lolupe ti mo npe ologun ajobo gbogbo eni ti ngbo mi laaro yi odun ti detan bi won ba rowo landlord le keru adaimasha iwo lo ni lo so fun won pe wa fun won lowo o lo ni oni ki ni ke mu phone yin dani ma ni ke gbe lo si biye ti mo bo. When purpose is not understood, misconception are unavoidable. Eni kan ni ki le wi yen misconception si se lawon eyan mo gbo agboya won mo si yan bo ti o ba ti ni di teyan ba ti mo di to fi nfe nkan to ba mo di to fi ni lo wo Olorun ba nbo njo je mo pe asibo ni omo wo. We have so many people to je pe they have misconception about money. I mo ya won to je pe ero won si owo ero ibi ni ti en ba ti ri teni kan so owo won a lo ti faramaye ni tin lo run apadi niyan o ti do me esu niyan ti pastor ba jaja wa so owo won a ni pastor alafi aye ni esa to ba se fi osowo e le gbo emi laaro yi in te nbo yi koni se se. I may nkan la fe fi owo se I may nkan ni o di ete abere bo lowo ade ti o de te ti o ba sowo iwo to ba mo ko ni lu e sit down mo wule ba wa dasi to je pe o ti gbagbo pe ko ni lo owo inu se iranse Jesu o le ri owo yo seyin. Oh my God aseyan le lowo ko mo dese ko si mo lojo bo run. That is life. Emi Oluwa ko si mi kala o ni ko mi so fun awon eyan mi pe ki won be mi ma fun won ni owo ko to di ojo Friday ma fun won ni owo ko to dago mesan ale eyin wo le gbagbo mama mi fe mo injo je mo pe awon kankan gan be awon aisan kan be ti mo ba ilowo rin ti o ba sowo to je ngidi to ri nkan gidi saje ai mo ya aisan kan ni o mo si o bi n ba so pe mi e lo hospital mi e se gini bayi mi e se gini bayi mo mu nje to ye ki n je ni mo ma siko to ye ki n sun ni mo ma be n to ye ki n sun si ni and gbogbo awon ti n gbadun ti won ri se fun olori meji ija asana kahala wa foke ni igba mesan mo sile orun fun o ibi ti owo re wa oya ko jade oya gba se wa so nkan fun o. Ninu iwe Proverbs chapter 10 verse 22 ibukun Olorun ni mo mu yan la lai fi la la kankan si nigba to ba di ola ma mo soro nipa awon nkan meje to gbojo mo nipa owo Olorun ba nbo etewo e mu phone yin jade e ma ladash awon eyan fe de ipe mi wo won mo fe ki won gbagbo pe iwo olohun si tun sanu alaigbe eyan eyin wo le gbagbo pe ri o wa Jesus city emi oluwa ni ki so fun awon eyan e mu phone yin jade ibe ni o ti bere in ti mo so yi mo fe fun o ni eri ko to di pe ma gbadua fun o emi oluwa wa ni nigba ta ba fi pade ni ale a wa nu convention ni ago meta osan emi oluwa ni ki gbadua fun won ki won lo fi phone won ki won mo woju e pe nigba to ba di ago meta san ale ki n bere awon to n ti da lohun ninu igbo nbe yen ni bi ta wa inu igbo na ni won ti bere si real lati owo olufe o gan ri pe nikan ran ti e ko to da le lohun an lori condition kan eyi wo lo je pe ti n ba gbadua to ba ruwo osan eje osan ida mewa to lo n ba ti le mo pe ki se won nikan lo fe na owo yen mu ra nkan osele phone yin da bo ki n to lo engineer ya daily agbara mo fe mu nkan kan jade mo so le kan mo leyin ko owo awon kan ruwo abi to ba bo mole so are n to ruwo lo wa ro si nibi to wa yi won send owo si o e ti de ma bo mbi awon ti ruwo e si fe evidence yan wa e ma si mi gbo eyin te ri owo nigba ta pari laaro se mo pe mo le ruwo ko to dale mo ni won send owo si o o ba last tin ba ti bi yin elo lori ibedele o mo lo aye o so ye to ori eyin pastor ba yin ewo bo yo to ni se won rowo o ye mo bo baba elo le ri
1: 736 lo wole 10,000 naira
0: 10,000 is 736 elo
1: 200,000 37,000
0: Eto ni e ma daru elo le pe
2: 10,000
1: 10,000
0: 14,000
1: 3,000
0: hello, I live back there.

0: ọlọ́run mẹ́ta lọ́kan. Sọ̀rọ̀.
1: Wọ́n
0: fi ọwọ́ yẹ méjèèjì sókè, ẹnu àwọn fóònù yín sókè. Ìgbà tí ó bá fi di alẹ́ ọ̀la, ọkàn yìí báwọn tí ẹ gbàgbé rẹ̀ rántí ni. Wà á dúpẹ́, wà á sànjà mẹ́wàá. Nàwó ẹ̀yin dẹ̀mbẹ́ lórí fóònù ẹ̀ nàwó nà sókè. Mo sọ pẹ̀lú àṣẹ, kì í sóòní láti ríwẹ̀ láti ń ṣerúẹ̀. Owó ìyanu gbogbo ẹni tó ti gbàgbé rẹ, gbogbo àwọn tí ọ̀nà tí rẹ mọ́, gbogbo àwọn tí ẹ jẹ́ ọ lówó, àwọn tí ẹ jẹ́ ọ nire, àbí tí afẹ́fẹ́ ọba fẹ́ délé wọn, mo sọ lẹ́ẹ̀kan náà kí ẹ̀mí mímọ́ kọ́ gba owó rẹ jáde. Kó tó di alẹ́ ọ̀la, kó tó di Sunday, aláti owó tó rò pé o lè gbà yóò jáde fọ́. In Jesus' name. Mo sọ fóònù ẹ. Nice. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run, ṣé fóònù ẹ sì wà létí ẹ? Ọya gbé e sí iwájú ẹ, kàn wò bí ìgbà tó fẹ́ wà láti. Tí n bá jẹ́ wòlíì ọlọ́run, kó tó di alẹ́, provided lórí àdéhùn. Ẹyin wo lẹ́sàn ìdá mẹ́wàá tó wo bá wa? Mo fẹ́ sọ fún ọ pé ẹ̀mí ọlọ́run ní kí n tú owó tọ́ fi sọdún. Èmi ò fẹ́ mọ ibi tí ó gbà wá. Áńgẹ́lì tó ń pín ire lọ́run, mo pàṣẹ fún ìwé oúnjẹ Gabriel àti àwọn ọmọ ogun rẹ̀. Ẹ wo gbogbo àwọn fóònù tí ayé ń nà sókè lọ yìí. Ẹ̀bá na ṣàkàhálà. Àbọ̀ bá sì fẹ́ wò ó lọ sórí Facebook nínú igbó, inú igbó, ibẹ̀ làwọn èèyàn ti ń gba aláàtì. Wọ́n rántí wọn ni. Ọlọ́run o, gbogbo àwọn èèyàn, ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó sanwó fún ọ, àwọn tí ó mọ̀ọ́mọ̀ sanwó ọjà yẹn, kọ́ ọ sáti owó. Ẹ̀bá ní àdá kẹ̀tú bí àlàdá àṣà. Kó tó di alẹ́, kó tó di aago mẹ́, ní gbogbo òru, kó tó di ọjọ́ Thursday. Mo gbóhùn sókè ìpín Ọlọ́run nínú ayé mi. Mo ní kó sílẹ̀kùn owó fún ọ. Gbà owó. Ẹ gbọ́ owó tẹ́ fi sọdún. In the name of Jesus. Gbowó bá yọ kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ bùṣe. Bí àwọn èèyàn yìí tí wọn ò rò, ohun Ọlọ́run kan gbé jáde bó ṣe gbé wá báyìí náà lónìí ọjọ́ Ajé. Àgbógo ṣe ń jẹ́ ti Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ mú owó dání. Owó tó mú dání wà wá fi pamọ́ síbi tó ti mọ fọwọ́ kàn láàárọ̀. Wòlíì ní máa rówó láàárọ̀ yìí, wòlíì ní máa rówó lọ́sàn-án yìí. Every blessed time tó bá ti fẹ́ jáde mọ́ fọwọ́ kàn. Inú Bíbélì ní Jésù rẹ̀, òun ló fi dá tó bá gba Jésù. Ó ti di tálíkà kí wo lè bá di Ọlọ́rọ̀. Èmi ò san ní owó, Ọlọ́run sì mọ̀. Nígbà tó bá di ọ̀tún la sí ọjọ́ Wednesday, a pàdé síbáṣíbá ń wẹ́mà. Àní kété tí n bá ti kúrò nínú stúdíò, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, iyọ̀ yín, ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ láàárọ̀ yìí, Ọ̀dẹ́kúnlé Epaphras. Ọmọ wù mí wá sí ò ní.
2: Ní 24 tí mo wá sí wẹ́mà.
0: 24 kínú.
2: On the 4th September.
0: Ní táìmù bẹ́ẹ̀dẹ̀ mi.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wá sí wẹ́mà. Níbo lẹ wà lóyè sí?
2: Wẹ́mà
0: náà ni.
2: Ní sà. Ẹ wá gbàdúrà ẹ ní pé Kọ́lọ́run ṣe nǹkan tuntun fún wa kí oṣù náà tó parí. Èmi wá gbàdúrà ní ọjọ́ yẹn. Mo ní kó tó di ọjọ́ ìbí yín. Mo fẹ́ kí Ọlọ́run ṣe owó tí màá fi rajà sí ṣọ́ọ̀bù. Kọ́lọ́run ṣe fún mi. Alẹ́ ẹjọ́ Wednesday yẹn ni mo réyàn fún mi ní 1,000,000 naira.
0: Nàwó ẹ̀ kàn mọ́ mi rí báyìí. Gbà gbogbo ọ̀nà Ọlọ́run mi gbà.

0: Olúwa gba ọkọ ẹ wa. Ọlọ́run tó lọ́jọ́ òní o. Alágbà wí gbogbo ẹ̀dá. Ipa tó borí ipa o. Agbára gbogbo àgbáyé. Àṣẹ tó ń gbé àṣẹ wó. Ọ̀rọ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ mi. Àìkú tí ò lè kú lẹ́lẹ́. Àìsá tí ò lè papòdà. Ọba gbogbo àgbáláyé. Ògo ni forúkọ ọmọ rẹ. Olúwa gba ọkọ ẹ wa. Èmi tún lọ́jọ́ Monday. Olúwa dẹ̀ ni sọ tẹ́lẹ̀ sọ bí èni. Bíbẹ́ nìkan pé búburú ni gbogbo ọjọ́. Ó la máa ń làgbà padà ni. Monday ni ilẹ̀kùn àánú ṣí. Kàpọ́ ní lákàsá dàkàlẹ̀. Ṣé ti lọ gbó mi sídìí rẹ́ bí ẹ ti gbé omi yẹn síbẹ̀. Nínú àkà àìkàbó ní àìkàsá dàkàlẹ̀. Ẹ gbómi yẹn síbi rẹ́díò yẹn o. Ẹ tó o bá wá ní ọ̀nà tí ò lè kan sílẹ̀ bá. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ tí mo máa ń ní kẹ́bù sí ẹbú yọ̀ sí dáadáa. Kẹ wá fi owó yẹn sí. Mo sọ fún pé owó yẹn ẹ lè lókẹ́ yọkò kẹ tútù lò lọ́la. Kẹ máa lò kẹ máa yọ títí. Owó tẹ bá wá mówó yẹn. Ẹ pàpọ̀ mówó ọjà yín. Àgbà náà tún ní wọ owó ọjà yín mọ́nìyẹn. Yìí káàkà àìdẹ̀kà bàrẹ̀ kẹsà. Ṣé o ti lọ gbómi yẹn síbẹ̀? O ti gbé síbẹ̀. Báyìí ni mo wí. Nínú orí ẹ kàtà ní Nàkàlíà. Ẹ gbọ́ apá ibi ìjì bí kò ní jayé wa mọ́. Èyí ni Monday yìí. Olúwa ni gbẹ̀dúà. Gbogbo ẹni tó ń jáde lọ. Ìjì ti pàdé ẹni lọ́nà. Tápá fi ń rọ tẹ́sẹ̀ fi ń rọ. Lórúkọ Jésù. Ìjì yẹn ò ní rọ́lùwà. Ní Maria Kasa. Ẹ mọ̀ pé ìjì accident wa. Wọ́n kàn ní wọn mọ ọmọ bó ṣe bí driver ṣe wà. Mọ́tò atẹ́gùn kẹ́kàn gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Okùnrin kan sometimes ago. Ẹ ó lọ lórí títì ni. Bóyá ilé ló pọ̀ jù tán kàn sọ pátẹ́gùn. Ẹ gbọ́ sà wọ́n ló gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Ká tó wí ká tó fẹ̀. Wọ́n ti bára nílẹ̀ mọ́tò ti sọ máa sọ̀tì. Ìjì náà ni mo gbọ̀dọ̀ ìjì accident. Kò ní jà lónìí. Kò ní jà wá. À ń jáde lọ lẹ́nu. Ìjì kú òjijì. Rìkà kàbó ní àìkà sábà. Àmì ni kò ṣe. Ìjì yẹn ò ní jà wá. Kò sì ní ja ilé wa. Ẹ gbọ́ gbogbo ènìyàn. Rìkà tà máa rí aka. Àwọn mi àdágbére nílé. Ìdágbére tán dágbére yẹn. Wọ́n tún ní padà sílé mọ́. Mo gbọ̀dọ̀ ìjì tí ń sọ nínú. Tí èèyàn kì í fi lè padà wálé mọ́. Ìjì yẹn ò ní jà wá. Máa ṣàmí o. Máa máa pe àwọn èèyàn. Àṣẹ kan ń gùn mí ni. Mo fẹ́ gbọ̀dọ̀ ìjì gbọ́dọ̀ dákẹ́ jẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ẹni tó sọ fún ríro omi. Tó ní kó dákẹ́ rọ́. Jésù ọmọ Dáfídì. Jésù ọmọ Ọlọ́run. Jésù olùgbàlà. Olóní kí n sọ tẹ́lẹ̀. Ṣé ọgbọ́n Ọlọ́run gbọ́? Ọmọ ìkọ ṣàmí. Ìjì tí ń ja ọmọ rẹ̀ nínú àkàbáríà. Tí ogun kan máa ń dàrú fún. Ọmọ yẹn báyìí inú ìbànújẹ́ ló wà láti jẹ́ta. Olúwa dẹ̀ ní kí n gbẹ̀dúà. Ìjì yẹn ṣíwọ́. Ìjì yẹn panumọ́. Ìjì yẹn já. Ìjì yẹn ṣíwọ́. Ìjì yẹn panumọ́. In the name of Jesus. Wọ́n ní gbẹ̀dúà fún obìnrin yìí. Ìjì wọn ni kì í jà kó domi inú àgbọ̀nù. Àmọ́ oyún yẹn ti dànù. Lọ́wọ́ ni kí n gbẹ̀dúà fún ọ. Ó dá lára kàpórí ẹ̀ka iná sàkà láti ìsìn yẹn lọ. Ó Màríà Kẹsà nínú àìkàpọ̀ nínú àìkàsá dàkà yà. Ẹ̀jẹ̀ tí yóò tún jáde ìbímọ ló máa jẹ́. Tó ló máa lóyún o. Oyún ò sì ní bàjẹ́ mọ́. Ìjì ò ní jẹ omi yẹn. Ìjì ò ní boyún yẹn jẹ́. Ìjì ò ní boyún yẹn jẹ́. Ìjì ò ní jẹ́ omi yẹn. Ìjì tí ń boyún jẹ́ nìyẹn. Ìjì pé oríṣiríṣi. Mo gbẹ̀dúà. Ìkárabà àìtàkábà. Ìjì gbèsè wà. Mo fẹ́ sọ̀rọ̀ jáde. Ní akárí ní àìkàrabà àìkàtà ni. Ìjigbèsè yẹ olúwa kakuro mo ní ìjigbèsè ìgbèsè ìgbèsè ìgbèsè ìgbèsè ìjì ní àjálù burúkú ni kò ní jálulẹ̀ wa mama ìtẹ́wọ́ ẹ ìwọ mọ̀ ń bẹ́ wí dádì ẹ̀tẹ́wọ́ sa ẹ̀yin náà mọ kò ní ṣàtẹ́wọ́ báyà kà tó dàríà ó mà ká rí àkàsà gbogbo tó sọ́ra ẹ̀ díjì tó jà yín tí gbèsè fi wá tó jà wá tá a fi ń jẹ gbèsè yẹn ó yà òpídẹ́sí ìwé àwọn ọba kejì orí ẹ̀kẹrin ìjì gbèsè dẹ̀ já ọkùnrin yẹn ọ̀kan nínú àwọn ọmọ wòlíì ni àràkàbà ó dẹ̀ pa ìjì ìgbèsè tí ń pa nínú àwọn anígbèsè ló máa pa ẹni yẹn olúwa dẹ̀ ni gbẹ̀dúà fún ọ màrẹ́ kàtà nínú àìkàbálì ìjì gbèsè burúkú yẹn ó yá lónìí ẹ̀mí mọ́ fòpin sí anígbèsè ló máa pa ìgbèsè onípa wá onípa olóore wa onípa láàánú wa in the name of Jesus ọmọ ń gbẹ̀dúà fún ọlọ́ni ni ó ṣáà ti gbómi yẹn síbẹ̀ ó ti fi iyọ̀ yẹn sí àbí owó tí mo ní òfin sí o ti fi sínú ẹ yẹs ó yá mú owó yẹn báyìí fi wọn omi yẹn sí ara rẹ fi wọn omi rẹ sí ara rẹ fi wọn sára rẹ mo sọ na yóò káká àtàbó orí aka ní na sábà bíjì bájà tómi bá ru gudugudugudugudu kì í pa omi o mo sọ ìjì ò ní pa wá orí wọn kì í sọ mi lọgbẹ kán rà pa ẹ báyìí ni mo sọ wọn rojú ibi tó ti bómi nínú adára kàbó orí aka ìkaná fi ń dùwẹ wọn ní rapa ibi tó ti bómi ara kàbó nínú ogo burúkú yẹn ó ṣẹ báyìí ni mo sọ lórúkọ jésù alákàtúbà ìjì tí ń dá owó lu ni akàdá ire wa bẹẹ mo sọ fún adá ìbùkún wa ẹ mọ pé nǹkan kan ló ṣẹlẹ nínú ìwé luke orí karùnún ìjì lọ ja àwọn ẹja lódò wọn wá kó sínú àwọn pétérù ẹ mọ pé owó ló dé yẹn àwọn abẹ pẹja ni kò ti lọ bẹẹ ni ire ńlá ijire iji ola iji buku o ya ko ya wulo wole wa in the name of Jesus.
1: Amen.
0: Okay. Ti le ba ya lojiji to ba jo gbe eyan lo.
1: Yes sir.
0: A se prayer kan sometimes ago. Oni ka bere ore to ju wa lo. Igba wa bere si bere kan. Mo ran ti dada o. Mo wa ni ejo fara ni 18 years ni gbayen. Aye gba yen. Odo omo kekere ni ka gbe atete. Odo na na gbe wa ni. A ma ko ni ni wa. A wa se night fun kantata. Nigba yen wa wa ni celestia. A wa se ajodun ori. A wa se ton wa ni ka gbadua. Wi pe ore to ju wa lo. Iji re ko ya lu wa.
1: Amen.
0: Oni kaluku ba bere si gbadua nigba to ya wa ni ko ni kaluku bere nkan kan. Eni kan wa bere mi bere moto eto ngba yin moto ko si yahoo ko si kankan ngba yin awon eyan mi bere keke lo mi bere kini kan mo need moto odun yen yanu ba sele ni mo lo ta iwe kan ba yin tisho self osan ni mo wa ri owo to lo bi 900 naira
1: kabiyesi
0: oh my god se blu pe ya yen ni mo ra moto be ni fiat car ni oyo number la ye gba yin oti sin to je osun kini ko sin to je be oh my god ti sin to je kiti state leyin oyo state on to kan ma ri na ni ondo state won ti se won na da won fresh fresh ah o ba ra moto yen laarin gbogbo awon egbe mi o ti mo bere mi o mo ko ma ri be ah ase te n ba n bere ko fi gbagbo bere o de ni ireti emi kan bere olodun de fi ase si emi yen ni gbadura fe ni kele ni ire toju wa lo ayalu e ko yalu wa ire toju afokan si wa ire nla ire tawo yo so pa dogbo si ire to so pe ki n soju lase ire to so pe ogun ni o ya ko yalu wa be lo ma ri so mo ni ta se in the name of Jesus gbogbo bi to ba tin gbo mi oruko mi ni woli hi o ajilori atamata si Tileshanase Christ Artillery Crusaders CAC Atamata si Tolorun ba gbe ibujoko agbara anu re to gbe kale si Oluwo lona to gete gbe
1: dan ba
0: gbogbo iwo to ngbo mi lo prepare on the 30 so on the 1st 24 hours marathon ta ba ti bere ba o dago meta koja ni ojo October wa yin ka to ma lo le gbogbo eyan ninu to ba ti ngbo mi lo prepare o ma sibudu agbara je ri n to wa le ni biti yen ni
1: ko
0: so soto run non stop ni nibudu oh my god to ama gbadua at the same time onibudu e no ma lo fun wa oh and the kind of opportunity be ni
1: tabisi
0: ya to be ni onibudu la ma lo throughout anu mo ti sise iwo to nwo mo iwo to nwo ko iwo to nwo ile iwo to nwo ola iwo to nwo na abaye iwo to nwo visa iwo to nwo iwe gbelu oh lo prepare oluwo to wa lona to gete gbeda nilu ibadan ni oluwo ni o ngbo mi labekuta o ngbo mi ni sengota o ngbo mi ni kire o ngbo mi ni gbagbe o ngbo mi badagi o ngbo mi londo o ngbo mi lekiti gbogbo olu to tin gbo mi o ngbo mi ni lorin lo prepare
1: lo gbaradi
0: 24 hours marathon prayer
1: o ma lagbara
0: o ma ni agbara on the 30 stroke October 1 30 September stroke October 1 o ma pe ni 24 hours marathon prayer ideja
1: ideja
0: o ni tumo
1: eh
0: wa se ideja ni nigba ta ti bere o to luwa lo fun ni ko fi ja ide e kan lodun ni
1: e kan lodun
0: ni waju oba to pe mi oba to fi ami royan mi
1: ati
0: pe gbogbo awon woli ko wa yeri keri ba
1: ko
0: jari iyanu miracle to ma ju afokan si jari on to ma nsele ni pe within that 24 hours la ma gbadura yen ni eri ede ma sele nse ko boye le ta se mama du osu meje odun meta ah sheri keri ma sele o ma ni agbara lo ma ba mi so gbogbo awon eyan awon to woju olu afokan ni kan prepare kan ma bo awon to woju olu afokan kan prepare kan ma bo awon to woju olu afokan fisa do yibo ma je se ye meji o ni e wa yi ti sise jade to wole lo o ni ajaga mi ro e mura ke mo wi pe nkan ma sele oluwo lona to gete gbeda
1: ilu
0: ibadan ibe lo nbo ni on the 30 so on the 1st lagbo ba to la
1: yaro
0: amonde ni ojo monde
1: hey
0: atide atide atide ibi ta ti jo ma pade tiri tiri bus stop ni o tiri tiri bus stop
1: tiri tiri bus stop
0: san gombi ni o san gombi ni tiri tiri bus stop ni bi area lishiba oju main road ta ma n gba lo si ifo
1: yen
0: ni tawon kan pe la bekuta
1: yen
0: awon kan pe ni ifo lo se gbogbo to nbo lati yana paja nbo lati agege nbo lati abule egba nbo lati musin gbogbo bi to ko ti ma bo sa koja bridge bi gba to ba lo sona ifo to lo sona bekuta bo ti koja bridge ma wo owo tun e ko to de bi le ko tun ko ni matrix kan to de le ko matrix wa ti de tiri tiri bus stop yen wa ti de his glory
1: hall atamata si
0: oh his glory hall atamata si egbo mi ago mejo la du ati ma bere ago mesan geregege
1: ago mesan
0: e o la ma wonu ase lo e wa gbo mo ti e ti de so o ma ya wa tori a fe se canceling
1: le baba ti de
0: a ma se canceling emi mo ma rin alagba iseli ma rin oh my god awon to de ti mo mi won mo pe mi ni bi e
1: pe
0: kilo ba wa ke mo to ma ti enu mi to
1: ase lo
0: e wo awon to wa ni ojo monday to
1: koja
0: jo to ba wa oh my god mo fi yona olorun be ma royin fawon eyan
1: ibi
0: to tin gbo mi bayi o nti olorun dowo e mo fe ko royin then gbogbo iwo to je wi pe o ni ti o wa ti mo ri wa na wa ti mo se canceling se bi to fun ija mo bi e pe kini o ba wa ke mo to ma tu ashiro
1: gbe
0: number 2 ah akanse ororo yan
1: ororo atunse
0: ye ti mo ma tale awon yan lori
1: kabiyesi
0: mo pe awon kan to se wa for the first time at awon kan to tin wa tale mo gbe ororo yan ole won lori mo gbe le won lowo ba won mu dani won ri ko warm ni nigba ti mo tale ni eyan lodo o de da best block o wa nbere pe bo lo se je mo ni edidi ni ma je mu
1: edidi
0: asiri olorun to nbe pe lawon
1: kabiyesi
0: enikan wa ba mi
1: asiri ni
0: nigba ti mo so lo
1: yes sir
0: o wa ba mi so o ni baba mu ni asiri yan lowo o lawon agba woli lo fe o lawon agba woli lo fe mi mo wa ni ko salaye bo se se nigba to salaye o wa mo ah ni baba oni ohun to ya mi lenu ohun so pe to ya mi lenu
1: ni
0: pe mo ni mo ma to oro yan lawon yan lori oni ki ma fe fun mi na oni ohun fi oni ohun to fi sabe re to fi nje ko ni mo wa so fun mo ni ore ofe ti olorun ba ti fun e
1: ore ofe
0: to ba pe ra re ni ranse olorun kini tu mo ranse eni ti olorun ran ni se awa ni olorun ran si eni nibo olorun ta wa pe ra wa ni ojise yan to ba ti je se yan o mi ko ojise olorun ise ape ise bi loju ise to fe je loju e gbo mi gbogbo eyan mi o gbo lowo eni kan ma ta le gbogbo eyan lori
1: ofe ni
0: lagbe oba to la ya to gbogbo eyan to ba ti wa ni sango o sango ti ona ta ni
1: kin
0: ba nta le lori ma fun e
1: imo ope
0: akanse kan ni sa
1: akanse kan
0: mo pe mo nsise lori oro ijini lowo lowo ah be ni mo so fun sa ijileja tawon igi wowe ki se igi ope olorun bo
1: igi ope
0: orun ko lo ma wowe iwo iji ko ni ja o je iwe igi ope
1: kabiyesi
0: iji gbodo dake nipa gba to nbe ni ejodo ase ati ma je mo that's why three bus stop ni alishi gba ye e loju mero di ni ona ifo na joku ta ni sha ma wo to e what is glory oil what is atamata
1: si
0: is glory oil ni oni ni
1: oni ni
0: oni ni
1: oni lo
0: ni je bawo eniko de adura ti be lagun mejo a ma go mes salama wo mu se lo egbo ba to la ye atun ta ba wa se tan ma se cancel fa mi a ba lo la ola tuze egbo ba to la ye atun ibo la nbo oh my god ibi tan bo ni lishabi o
1: lishabi o
0: lishabi o
1: abekuta
0: eh be ni abekuta ni la fe wa
1: egbo
0: ile eja yesu o ma ni agbara
1: o ma lagbara
0: be ni mo so pe o ma ni agbara everybody lo prepare
1: e lo gbaradi
0: e lo mura loju mejeji o ma ni agbara
1: o ma lagbara
0: oh my god o ma ni agbara
1: e lo mura
0: lo prepare won lo se better mi
1: ego
0: ah awon na ma tete de ago mẹsàn ni adura ẹ ma fọ
1: ọmọ sọdún ago mẹsàn
0: maa tún ṣe cancel ibẹ
1: maa
0: tún lo òróró yẹn fún wọn
1: tètè
0: o àwọn tó wá lọ́sẹ̀ tó kọjá àwọn náà yẹ òróró yẹn wò wọn mọ̀ pé confirm
1: bẹ́ẹ̀ ni sà
0: tí wọn tó bá wà ń bẹ̀ lọ́sẹ̀ tó kọjá jọba mi sọ ẹ̀rí bá mi sọ fáwọn èèyàn
1: ẹ̀rí pọ̀
0: ẹ̀ wá wọ pé lóò kì í ṣe fake ẹ wá gbé eléyìí tó le jù
1: màá
0: tún fún ọ nímọ̀ pẹ́yìn àkànṣe kánlù tí mo ní ẹ máa gẹ́ẹ̀tì yẹn a máa kó wá bẹ́ẹ̀ ni mo sọ pé òru àtàmátàsí tó wù ẹ yẹn tó máa ń rà yẹn a tún kó wá wà á rà yẹn lọ́tọ̀ omi àtàmátàsí yẹn wà á tún rà yẹn ìyẹn wà lọ́tọ̀ àmọ́ ní ti mọ̀ pẹ́yìn ní ti òróró yẹn àti 20 ènìyàn
1: kí
0: mo ní mo fẹ́ fún lákànṣe
1: òwe
0: mo sọ fún ọkọ máa gbà
1: èso
0: tó máa dín wọn lọ́wọ́ ẹ jẹ́ wá so ilé yìí ṣé gbogbo ẹni tẹ́ wà ní ṣàgá ẹ náà lọ prepare
1: ẹ lọ gbáradì
0: ẹ lọ prepare
1: ẹ lọ múra
0: ẹ múra ọjọ́ wednesday
1: ṣé
0: gbogbo ẹni tẹ́ wà ní korodu ẹni tẹ́ wà lódìdó ẹni tẹ́ wà ní mòwe ìgbàgbọ́ ẹ lọ prepare ṣàgá mi láti máa pàdé
1: under
0: sabo bridge àfọ̀nọ́sọ́jú la
1: jùlọ
0: gbogbo ẹ̀ pàápàá ago méjìlá
1: ni
0: àwọn abẹ́rẹ́ kánsẹ́lì fáwọn tó bá rí nọmba jẹ ogun yíyàkàtà oníjàwá
1: mọ
0: in the name of Jesus
1: ìjìlá
0: ń sọ nípa ẹ
1: ìjì
0: ìjì ò mà níjàwá
1: mọ
0: ìjì kan wà ń pè ní ìjì agbára kaka
1: ìjì agbára kaka
0: ìjì agbára kaka
1: agbára kaka
0: sẹ́rí tíjì yẹn bá bẹ̀rẹ̀ sí já yàn wàhálà ló máa ń pọ̀ láyé tí wàhálà ẹ bá wá pọ
1: ìyá
0: ọmọ gbogbo agbára kaka ní ìgbà ṣe pé kò ṣá survive ìjì agbára kaka yẹn
1: ó wà ní ti
0: gbèsè agbára kaka ní ìgbà lówó tó bá tún lówó yẹn á fi sẹ gbèsè ìjì agbára kaka oh my god ó fẹ lọkọ agbára kaka ni ó fẹ kọlé agbára kaka ni ó fẹ ralẹ agbára kaka ni gbogbo tó ṣe agbára kaka ogun yẹn ṣá ìjì burúkú ni mi ò ní tẹ ó lè ṣe máa gbégbé ayé agbára kaka agbára kaka ṣá ni gbogbo ẹ wá lé kókókókó náà yẹn my god ìjì burúkú ni tó bá wá fẹ́ jà yàn gbà mí ó lè fẹ́ àìsàn jà yàn
1: àìsàn
0: kò wá síbi tẹ́ni òní dé
1: àìsàn ọlọ́jọ́ pípẹ́
0: gbogbo tó bá ti ṣe báyà sọ yìí wàhálà ni bí àṣẹ tìrì bí àmúbọ̀nì bí ìdààmú ni ogun ayé àkàbọ̀ àní
1: àkàbọ̀
0: lọ́dẹ̀ ni gbẹ̀dọ̀ àfẹ́ nìkan ìjì yẹn ṣé wọ́n ní ayé ọkùnrin kan with lamentation pẹ̀lú arojun ọkàn ìbìnújẹ́ ọkàn ó wá ń sọ ìrírí ẹ̀ wọ́n pè ní paul apostle ó sọ nígbà tí wọ́n ń gbé lọ ó wá gbé sáyà ní ẹgbẹ́ ogun augustus ó ní balógun ọrún kan balógun ọrún wọ́n pè ní commander of 100
1: balógun ọrún
0: bí sójà 100 ló ń kọ́ ìgbé so ó lò lọ ó mi pé bí sójà 100 ìnáwó kò tún lọ́rùn
1: ọgọ́rùn
0: wọ́n wá gbé lọ wọ́n gbọ́ tẹnu ẹ̀ wọ́n gbọ́ mọ̀ràn ẹnu ẹ̀ pé má sọ lórí ẹ̀ lọ́la wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ o nígbà tó dé bá sọ ó ní nígbà tí àwa sí kọ̀ níbẹ̀ àwa lọ lẹ́bàá kírípù nítorí afẹ́fẹ́ ṣọwọ́ òdì afẹ́fẹ́ change gbogbo nkan dàrú ẹlòmíì afẹ́fẹ́ change gbèsè gbogbo dàrú ẹlòmíì àníyà gbogbo nkan kan dédé bàjẹ́ kò ti ẹ̀ yé òun kò ti ẹ̀ yé èmi tára ní sí ọ̀nà ó máa lójútu bẹ́ẹ̀ni bábà tí náà wòlíì èèyàn sí ìyẹn téèyàn bá ti gba wòlíì ẹ̀ gbọ́ tó bá ti dúró ti wòlíì ìyanu ló kù
1: ìyanu
0: àwọn ìyanu kan pọ̀.

0: to je wipe nba ni kajo ko ti ka ma oyin o koja siso afẹ́fẹ́ ò fún wọn láyé ìyẹn ni pé ìjì kò fún wọn ní sinmi ìjì ò jẹ́kẹ́ lómi ńlá láàfẹ́ ìjì lórí iṣẹ́ ìjì lórí ọmọ ìjì lórí ilé olúwa fò pèsè afẹ́ gbọ̀dúà o gbogbo ọ̀sẹ̀ àdúà counseling àti iṣẹ́ àwòrán gbogbo mi tí mo bá ti dé iṣẹ́ mẹ́ta péré ni kágbàdúà iṣẹ́ wòlíì tá a máa lo àbẹ́là yẹn mò ń kó bọ̀ iṣẹ́ wòlíì yẹn ìmọ̀ ọ̀pẹ́ yẹn ọ̀fẹ́ ni màá fún ọ àti parí iṣẹ́ sí ẹ wá gbọ́ òróró yẹn màá tá lé ẹ lórí mo sọ nípa òróró yẹn
1: sẹ
0: tó o bá fẹ́ máa ṣírí ẹ lọ sí ẹlẹ́lu alákíá
1: lẹ́gbẹ̀ẹ́
0: farmers water kàn béèrè ilé àwọn fọlákẹ́ ilé ìyá ìjẹsà aládìyẹ
1: deposit
0: ẹ̀ nígbà wọ́n gbé ìyàwó ìránṣẹ́ ọlọ́run yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún mi wọ́n gbé dé bí òkú bí ayé gbogbo ara ẹ̀ ti tutù mo la àdánwò lélẹ̀ alẹ́ ni wọ́n bá gbédé wọ́n lọ gbọ́ pé wòlíì kan wà
1: níbi
0: báwa tọ̀ owó lé lórí ẹ ṣe wá gbókù kàmí
1: mọ́
0: sọ pé mo jẹ́ jìkújìkú mo lélẹ̀ ti tutù ẹ̀mí yẹn nínú
1: lọ́dọ̀
0: owó yẹn sórí
1: ẹ̀
0: já sí lórí kò sì já sí lẹ́yìn mo bá gbọ́ òun ọlọ́run bọ́ ṣe rí níbi tí ó bá ti sí ìran àwọn wòlíì àwọn èèyàn máa ń ṣègbè wọ́n dẹ̀ ní iye àwọn tí a bá ti pàṣẹ mọ́ darí àwọn ọlọmọ ọlọ́run iṣẹ́ wòlíì yàtọ̀ bẹ́ẹ̀ni ó yàtọ̀ sí evangelist ó yàtọ̀ sí ti pastor ìpín ṣọ̀tọ̀ọ̀tọ̀
1: oh
0: my god mo bá gbé òròyìn mo fi sí lórí mo fi sí lẹ́nu bá a ṣe gbóhùn àdúrà sókè ó bì wá lójijì
1: ni
0: obìnrin yẹn jí o bẹ́ẹ̀ni pastor baba ló jẹ́ ní church baba àdàbọ̀ nílùú ìbàdàn wa ẹ gbọ́ mi sà èmi ò mọ kí ló ti dò
1: kú
0: tí ìjì ti bàjẹ́ bóorí yẹn bá ṣe kó o yẹ ìyanu ṣẹlẹ̀ ìjẹ́dẹ̀ ẹja
1: ìjẹ́
0: ní mọ̀jú sọ àwọn èèyàn wà o tó jẹ́ agbára káká wọ́n fi survive
1: agbára
0: ká àwọn náà sọ ìrírí wọn.
2: Orúkọ mi ni Mọ́mù. Orúkọ mi ni Mọ́mù wá láti Abẹ́òkúta.
3: Orúkọ yín ni
2: ọmọ́mù
3: ni ìyá mi.
2: Ìyá àjọkẹ́.
3: Ìyá àjọkẹ́.
2: Wọ́n wá láti Abẹ́òkúta. Ohun àkọ́kọ́ torí tí n bá lọ sí program èmi máa ń believe mi ò kí n sọ pé kí n rí wòlíì bẹ̀ tí n bá ti débẹ̀ mo máa ń fi gbogbo ara taratara mi máa gbàdúrà nǹkan kan ló gbé mi débi ní ìjẹjọ náà ni mo débi báyìí so bí mo ṣe wá débi mo wá rí àwọn wọn ní kára omi mo wá súnmọ́ wọn mo wá ṣàlàyé mo ní nǹkan báyìí báyìí wọn ní kí n lọ ra kan sí torí ọmọ mi yẹn mo wá ra omi kan sí so woman kan wà níbi ẹ̀yìn mi yẹn ń bẹ̀ bóyá ibo ni wọ́n wá ń béèrè pé ta ló wá wòlíì wá so gbogbo wa la náwó pé wọ́n ní ta ló wá wòlíì wá àbí ta ló wọ́ lọ́hún wá so woman yẹn ò náwó wọ́n wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wòlíì ló wá wá ni àbí ọlọ́hún àwọn tó bá wà ní ilé jẹrì obìnrin yẹn ṣàtàkùn ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọlọ́run ní káwá wá gbogbo wa dẹ̀ ọgbà tó wá yáṣá bí ta ti ń gbàdúrà lọ owó tó bá mi débi ní ìjẹjọ yẹn is 17,000 so èmi mi ṣe àrọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ ìtòrórí afẹ́fẹ́ nìkan ni mo ti máa ń ṣe nítorí tọmọ mi yẹn nǹkan tó ṣe yẹn mo dẹ̀ ti ṣàlàyé fáwọn ìyẹn lọkàn mi tiẹ̀ mo máa ń rò pé bọ́n bá ti pé owó kan máa jáde mo ní mi ìfẹ́ nǹkan tó ṣọmọ ìpè ṣe rí mi ìfẹ́ torí tọmọ mi yẹn ni mo ṣe bẹ́ẹ̀ tí nǹkan tọ́lọ́ ń ṣe fún mi kí nǹkan kan ń ṣe mí tẹ́lẹ̀ tó jẹ́ pé ti pẹ́ mi ò tiẹ̀ lérò èmi ò gbé yẹn sọ́kàn tọmọ mi yẹn ṣàdọ̀wà lẹ́mí ẹ̀ bọ́n bá ti pé owó kan máa jáde wọ́n bá ní adámájẹ̀mọ́ máa jáde wọ́n ní àlè ríwọ̀ lè kò tí ẹ̀ kàn mí mo ṣáà ń gbàdúrà yẹn fi kíkan ṣe nígbà tí mo ṣáà wá délé mo ra omi méjì àti túkàn mú bi mo rò róró àtúmu nǹkan tí mo fẹ́ sọ bẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá fẹ́ sọ pé mo fẹ́ tọ̀ ètò àti máa sáré jáde mi ìmí kọ̀ǹtrú ara mi lòun ti ẹ̀kọ́ ni mi ìle kọ̀ǹtrú kì í ṣe gbogbo ìgbà bẹ̀ tí ó ń kọ́ ni mo bá wá bí mi ò sọ fún ìdá ọlọ́run kan àwọn ọmọ mi gan ọmọ òkè mọ̀ ọkọ̀ lè sọ pé mo ì sọ fún gbogbo wọn wọ́n máa sọ pé ẹ ti dàgbà kínní kan bẹ̀ tí nǹkan tó yà mí lẹ́nu ni pé ní kété tí mo dé ilé tí mo dẹ̀ fẹ́ tọ̀ mo dẹ̀ dìde fúnra mi mi ò mo mọ condition yẹn mo dẹ̀ lọ tọ̀tọ̀ yẹn ìyẹn jẹ́ number one tó yà mí lẹ́nu ní ìtẹ̀ tí ìrà àwọn ọmọ mi kí n fún wọn ní omi ìyẹn ọmọ mi tó rẹ̀ yẹn bẹ̀t wọ́n á ń sọ fún ọlọ́run ní ìwọ ọlọ́run lóòótọ́ ìgbà tí máa jáde kúrò bíi 200 péré ló kù lọ́wọ́ mi máa ń ìyẹn ń jọ yẹn mo wá pe ọmọ mi mo ní kó transfer sí mi ó tẹ̀ fẹ́ dìjà láàrin mi àti ọmọ mi àgbà ìyẹn ní gbogbo àti lọ bí àdúrà ẹ máa ná ọmọ ní bọ́lọ́run ṣeṣe fún mi yẹn jẹ́ kí n ná èkejì ni pé kínní kan ó máa ń ṣe mí lágọ̀ọ́ ara tẹ́lẹ̀ bíi pé kán ní èyí dé èèyàn yọ bẹ̀ẹ̀tì ìgbà tí wọ́n ì mí wà láyé.

Ẹgbẹ́ MURIC náà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe àtúntò sí àjọ ti NFCDC nípa àwọn afurasí eléyìí tí ó dábẹ̀rẹ̀ fún ayé ní àkàtà wọn. Kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Cross River òun náà ló ti ṣàlàyé pé àwọn ṣe tán láti gbógun ti gbígbé oògùn olóró ní ìpínlẹ̀ ọ̀hún. Tera ni wọ́n ti ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè Amẹ́ríkà láti ta àwọn àdó olóró eléyìí tí ó lè dàbí gbígbẹ̀san nípa ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀-èdè Amẹ́ríkà bá tún gbé nínú ọ̀sẹ̀ yìí. Èyí nàcho òun náà ni ó fún ikọ̀ bọ́ọ̀lù ti Brazzaspor láǹfààní láti borí ikọ̀ bọ́ọ̀lù ti Brightman níbi tí ó ti fakọyọ̀ ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

agbẹjọpọ ẹgbẹ àwọn ẹlẹsìn mùsùlùmí ilé ìtọjẹ kó jẹ ti múrè kọnà ni wọn ti képe ìjọba àpapọ orílẹèdè wa nàìjíríà ààrẹ bọlá tinubu láti ṣe àtúntò sí ẹka elétò ààbò ilé ìtọjẹ sí nscdc the nigerian security and civil defence corps bẹẹ náà ni wọn ṣàlàyé wípé iṣẹ ìwádìí ilé ìtọ gbọngbọn ọnà ni kí wọn gbé látàrí àwọn èèyàn tó tóbi mẹta dín ní ogójì ilé tí wọn mú ní àwọn ibùdó ilé tí wọn ti wọn wọn àlùmọ́nì láìṣe kó wọn gba àṣẹ níbẹ̀ náà ni ẹgbẹ́ ọ̀hún ilé tó jẹ́ ti ẹlẹ́sìn mùsùlùmí ti múrik ọ̀nà ni wọ́n ti ṣàlàyé pé àwọn fẹ́ mọ ikú ilé tí ó pa àwọn èèyàn ọ̀hún níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé tí wọ́n sì buwọ́ lù ú látọwọ́ ẹni tó jẹ́ olùṣàkóso wọn ilé tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ tó ń bẹ ní òkè ọ̀yà àti ní àbújá ẹni tí í ṣe mallam hussaini sanni níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ipe nínú òfin tọdún 1999 ilé ìtọ́jẹ́ torílẹ̀-èdè wa nàìjíríà ilé ìtọ́jẹ́ ti ìsọ̀rí kẹrìnléní ọgbọ̀n ti abala kìíní òun náà ni kò fún òṣìṣẹ́ kankan tó jẹ́ òṣìṣẹ́ aláàbò láǹfààní láti fìyà jẹ àwọn tí ó bá ń bẹ ní àkàtà wọn nígbà tí wọ́n bá ti fi túmọ̀ tí iṣẹ́ ìwádìí tí ó bá ń lọ lọ́wọ́ níbẹ̀ náà ti wá ṣàlàyé wípé irúgbèsè ọ̀hún òun náà ni kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n rí pé wọ́n ṣe àtúntò àti ìyọkúrò àti ìfikún sí àjọ ọ̀hún níbẹ̀ náà ti wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti sanwó ìtanràn fún àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n sọ ẹ̀mí wọn nù. Iléeṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpínlẹ̀ ti Ọ̀ṣun òun náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún àwọn tí wọ́n ń gbìyànjú láti ṣe ìwọ́de ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wípé wọ́n jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn tó ṣe pé wọ́n fẹ́ ṣe ìwọ́de ọ̀hún pẹ̀lú dída aṣọ bojú níbẹ̀ náà ló jẹ́ pé wọ́n ní iṣẹ́ ìwádìí ọ̀hún náà ni ó tó iléeṣẹ́ ọlọ́pàá létí tó sì jẹ́ pé tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe dsp abiodun ojelabi náà ni ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún ni kọmíṣánná ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe cp ibrahim zongara òun náà ló ṣàlàyé pé iṣẹ́ ìwádìí tó àwọn létí òun náà ni pé ikọ̀ mẹ̀lẹ́gbẹ́ òkùnkùn ti new black movement tí wọ́n tún dàpẹ̀ ní axe black axe òun náà ni wọ́n fẹ́ kóra wọn jọ láti ṣe ìwọ́de nípa ikú kan eléyìí tí ó pa ọ̀kan lára wọn tí ń jẹ́ emir níbẹ̀ náà ni ó ṣàlàyé wípé ẹni tí ọwọ́ bá tẹ̀ tí ó bá ń gbìyànjú láti da omi àlàáfíà ìpínlẹ̀ ọ̀ṣun ru òun náà ni yóò fi náà wojú òfin ó ti wá rọ ogunlọ́gọ̀ àwọn tó jẹ́ tó ń tajà àti tó ń rajà láti tẹ̀ wájú nínú kátàkárà wọn torí pé látàrí pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n tún jáde bìbà láti dé kí ètò àlàáfíà kí ó padà ní ìpínlẹ̀ ọ̀ṣun.

kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Cross River ní ti ṣe àjò òde lónìí ló ti ṣàlàyé pé òun ṣetán láti gbógun ti gbígbé àti oògùn olóró ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ló ṣàlàyé wípé pẹ̀lú àkànṣe iṣẹ́ eléyìí ti iléeṣẹ́ ọlọ́pàá ti Gúnlé láwọn kọ̀rọ̀kọ́ndú eléyìí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta tí ó sì ń bá ẹni tí ó jẹ́ adarí fún àjọ ti NDLEA tó jẹ́ ti ẹ̀ka iléeṣẹ́ aláàbò eléyìí tó ń rí sí gbígbé àti lílo oògùn olóró eléyìí tó ń bẹ̀ ní Cross River ẹni tí í ṣe CN Atai John níbi tí ó ti ṣàlàyé wípé àwọn ṣetán láti ràn wọ́n lọ́wọ́ láti rí pé àwọn wọ kọ̀rọ̀ kan dùlọ láti dá àwọn tí ó ń gbé oògùn olóró lọ́wọ́ kọ àti lílò rẹ̀ ní ìpínlẹ̀ ti Cross Rivers. Ìròyìn tilẹ̀ òkèrè. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti Iran ọ̀nà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún orílẹ̀-èdè Amẹ́ríkà láti ṣe gàyà fún àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n lè gbé láti ta àwọn àdúró látàpọ̀rọ̀ sí àwọn ibùdó eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè ti Iran. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé pé tí wọ́n bá gbìyànjú láti ṣe ọ̀nà ni àwọn yóò rí pé àwọn dá wọn lóhùn gẹ́gẹ́ tó jẹ́ pé ìdálóhùn ọ̀hún ọ̀hún náà ni yóò ní agbára ju bí wọ́n ṣe rò lọ. Níbẹ̀ náà ló jẹ́ pé ìròyìn kan náà ni ó tún jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣòfin ní orílẹ̀-èdè ti Iran ti ṣe Mohammed Ghaliba níbi tí ó ti ṣàlàyé wípé ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti Iran náà ni ó ṣetán láti gbẹ̀san pẹ̀lú àwọn ìkọlù eléyìí ti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe tẹ́lẹ̀. Ìròyìn ti eré ìdárayá. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Kelechi Iheanacho ọ̀nà ni ó ran ikọ̀ agbábọ́ọ̀lù ti Bursaspor tí ó ràn lọ́wọ́ lórílẹ̀-èdè Turkey láti borí àwọn alátakò wọn tí ń ṣe ti Batman Petrospor eléyìí tó ń bẹ lórílẹ̀-èdè Turkey níbi tí àmì ayò ọ̀hún tí ó ti parí sí 2-1. Ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún náà ni ó kù díẹ̀ tí yóò parí ní ọjọ́ Àbámẹ́ta kó tó di pé Iheanacho náà ni ó ní àǹfààní láti gba àmì ayò ọ̀hún wọlé. Níbẹ̀ náà Iheanacho ti wá ṣàlàyé pé òun dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ní ẹ̀mí ìfọkànsí tó jẹ́ pé òun náà ló ran àwọn lọ́wọ́ láti borí ikọ̀ alátakò ti Bat Petrospor. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti òwúrọ̀ títòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn eléyìí tí ó lè takọ́ sọ́jáde eléyìí kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com àbí kí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelofm 967 bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelofm 96.7 Tunde Ọ̀làwọ̀ lólóòtú ìròyìn pẹ̀lú ọ̀lọ́wọ́ Ìbùkún Olúwa Ọ̀làgùjù Martini Salau lọ tí ìròyìn akójúmọ̀ ni ọ ẹ ṣe tí ń gbọ́ wa.

0: 104.7.
1: Mo n fi akoko yi ki gbogbo eyin omo Olorun te n gbo mi kakiri gbogbo agbaye pe akoko to lati gba lowo Olorun lati bere irin ajo ose tuntun e sumo yin yi lati ba emi mimo bere irin ajo tuntun pelu adua emi awon woli ayan tori pe iwo ni Oluwa leyin re ko si elomi iwo ni olore tó ń gba àwọn èèyàn rẹ lọ́sẹ̀ẹsẹ̀ lójoojúmọ́. And for the one you will do this week, that their voice will be heard, and that your power will liberate and restore them. Ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. Fún gbogbo ọkàn tó ń gbọ́ mi tó ń ṣàmí, èdè tí wọ́n ní máa pè fún yín rè, lórúkọ Jésù kẹ ráàánú gbà. Àánú bá ti sọnù, agbára Ọlọ́run sọnù, okun Ọlọ́run làánú, torí òun gangan fúnra rẹ̀ làánú. Àánú tẹ́ ẹ nílò láti dìde lọ́sẹ̀ yìí, àánú tẹ́ ẹ nílò láti dé èèyàn lọ́sẹ̀ yìí, àánú tẹ́ ẹ nílò láti borí ogun lọ́sẹ̀ yìí, àánú tẹ́ ẹ nílò láti ṣàṣejèrè lọ́sẹ̀ yìí, àánú tẹ́ ẹ nílò láti bọ́ lọ́wọ́ ọ̀tá ilé ni má dẹ̀yìn lọ́sẹ̀ yìí. Ní orúkọ Jésù ẹ gba àánú náà. Mo kéde ẹ̀ lórúkọ Jésù. Ìka ènìyàn tó ń yí tábìlì àánú kúrò níwájú yín kí Olúwa kó bínú sí wọn. Ọwọ́ tó ń jẹ oúnjẹ lórí tábìlì tí a pèsè síwájú yín tí ò jẹ́ kẹ́ ẹ yó. Ní orúkọ Jésù àtọwọ́ àtọlọ́wọ́ kó gbẹ. Mo kéde ẹ̀. Ìwé búburú tí ìka ènìyàn sàn pé ẹ ó kà lọ́sẹ̀ yìí. Ní orúkọ Jésù Olúwa fi jóná. Gbogbo ìkórajọpọ̀ alé ni má dẹ̀yìn. Tí wọ́n ti múra àti bá rìnrìn àjò ọ̀sẹ̀ yìí. Ní orúkọ Ọlọ́run Elaija kí iná kó run wọ́n sọ dànù. Ẹni tẹ́ ò lè má rí tí ìjẹ́ kiri ó dọ́dọ̀ yín. Ẹ máa bẹ́ ò mọ̀ lórúkọ Jésù kí àìsàn ó gbèdè. Ogun tí wọ́n fi àlá plant ẹ̀ sínú ayé yín pé níwọ̀n ìgbà tí ọjọ́ bá ṣì ń jẹ́ ọjọ́ kí ogun yẹn máa repeat rẹ̀. Ní orúkọ Jésù Kristi Nasareti, ẹni tó rìn lórí òkun, ẹni tó pa iná ogun, ní orúkọ náà ni mo pàṣẹ pé kí ogun yẹn kó dàwátì. Níbi tí ọwọ́ ìka ènìyàn ń bẹ nínú àgọ́ ara yín, kí ọwọ́ Olúwa kó lọ ọbẹ̀ báyìí. Kónú ọwọ́ ìka ènìyàn náà, ẹnikẹ́ni tó ṣàìsàn lábẹ́ ohun mi ẹ̀sàn. Agbára Ọlọ́run àpọ́nṣọ́ àbábalọ́lá kó já wọ bí tẹ́ ẹ wà. Kí ìdí àìsàn kó já. Májẹ̀mú àìsàn tí wọ́n fi yín dá lórúkọ Jésù kó gbiná. Aṣọ àìsàn tẹ́ ń wọ̀ kiri tẹ́ ò mẹ́ni tí ó bá yín bọ. Kí oníṣègùn ńlá kó fi jóná. Gbogbo ẹyin tẹ́ jẹ gbèsè Ọlọ́run san. Gbèsè tó ń dààmú àwọn èèyàn rẹ. Gbèsè tí ò jẹ́ kán rórun sùn. Gbèsè tó fẹ́ lé wọn kúrò lù. Ní orúkọ Jésù bá mi san gbèsè yẹn. Lórúkọ Jésù ni mo kéde ẹ̀. Ilé ọmọ tí ìka ènìyàn tì Olúwa bá mi ṣí. Mo fẹ́ jẹ́ kó o bá mi ṣe àwọn èèyàn lóore. Kí ojú ti ọ̀tá ìka ènìyàn tó wí pé ó tún dayé àtún wá. Ní orúkọ Jésù ṣí ilé ọmọ wọn. Olúwa kí wọ́ bọ̀bẹ̀. Bá mi ṣe wọ́n lóore. Ẹ bá mi gẹ̀tì omi. Bí wọ́n ṣe ní kí n máa ya omi sí mọ́ fún yín ní gbogbo ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Lórúkọ Jésù ni mo wí pé gbogbo ọmọ tó tara yín jáde kan jẹ èèyàn. Ohun tẹ́ ẹ bá dáwọ́lé lọ́sẹ̀ kó yọrí. Olúwa ya omi sí mímọ́. Agbára Ọlọ́run wọnú ẹ̀. Iṣẹ́ ìyanu ṣe. Gbogbo ẹyin tẹ́ ẹ díù fún ìgbéyàwó kí Ọlọ́run kó da yín lòun. Kí Olúwa kó ṣe yín lóore. Ìdíwọ́ níwájú gbogbo ẹyin tó yẹ kẹ́ ẹ ti kúrò ní orílẹ̀-èdè lọ sí ilé àyànmọ́ yín. Ní orúkọ Jésù kí ìdíwọ́ náà túká. Ẹ ó ní ẹ̀rí. Iná àti ẹ̀jẹ̀ Jésù kò ṣèdìdí ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Mo ń fi àkókò yìí pè yín sínú ìpàdé alágbára ńlá. Èyí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Thursday ní Christ Apostolic Church Giga City. A place of discovery and recovery. Aláṣẹ Igbó Olóyin Arúlógún Ọjọ́ Road Ìbàdàn Yọ State Nigeria. Láàrin aago 8 sí aago 11. Jésù ń dúró dè ọ́. Ohun tí à ń treat ní gbogbo oṣù yìí. Ó ní ìgbédìde lẹ́ẹ̀kan sí. Ọ̀tá fẹ́ ọ̀tá kọ́ ẹ ó dìde. Bí ẹ bá fẹ́ pè wá fún ọ̀rọ̀ ẹ̀rí tàbí àdúrà. Ẹ pè sórí nọ́mbà 08239 13 17 5:8. See you with your testimony. Amen.
0: La Gelu FM, Jagaba Gogo Radio.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo àlàyé ọkàn tó tún ní orí ọ̀fẹ́ lónìí láàrí ojúmọ́ rere yìí, ẹgbọ́ ọ̀rọ̀ Olúwa lórúkọ Jésù ọwọ́ àánú yóò kàn yín. Òní ni ọjọ́ ajé tí gbogbo ayé gbà pé ìbùkún máa ń wá sọ́dọ̀ ènìyàn. Mọ́mì, mo gbàdúà lórúkọ Jésù àánú yóò yà sọ́dọ̀ yín. Gbogbo ẹni tí ó ń sàmí àdúà láti ibi tí o ti ń gbọ́ ọ̀rọ̀ mi, mo bá Olúwa sọ̀rọ̀ nítorí titi yín, ajé ìbùkún ìrànlọ́wọ́ yóò jáde sí ọ̀dọ̀ rẹ̀. Ọwọ́ tí máa ń fani sókè nígbà tí ìrètí ènìyàn bá pin, ọwọ́ tí máa ń sàánú ẹ̀dá nígbà tí ó bá dàbí ẹni pé kò sọ́nà mọ́, mo bẹ ọwọ́ náà lónìí lórúkọ Jésù, ọwọ́ yẹn kó fà ọ́ sókè. Mọ́mì tó ń sàmí, dádì tó ń sàmí, ní wákàtí tẹ ẹ̀wọ̀ yìí nínú àdúrà yìí, mo gbàdúà o lórúkọ Jésù, ìyàn kò ní wọlé tọ̀ yín. Lórúkọ Jésù, ìpájú kò ní wọlé tọ̀ yín. Olúwa sọ fún Ábírámù nígbà tí ẹ wípé èmi ó sọ ẹ di orílẹ̀-èdè ńlá, èmi ó sì bùkún fún ọ, ìbùkún nìwọ ó sì já sí. Ábírámù rìn síwájú, ó pàdé ìyàn lọ́nà ní Genesis chapter 12. Ìgbọ́dé verse 10 and 13, ìyàn kan mú ní ilẹ̀ náà ní àkókò ti Ábírámù. Ábírámù sì fi ìyàwó rẹ̀, ó fi ṣe ọfà, ó ní sọ fún wọn pé àbúrò mi ni ọ́ ní ilẹ̀ Egypt, kẹ́mi ó lè máa ró oúnjẹ jẹ, káwọn èèyàn máa báwọ sùn, ìwọ òkùnkù lóyún tẹ́lẹ̀, ìwọ jẹ́ mọ́ máa bọ́ ọ̀sùn lọ, ká máa fẹ́mi lóúnjẹ. Ìyàn ló dé o, ó fi ìyàwó rẹ̀ sọfà. Mo gbàdúà màmá tó ń sàmí lọ́sẹ̀ yìí, ìyàn ò ní wọlé tọ́ ẹ. Dádì wo ló ń sàmí? Mo gbàdúà gbogbo ogun ìyàn, ìpájú, àìní, ìbànújẹ tí máa ń wọlé téèyàn fi máa ń tọrọ jẹ, ìyàn lórúkọ Jésù kò ní wọlé tọ́ ẹ. Ìyàn wọlé lọ́jọ́ kìíní àná sọ́dọ̀ Ábírámù. Ábírámù fi ìyàwó rẹ̀ sílẹ̀ fún àwọn tí ó lù ú lọ́fẹ̀ẹ́. Àwọn ará àdúgbò ni a kọ́kọ́ rí. Láti bẹ̀, ó dé ọ̀dọ̀ àwọn ìjòyè Egypt. Látọ̀dọ̀ ìjòyè Egypt, ó dé ọ̀dọ̀ ọba wípé àlọ́mọbìnrin kan ti dẹ́lùú yìí. Kábíyèsí, wọ́n ti ń jà sí nígboro. Kábíyèsí ni ẹlọ́mú wa nígbò ó dé. Nítorí náà yóò sì ṣe tí àwọn ará Egypt bá lọ, wọ́n wí pé aya rẹ̀ ní èyí, wọ́n gba èmi, wọ́n dá ìwọ sí. Mo bẹ̀ ọ́, ìwọ sọ pàbúrò mi ni ọ́, kó lè rọ èmi lọ́rùn nítorí rẹ, èmi ó sì wà láàyè. Tí wọ́n bá ti sọ pàbúrò mi ni ọ́, tán bá ti ń tòsí ẹ, máa gbà fún wọn. Èyí ni Sara ṣe o nílẹ̀ Egypt, torí ìyàn mú ọkọ rẹ̀. Mo gbàdúà lórúkọ Jésù, ẹ̀yin tí ìyàn mú, òpin dé bá ìyàn rẹ̀ láàrín. Àmátíù, gbogbo ẹni tí ìyàn mú láàárọ̀ yìí, mo ké pe Ọlọ́run lórúkọ Jésù, ìyàn yẹn parí láàárọ̀ yìí. Lórúkọ Jésù, ìyàn yẹn parí láàárọ̀ yìí. Mo fi òpin sí ebi tó ń pa ọ́, ebi tó ń pa ọ́, ebi tó ń pa ọ́, ebi tó ń pẹlòmíì. Mátíù, ebi ọmọ ni, kèésà ìránjẹjẹ, ebi ọmọ ni, kò lọ́mọ. Ẹ̀sà ó ń wa, gbogbo agbára ló fi ń wa. Ebi tó ń pẹlòmíì, ebi ọkọ ni, ó rẹwà. Ṣùgbọ́n ìyàn mu, àwọn ọkùnrin ò tọ́sẹ̀, ìwọ̀nba àwọn tó tún tọ́sẹ̀, tán bá ti ṣe ọ̀sẹ̀ kan, wọ́n ò tún bá ti wọn lọ. Mátíù, ebi tó ń pẹlòmíì, ebi ìyàwó ni. Obìnrin pọ̀ láyé, ṣùgbọ́n wọn ò gba tiẹ̀. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí bọ̀dà Samsoni, ó lo 20 years lórí onídàájọ́, kò rí girlfriend tó fẹ́ kó wá sílé ẹ̀, àfi Dẹ̀lílà. Ìlọ́jọ́ yọ̀ǹde ẹ̀mí ẹ̀ fún Dẹ̀lílà. Torí gbogbo wọn ní à ń rìjẹ́tẹ̀, ìyàn mú lórí ọ̀rọ̀ ìyàwó. Mátíù, ìyàn tó mẹ́lòmíì, kèé sèyàn yẹn sà, ó fẹ́ travel, ó ń gbé físà rẹ̀, ó lọ sí America, mọ ò fún o. London Embassy, mọ ò fún o. Italy, mọ ò fún o. Germany, wọn ò fún o. Spain, wọn ò fún o. Wọ́n wá fún ní físà Ghana. Mátíù, kí ló fẹ́ fìyẹn ṣe? A ìyàn mú ni sà, ẹnìkan ń ṣàmì. Ìyàn tó mú ọ, òpin dé bá ìyàn ẹ̀ láàrọ̀. Ìyàn tó mú ọ, mọ́mì, mo gbàdúà
e so pe iyan jade lara mi e so pe ofa iyan ke lo nse lara mi jade e so pe ofa ipanju ke lo nse

ọmọ ọ̀dọ̀ níbi tí ò yẹ torí pé èèyàn mú òbí ẹ̀ ẹnìkan ṣàmí mo gbàdúrà ọfà èèyàn ó yẹ kó jáde lára rẹ̀ gbogbo èèyàn tó ń gbọ́ mi ẹ di orí yín mú ẹ máa ṣe àmì bí n bá ti ń ṣàdúà sí ẹlẹ́dàá rẹ̀ láti orí rẹ̀ títí di ẹsẹ̀ mo gbàdúà ìyàn ò ní wọlé tó ẹ̀ mo gbàdúà àmì gbèsè àmì ẹbí àmì ìpájú nínú ilé rẹ òpin dé bàbá yìí ẹ̀yin wọlé sàmí àmì búburú tí a fi sí ọlá láti tọrọ jẹ láyé yìí àmì yẹn parẹ́ báyìí àmì búburú tí a fi sí ọlá àmì gbèsè ó yá òpin dé bàbá yìí ẹ sọ pé orí mi o ò gbọdọ̀ gba ìyàn orí mi o ẹrù ìyàn o gbọdọ̀ rú orí mi o látòní lọ bí òmìnira ẹlẹ́dàá mi mi ò fẹ́ yàn ìyẹn ni mo fẹ́ mi ò fẹ́ yàn èmi ò fẹ́ yàn o ìwọ ẹlẹ́dàá mi ire ni mo fẹ́ o èmi ò fẹ́ yàn ìwọ ìyàn fi ayé mi sílẹ̀ láti òní lọ ọ̀nà mi ńlá láti òní lọ ayé mi dìde látòní lọ ọ̀nà ńlá fún mi ayé mi gba ìyanu ìṣẹ̀dá mi gba ìyanu ogo mi jáde ọfà ìyàn jáde lára mi ọfà ìpọ́njú jáde lára mi ọfà òsì jáde lára mi látòní lọ gbèsè wò lára mi bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa mátíù bí

0: ní àwọn arákùnrin rẹ̀ ẹ̀mí olúwa sì bà lé Dáfídì láti ọjọ́ náà lọ sọ́mẹ́rin sí dìde sí lọ sí Rama. Wọ́n lẹ́gbàá tó lọ tán ìfàmọ́ ọ̀bẹ̀ sì ṣiṣẹ́ nínú ayé Dáfídì. Kí ni iṣẹ́ tó ṣe wádẹ tó kó àwọn èèyàn ńlá ńlá wọ́n bẹ̀ sí wá káàkiri àwọn èèyàn ọ̀tọ̀kọlú wọ́n bẹ̀ sí wá káàkiri. Pátáwo verse 18 wọ́n ní ọ̀kan nínú ìránṣẹ́ wọn ni sì dáhùn wípé wo èmi rí ọmọ Jésù kan ti Bethlehem tí ó mọ iṣẹ́ orin ó sì jẹ́ ẹni tí ó ní agbára gidigidi. O mo mọ ṣe júwẹ̀ ìfàmọ́ràn mọ̀ dá o ẹni tí ó mọ ṣe orin ó tún ní agbára gidigidigidi àti ológun àti ẹni tí ó ní ọgbọ́n ọ̀rọ̀ ìsọ àti arẹwà olúwa sì wà pẹ̀lú rẹ̀. Can you see that? Ìwọ náà nílò ìfàmọ́ràn láti òkè wá nígbà tí a bá fàmọ́ yàn wá pé gbogbo àwọn olórí ayé ẹ̀ ló fi mọ̀ máa wọ káàkiri. Ìwọ́n wá báwo tí ìrí wọn ló jẹ́ pé a gbé àdúrà pàtàkì kalẹ̀ àbí ọlọ́jọ́ mẹ́ta àárọ̀ kùtùkùtù ni yóò wáyé láti between 6:00 to 7:15 Monday, Tuesday, Wednesday ọlọ́jọ́ mẹ́ta ni wọ́n lè pọ̀ wá síbẹ̀. Àrípé nígbà tí Dáfídì ti gba ìfàmọ́ràn tán àrípé ìgbé ayé ò rí bákan náà mọ́ àrípé Sọ́ọ̀lù sì rán ìránṣẹ́ sí Jésù olórí ńlá nìyẹn o ẹ̀rí ó dàbí pé kán ní ààrẹ ó ránṣẹ́ sí ẹni tó pé ayé ò tiẹ̀ mọ̀ rárá wípé rán Dáfídì ọmọ rẹ̀ sí mi ẹni tó ń ṣọ́ àgùntàn yìí sí àgùntàn ló ń ṣọ́ ṣùgbọ́n nígbà tí ìfàmọ́ràn tí ó bọ́ sí ní orí tó bọ́ sí ní ara wá dẹni tó pé àwọn ààrẹ ayé àwọn ààrẹ orílẹ̀-èdè ó bẹ̀ sí wá káàkiri. Jésù sì mú kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì di ẹrù àkàrà lé àti ìgò ọtí wáìnì àti ọmọ ewúrẹ́ ó sì rán wọn nípa ọwọ́ Dáfídì ọmọ rẹ̀ sí Sọ́ọ̀lù ò fàṣọ tí wọ́n Dáfídì sì tọ Sọ́ọ̀lù lọ ó sì dúró níwájú rẹ̀ òun sì fẹ́ gidigidi àmúrónì olórí gbọ́dọ̀ fi ọgbìn rí bọ́ ṣe wá sí abẹ́ àdúrà ọlọ́jọ́ mẹ́ta yẹn tí àgbẹ̀ ṣe ìjọsìn ìfàmọ́ràn ọlọ́jọ́ mẹ́ta Monday, Tuesday, Wednesday gbọ́dọ̀ pọ̀ fa hàn níbẹ̀ kí wọ́n náà fa rẹ kó lè bá ní ìfàmọ́ràn tó pé wàá fi pàdé àwọn olóògbé ọdún ṣe lọ sókè. Ìgbọ́ láàgbé ṣe àdúrà yìí ìbò nípàdé ìwé wáyé Christ Center Ministry of Church of God ní ẹ̀yìn girama ẹ̀pá tibẹ̀ kò lè rárá mọ̀lété gun ọ̀kadà tàbí ọkọ̀ wá sí ẹ̀yìn girama opposite Anglican Grammar School opposite that the last petrol station wọ́n bá ti wájú petrol station wà á ti rí wa ń bẹ̀. Bible sì wá di ẹni tí ń ru ìhámọ́ra rẹ̀ ẹ̀rí pé you see now by the anointing ẹ̀rí ó gbé sí ipò ńlá bí ipò èkejì èkejì orí ogun verse 22 Sọ́ọ̀lù sì ránṣẹ́ sí Jésù pé jẹ́ kí Dáfídì èmi bí ọ dúró níwájú mi nítorí tó wù mí ẹ̀rí ìkọ̀ àyùsí ẹ̀rí tó ń ṣọ́ àgùntàn lánàá wọ́n lẹ́ni tó pé olórí orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí ránṣẹ́ pé jẹ́ kó wá bá mi rin ẹ̀rí ẹ̀ wò kó ṣe pàdé olórí ayé ẹ̀ nìyẹn. Wọ́n náà lẹ́yìn ìfàmọ́ràn àdúrà tá a fẹ́ ṣe ọlọ́jọ́ mẹ́ta ẹ̀ dájú wọ́n náà pàdé olórí ayé ẹ̀ ayé òṣèlú bákan náà mọ́ bá sọ tí ó sì ṣe nígbà tí ẹ̀mí burú láti ọ̀dọ̀ olúwa ọlọ́run wá bá dé sí Sọ́ọ̀lù Dáfídì a sì fi ọwọ́ rẹ̀ kọrin lára dùrù a sì sàn fún Sọ́ọ̀lù ara rẹ̀ a sì dá ẹ̀mí búburú náà a sì fi sílẹ̀. Kàyúsì náà ìfàmọ́ràn máa ń gbé ìpàdé olórin ńláńlá ó jẹ́ pé tábà wò gbé ayé pétéru lẹ́gbà tó pé ó ti jẹ́ pé a ti rí òun náà ó gba ìfàmọ́ràn ní ọjọ́ pẹ́ntíkọ́sì yẹn nígbà tí ẹ̀mí ọlọ́run sọ̀kalẹ̀ Acts chapter 2 ó ní ẹ̀mí mẹ́tù sọ̀kalẹ̀ ẹ̀làbí iná gbogbo àwọn apóstólì pété wà nínú wọn kí la rí pé lẹ́yìn nǹkan òun náà wájú tó pọ́n bá àwọn olórí rìn apẹja lásán apẹja táwọn ọmọ tẹ́lẹ̀ kété tí ìfàmọ́ràn ti bàlẹ́ ìtàn ayé ìyípadà àtúntàn ayé ẹ̀kọ́ mẹ́rin la lè sọ nípa ti Philip ẹ̀ńtàní díákónì kété tí a yàn tán tá a fẹ̀mọ́ràn sí ní orí òun náà wájú tó ń bá ìwẹ̀fà ara Ethiopia ẹ̀rí treasurer treasurer Ethiopia ó lẹ́ tó náà tó bá pàdé àfẹ̀mọ́ràn mọ̀ dá lọ́pọ̀lọpọ̀ ẹ̀wò ti ẹ̀ńtàn sọ níbi ẹ̀wò ti pétérù kí láyé kà ń bẹ̀ nígbà tí ó rí pé àmìràn yẹn ó ti balẹ̀ àwárí pé Cornelius ẹni tí a júwe bí òní Cornelius ṣe jẹ́ ẹni tí ó ránṣẹ́ sí pétérù yìí nílẹ̀ sọfánù wí iṣẹ́ àfọ́sọ́rọ̀ orí kẹwàá yẹn ọgùn kan sì wà ní kẹsàárẹ́ àti à ń pè ní Cornelius balógun ọ̀hún ti ẹgbẹ́ ọmọ ogun tí à ń pè ní ti Italy olùfọkànsìn àti ẹni tí ó bẹ̀rù ọlọ́run tilétilé rẹ̀ gbogbo ẹni tí ó ń ṣe ìtọ́rẹ àánúpọ̀ fún àwọn ènìyàn tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ ọlọ́run nígbà gbogbo ẹ̀rí àwa rí pé ní wákàtí kẹsàn-án ẹ̀mí ọlọ́run bàlẹ̀ pé wá ẹnìkan lọ àìwọ ẹni tó wà lọ ẹni tó sì wà lọ jẹ́ tó pé ó ní àmì púpọ̀ pọ̀ òun ló lè ṣẹ́gun ayé ẹ̀ fún ọ àwa rí pé odidi chief of army staff ó bẹ̀rẹ̀ sí ń wá apẹja kiri nítorí pé apẹja ti gba ìfẹ̀míyàn sí orí rẹ̀ ní ọjọ́ pẹ́ntíkọ́sì wọn náà lónìí bọ́ ṣe ń fẹ́ láti jẹ́ pé ìwọ náà fẹ́ pàdé mi ẹni ìkẹyìn ọdún yìí nìyẹn yóò fàyẹ̀ fún jésù pèsè ní àgọ́ yìí yóò sì dà fún mi tí mo sọ ní pásítọ̀ ṣọ́ọ̀bù fábíyì lánàá ìjọ christ center ministry of church of god ẹ̀tẹ̀mí lágbo fún àdúrà 081-346-0454 tàbí 080-2352-1991. You are blessed as you come in Jesus' name. God bless you.
1: Adúpọ́lọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí. Ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láàkókò kan náà. Fún ìmọ̀ràn, ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà, ẹ ní àǹfààní láti pe àbá Olúwa sí orí aago yìí 08023521991. Lẹ́ẹ̀kan sí 08023521991. Àlàáfíà.
2: Second and third Wednesday only. Sela Malikot program. Awon eka ajo wa gbogbo. Nbe ni omi edio apata ajawele lagbele alaga oni tipa. Odu ona elewe ni White House. Ekobedo nile Adebite Alafara nile Bolude. Gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God. Opposite Samo Village Station Eyin Grama Molete Nibadan. Akoko eto wa lori radio Lagelebe 96.7 ni gbogbo ojo Monday ni 6:50 a.m. si ago 7. E ma ba wa.

kárálẹ̀ kákọ́lẹ̀ ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní. Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o.

èyí tí wọ́n gbé fún wọn láti olúlé ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì gbọ́dọ̀ má jẹ́ òun náà ló jẹ́ kí wọ́n má láǹfààní láti darapọ̀ mọ́ wọn níbi ìfilọ́lẹ̀ ọ̀hún kò ní bákan nú o kí wọ́n mọ̀mọ́ lọ rè pé àbí àwọn náà ti fẹ̀yìn rìn jáde kúrò nu ẹgbẹ́ ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ nígbà tí òun náà láǹfààní láti máa sọ̀rọ̀ ìyẹn ni olúlé ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbàdàn southwest barrister obisesan ó kí ẹni tí ṣe alága fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ló láǹfààní láti kí gbogbo àwọn alága nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní wọ́ọ̀dù wọ́ọ̀dù ìyẹn títí láti wọ́ọ̀dù kínní títí dé wọ́ọ̀dù kejìlá èyí tó sì ṣe lálàyé wípé èrè ni kálukú ó jẹ nínú òtò òṣèlú èyí tí ń bẹ lóde yìí bí kálukú bá ṣe láǹfààní láti ṣiṣẹ́ tó nínú ẹgbẹ́ o ó kí gbogbo àwọn alága ọ̀hún wípé wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n sì láǹfààní láti máa rí wọn nígbà tó ń ṣe ìkíni káàbọ̀ rẹ̀ tí wọ́n láǹfààní àti fún nírọ̀rọ̀ gẹ̀dẹ̀ alága fún ẹgbẹ́ òṣèlú

0: 94.7.
1: Èmi lẹ̀rí kan, ìwọ lẹ̀rí kan, gbogbo wa láti jọ ní ẹ̀rí ayọ̀. Ẹ̀rí wa bá wa kalẹ̀, orúkọ mi ni Adéòtí Deborah, aṣojú iléeṣẹ́ Kingsland Heritage. Gbogbo ìwọ tó ń gbọ́ mi pátápátá, ní lọ́lọ́yìn ó máa kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta aṣọ ready-made, tẹ́ fẹ́ taṣọ ready-made ọmọdé, tẹ́ fẹ́ ta ti àgbà, mo kí gbogbo yín kú oríire. Oríṣiríṣi bẹ́ẹ̀lá ni kẹ́ má gbàgbé, a ní children mismade, that is to say, a ní jeans nínú bẹ́ẹ̀lì yẹn náà. A ní ball gown, oh my god, a ní up and down, a ní sweatshirt, kò tiẹ̀ ló ń kà. Sori tó bá ti gbé bọ́ndù tiẹ̀, 100 pieces ló wà ń bẹ̀, má wà á gbàgbé. Sori tó bá ti dí ọ̀dọ̀ wa, sọ pé ó fẹ́ ra children mix, children wears only, both genders ní o. Ẹyọ kan jẹ́ 2,300 naira, 2,300 naira, tó bá ti mú up and down, jeans, 2,300 naira, ó ṣòro gbàgbọ́, ṣùgbọ́n sori tó bá ti dé ọ̀dọ̀ wa, ó máa dúpẹ́ ni. Mo gbàgbé, a kì í tọ̀kìrì kà ní iléeṣẹ́ wa, aṣọ tuntun ready-made tuntun la kó wọ̀lú ní lọ́lọ́yìí, aṣọ tá a já lọ́wọ́ lọ́wọ́. Sori tó bá tún gbé bọ́ndù kejì tún wá gbọ́ mi dáadáa, tó bá tún wá kọjá lọ sí jeans, oh my god, tẹ́ ẹ máa ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó bá ti gbé bọ́ndù jeans obìnrin nísìn, o máa bá baggy jean, boyfriend jean, combat jean, pencil jean, bèrè pé èlò ni, ó jẹ́ 2,800 naira, ó ṣòro gbàgbọ́, 2,800 naira, ẹ ti sọrí rẹ̀ nìbàdàn. Bọ́ndù kan, ó jí 100 pieces, ó jẹ́ 280,000 naira, ó ṣe máa bọ̀, kò wá wò, kò wá tọwò, ó rí pé ó ti sọrí rẹ̀ ní ọdún yìí, tún gbọ́ mi dáadáa, oh my god. Sori tó bá tún gbé aṣọ tí à ń pè ní members, aṣọ tó jẹ́ pé boutique standard, oh my god, from United States of America, from UK, from London and Asia countries, wá gbọ́ mi dáadáa. Bẹ̀rẹ̀ pẹ̀lú ni 3,800, àwọn vintage shirt, àwọn designer shirt, àwọn up and down, àwọn crazy jean, ní oríṣi top, polo. Sori tó bá ti débẹ̀, wà á rí top, polo, up and down, trouser, joggers, pant trouser, round neck, hoodies. Ẹyọ kan, ó jẹ́ 3,800 naira. Ó dídí 100 pieces tó bá bá ń bẹ̀, mo gbàgbé. O lè gbé láàjì, ó wá kù díẹ̀ káàtó, o lè gbé ìlàrin. Bèrè pé lónìí, ó jẹ́ 380,000 naira. Àtúnjá top lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́, àwọn round neck, àwọn long shirt fún ọmọdé, gbọ́ mi dáadáa o, àwọn sweatshirt fún ọmọdé, hoodies ọmọdé nìkan ṣoṣo. Bèrè pẹ́ lónìí 2,300 naira lónìí rànran. Sori tó bá gbé 100 pieces, 100 design ló máa bá ń bẹ̀. Bọ́ndù ẹ̀, ó jẹ́ 230,000 naira. Bèrè pé wo ló tún kàn. Bákan náà, ó ku ball gown láti age 1 to age 14. Ó máa mú ball gown kan ní 430,000 naira. That is to say, ó ti di 4,300 naira. Tún gbọ́ ìmí, ladies wear, assorted ladies wear, top, skirt, joggers, boyfriend jean, gown, packing shirt, ní oníranran 1,800 naira, up and down, ibẹ̀ ló máa bá. Àwọn designer gown, ibẹ̀ ló máa bá. Bèrè pẹ̀lú 1,800 naira, 100 pieces yẹ, ó jẹ́ 180,000 naira, assorted wears for ladies. Tó bá dẹ̀ tún wá dọ́dọ̀ wa, o máa rí bàtà ọdún lọ́nìranran, ibikíbi tó bá ti ń bọ̀, wọ mọ́tò Iwo Road. Tó bá ti dé Iwo Road, sọ pé ilé márùn-ún ló ń lọ. Sori Osege Complex tó kọjú sí isi ilé márùn níbẹ̀ ni kò darí sí. Tó bá ti débẹ̀, wà á ti máa rí àwọn èèyàn lónìí rànran. Pèsè nọ́mbà yìí ní Iwo Road 090-58-53-79-86 090-58-53-79-86 àti 090-491-1603 Kingsland. Alara ọ̀tọ̀ ready made.
0: Èrè ló nígbó, ẹ̀fọ̀n ló lọ̀dọ̀. Ìbàdàn. Aláǹtakùn ló ní poro òwú. Pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbí dè. Lágelu 96.7 FM. Kóró pe tàn yẹbẹ kù lála. Òkè ti wá ga jàwọ́ òkè kan lọ nílẹ̀ yìí.
2: Ojú ọjà àpamọ́ owó àtàjẹrí ọjà.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o tó tún fún wa ní àǹfààní eléyìí tí a lè fowó rà láti jọ gbúrò ara wa láàárọ̀ yìí lórí ètò èyí tá à ń pè lójú ọjà lásìkò ní lágelu 96.7 FM òkè gáàjì òkè ètò tó jẹ́ pé ohun gbogbo tó ń lọ nínú ọjà gan òun náà làwa máa mú wá sí etí gbọ́yìn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ní tipẹ́sipẹ́ ẹ ti wà ńbẹ̀ pẹ̀lú wa àwa àti yín náà a dẹ̀ jọ wà ńbẹ̀ a dúpẹ́ gẹ́gẹ́ bá a ti ṣe rán lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́run ọba tó sì rọra mú wa lọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ òní òun lọ́jọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún 2026 lágbára lọ́wọ́ ọlọ́run ọba láṣẹ èdùmàrè nígbà tí ó bá fi máa wọ bíi ọ̀sẹ̀ tó tún ń bọ̀ oòrò àwọn ọjọ́ yẹn á tún ti máa kara wọn tá a fi máa wọ inú òpin oṣù kẹsàn yìí ẹni tí ò bá lọ bì kankan òun náà ni ò ní rí kankan ka ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ òṣèré kàbí owó àti rọra ń sún lọ sí ìparí ọdún yìí àdúrà tí èmi ò wá máa ṣe ni wípé bọ́dún ti ṣe ń parí lọ kọ́lọ́n kò jọ kó má jẹ́ kí ẹ̀mí wa parí o gbogbo àwa tí a sì ń ṣiṣẹ́ lójú méjèèjì pàápàá jùlọ àwọn iṣẹ́ tí èèyàn ò ní rí ọlọ́pàá kó bẹ́ lugbó àti àwọn iṣẹ́ míì tó jẹ́ iṣẹ́ rere tó jẹ́ iṣẹ́ èyí tó lálùbáríkà tínú ọlọ́run ọba yọ sí àdúrà tẹ́mi ó máa ṣe ni wípé ọlọ́run ọba yóò dé iṣẹ́ wa ládé àní máa ṣiṣẹ́ dànù lásán o lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ọba Adébáyọ̀ Muritàlá Àkàndé MFR lórúkọ gbogbo àwọn lọ́gàlọ́gà tó wà ní ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè àti títí láyọ̀ akíṣọlọ́run olóòtú ètò yìí mo kí wa o wípé ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí Fọláṣadé Àjàlá ní lórúkọ tèmi èyí tèmi ń jẹ́ bó oníṣẹ́ yìí ti wà lẹ́nu okòwò tí jẹ́ ti wà lẹ́nu ọjà tí ó dá ọ́fíìsì lẹ́yìn wà ni àbí ilé iṣẹ́ ẹbo lẹ́yìn wà ẹ ṣàjẹ́ á rí dájú wípé ká wà lẹ́nu iṣẹ́ torí ẹni tó bá jalè ló bọ́ ọmọ jẹ́ o òṣàbí ọ̀fun òṣìṣí ojoojúmọ́ ló máa ń gbẹ̀bọ̀ níbo sì jẹ́ wípé a máa fi oúnjẹ sẹ́nu wa lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ló yẹ kí a máa ṣiṣẹ́ lójoojúmọ́ torí ẹni tí ò ṣiṣẹ́ kò yẹ kó jẹun kọlọ́run elédùmarè kọ́ dákun kọ́jọ́ kọ́ mọ̀ fi ṣe ẹwà búwa o ó yá dr sikiru ayíde barista ẹ̀yídà ẹ bá dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ó yá tolú ayádébà mọ́wọ́ òun wò mìíràn ni gbèsókè náà
1: ojú ọjà àpamọ́wọ́ àtàjẹrí ọjà.

káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo sọ pé kànpa ọjà kí ni ìtumọ̀ kànpa ọjà ìtumọ̀ rẹ̀ ni wípé ní abala ibì kan tàbí gbogbo ọjà kan kí wọ́n máa wàá sọ́jà lọ́jọ́ náà wàá ta ọjà léyìí tó túmọ̀ sí wípé ẹni tó bá wá wá sínú ọjà láti wá ra ọjà yẹn kò ní rí nǹkan tí ó rà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó tajà wọn wulẹ̀ ní wá lọ́jọ́ náà ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n pajà wọn ò tajà lọ́jọ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe wá rí pípajà yìí ìgbà míì ó máa ń jẹ́ lódidi ọjà ìgbà míì ó máa ń jẹ́ àwọn ọjà kan ìgbà míì ó máa ń jẹ́ àwọn abala ibì kan nínú ọjà ó ni wọ́n máa ń pa ọjà tí àwọn kan ò kàn ní dédé wá nírú ọjọ́ kan tẹ́wàá máa wò pé kí ló ṣẹlẹ̀ láwọn ilé ìsọ bíi kí ló ṣe tí wọn ò sí ìsọ ó nídìí torí tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú mólú ẹ wò ẹ jẹ́ kí gbogbo àwa ṣòwò ṣòwò gbogbo àwa ṣiṣẹ́ ṣiṣẹ́ gbogbo àwa tá kì í jókòó sílé kágà máa retí pé wọ́n ń gbé bọ̀ ẹ jẹ́ ká náwó wa ká tẹ́wàdúà síwájú ọlọ́run ogun tí í dé bá ni téèyàn fi lọ tí kì í fi í dé ọlọ́run ọba kò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o lágbára lọ́wọ́ ọlọ́run àánú tó ga ọlọ́run ó fi máa bá wa ṣe ní gbogbo ìrìn àjò wa a mọ̀ lóòótọ́ wípé gbogbo ètò ọwọ́ ọlọ́run ọba ló wà ó sì máa ń nídi tí wọ́n fi máa ń pa ọjà láwọn ọjà kọ̀ọ̀kan tí wọ́n ń pa hun kò sẹ́ni tó nira rẹ̀ ọlọ́run ọba ló ni gbogbo wa tẹ́ni tó ni ẹni bá sì ti dé kò sí nǹkan téèyàn lè ṣe sí i wọ́n wá máa ń pa ọjà sí ẹnìkan bóyá lábalábì kan nínú ọjà tó bá papòdà wọ́n sọ pé lágbájá inú ọjà yìí náà làwọn jọ ń wà táwọn ti jọ máa ń tajà ó wá di pé irú nǹkan báyìí wá ṣẹlẹ̀ ó wá di wípé àrímọ́ wọn máa pa ọjà sí ẹnìkan ní abala ibì kan tó bá jáde láyé nínú ẹlẹ́ẹ̀kejì tó tún wá wà ńbẹ̀ ni wípé tí nǹkan kankan bá wà tó jẹ́ bí nǹkan ayọ̀ tó kan gbogbo ọlọ́jà tó bá ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà míì wọn a sọ wípé wọ́n pa ọjà fún àpẹẹrẹ bóyá ọba nínú ìlú ibi tí ọjà tàbí irúfẹ́ àwọn ọjà wà bóyá ó fẹ́ gorí ìtẹ́ tí wọ́n sì fẹ́ ṣe àwẹ̀jẹwẹ̀mu tí wọ́n fẹ́ gbádé fún ọba wọn lè pàṣẹ pé gbogbo ọlọ́jà pátá o kó dúró sílé o a fẹ́ pa ọjà o torí ọba wa tuntun o ó fẹ́ gorí àpèrè ìgbà míì tún wà tó jẹ́ pé bóyá nǹkan ayọ̀ míì tí wọ́n fẹ́ fi àwọn nǹkan kan lọ́lẹ̀ àbáwọn nǹkan kan àtàwọn nǹkan kan wọn a máa pa ọjà nírú ọjọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà tó jẹ́ ọjà ńláńlá nínú ìpínlẹ̀ táwa wà yìí ó ní wọn kì í ti wá sí ọjà lọ́jọ́ sunday ìyẹn ti ṣe ọjọ́ ìsinmi kì í ṣe pé wọ́n pa ọjà lọ́jọ́ náà o ṣùgbọ́n ó kàn jẹ́ àṣẹ tí wọ́n fi sílẹ̀ pé àní máa ṣí ọjà tiwa lọ́jọ́ sunday ìyẹn yàtọ̀ sí pé wọ́n pa ọjà kí wá ni tó bí ọ̀rọ̀ pé wọ́n pa ọjà gan wọn pa ọjà ó ní nǹkan tó bí ẹ ní ṣáà wò ó

0: ọjà àpamọ́wọ́ owó àtàjẹrẹ ọjà.
1: Ọlọ́run ọba yóò ṣàánú wa. Ọjà kan ni mo lọ tí a sì fẹ́ nọ́jà ńbẹ̀, ṣùgbọ́n gbà tá a di abala bẹ̀ yẹn gan, wọ́n pé wọ́n pajà pé ẹnìkan ó jáde láyé. Èyí la fi wá ń ṣe ládùúà fún gbogbo àwọn èèyàn tó sọ èèyàn wọn kan tàbí kejì nù, tàbí tí wọ́n pàdánù ẹni wọn kan tàbí kejì. Bóyá lọ́nà kan ni àbọ́nà kejì, torí oríṣiríṣi ọ̀nà òun ni èèyàn fi ń jáde láyé. Gbogbo irú ẹnikẹ́ni tó bá sọ ẹnì kankan nù tó pàdánù ẹnì kankan, àwa ń bẹ Ọlọ́run wípé Ọlọ́run yóò bu omi tútù, yóò bu ìdùnnú sínú ọkàn àyà ẹnì kọ̀ọ̀kan tọrọ ọkàn. Gbogbo irú àwọn ọjà tí wọ́n ti nírú àlàsé bẹ́ẹ̀, Ọlọ́run ọba yóò dá ìdùnnú padà síbẹ̀, torí pé ara yàrá burú o. Nígbà téèyàn kan àtẹ̀yàn kan tá a jọ ń tajà, tá a jọ ń ṣe dáadáa fúnra wa, tó wá di pé èèyàn ó wá tì, ó jẹ́ n tó máa ń le gan. Ṣùgbọ́n inú ayé la wà, Ọlọ́run ọba elédùà tó ṣe é tóní kálukú wa, tó jẹ́ pé lọ́tọ̀ọ̀tọ̀ la wáyé. Ó mọ̀ bó ṣe lè ṣe náà tó fi jẹ́ póní kálukú náà, kò ní jẹ́ gbà kan náà póní kálukú ó padà. Àmọ́ àwọn nǹkan kan wá wà tá a fẹ́ gbé yẹ̀wò, tá a fẹ́ kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́jà. Ẹ̀yin lẹ́lẹ̀tọ̀ ò ní lónìí o, ẹ̀yin tẹ̀ ń tajà. Jàgan a fẹ́ kẹ́ ẹ gbé yẹ̀wò kẹ́ ẹ rò ó, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì kò yẹ kó ṣẹlẹ̀ tí èèyàn bá tètè gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ náà. Nínú iṣẹ́ ìwádìí tá a ṣe, a rí dájú wípé àwọn ọlọ́jà gan ni wọ́n ń pè ní jàǹgi bí òrìn ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹ mọ̀dí yìí Ọlọ́run kúṣe ìmíràn ní àwọn òbí tí wọ́n jọ́ lọ́jà, àwa yìí náà àwọn tajà náà, ẹ mọ̀dí tó fi jẹ́ jàǹgi bí òrìn. Ìdí àwọn ni wípé tí wọ́n bá ti wò ó wípé àwọn ó tiẹ̀ sinmi lónìí, ara àwọn ń béèrè fún ìsinmi, àwọn náà sì ń rí lágọ̀ọ́ ara wọn tí wọ́n ti pinnu àti sùn. Tí wọ́n bá jàjà wá tún rí ẹnìkan ta wọ́n lólobó pé yàlágbájá bóo ni ìbò ẹwà ọjà báyìí, àwọn mọ̀ nílò rẹ àti báyìí àti báyìí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ìsinmi tó pò ń fẹ́ fúnra àwọn lójúmọ̀ kò ní fúnra rẹ̀ kankan, ó tún lọnu ọjà nù. Ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ sì rèé, òun gangan mọ̀ pé ara òun ń bèrè ìsinmi yìí o, ṣùgbọ́n láti wá afárá ń sinmi nǹkan ó jẹ́ nǹkan tí kò ṣeé ṣe fọ́pọ̀lọpọ̀ ọlọ́jà. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà míì tí a kàn déédé gbọ́ pé nǹkan báyìí ló ṣe lágbájá? Àwọn nǹkan tó jẹ́ pé tí wọ́n bá ya ọjọ́ méjì ọjọ́ mẹ́ta sílẹ̀ láti lọ ilé ìwòsàn, láti ṣàyẹ̀wò ara wọn, láti fúnra wọn ní ìsinmi, láti mọ nǹkan tó kàn nínú ọ̀rọ̀ ìlera wọn tó ṣeé ṣe kó má ṣẹlẹ̀, ó ń lọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ o. Lóòótọ́ bí mo ti sọ, àwa kọ́ la nira wa, Ọlọ́run ọba elédùà òun ló ni gbogbo wa pátá. Ṣùgbọ́n Ọlọ́run gan nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ ó ṣiṣẹ́, nígbà tí ó sì fi di ọjọ́ keje ó sinmi. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́jà ni kì í lọ sí ọjà wọn lọ́jọ́ ìsinmi tí í ṣe ọjọ́ Sunday, ṣùgbọ́n fún ètò ìlera ọ̀pọ̀lọpọ̀ tó jọ́ lọ́jà ọjọ́ kan yìí ó ti kéré ju nǹkan tó fi yẹ kí wọ́n sinmi lọ. Ẹ̀yin náà wò ó, àwọn tó bá ń ṣiṣẹ́ ọ́fíìsì yóò ní àsìkò kan tí wọ́n sọ pé yá àwọn fẹ́ lọ fún ìsinmi ráńpẹ́, wọ́n sì lọ, ó lè jọ́sẹ̀ méjì, ó lè jóṣù kan, ó lè jóṣù méjì ní odidi ọdún kan tí wọ́n ti ń jí láàárọ̀, tí wọ́n ti ń lọ, tí wọ́n ti ń bọ̀. Ẹ wá bèrè lọ́wọ́ àwọn ọlọ́jà pé ṣé àwọn lè ṣerú ẹ̀. Nígbà tọ́pọ̀lọpọ̀ wọn ò bá máa sọ, wọ́n sọ pé ta ni ó fáwọn olówó oṣù, ta ni ó fáwọn nígbà, ta ni ó fáwọn láwo. Bẹ́ẹ̀ sì rèé, ọjọ́ bíi méjì mẹ́ta tẹ́ ẹ lè fi sílẹ̀ láti fi sinmi náà. Kò sọ wípé kẹ́ ẹ mọ̀ lówó lọ́wọ́, kò sọ pé kébi ó pa yín. Ọlọ́run ọba tó wulẹ̀ ti dẹ́nu níbùbù ó ti dá nǹkan tá a fi sẹ́nu yìí náà, kò sọ pé kí ẹ wá mọ̀ bẹ́gbẹ́ pé mọ̀ kíkídá kẹ́ẹ̀kan ní àmójúkò nípa pé bẹ́ẹ̀yàn gbádìí ẹ̀gùn nígbà gba n tí ò yé ni ó yè. Ọlọ́run ọba ti mọ bí ó ṣe ṣe lọ́sẹ̀ yìí o, èmi ń tèmi mo fẹ́ fúnra mi sinmi. Ó dà lọ́sẹ̀ yìí o, mo fẹ́ sáré délé ìwòsàn, lóòótọ́ nǹkan kan ò ṣe mí, ṣùgbọ́n mo fẹ́ yí àgọ́ ara mi wò, bóo ni nǹkan ṣe dé dúró sí, ṣèbí èèyàn ó sì sáré lọ, yóò sì lọ yóò dé. Ẹlòmíì wò pé bíi wákàtí méjì sí mẹ́ta tóun ó fi jókòó sílé ìwòsàn láti fẹ́ rí dókítà nígbà tóun ò ṣàìsàn, nira ló jẹ́ o. Torí pé nínú ọjà náà ó ti níye téèyàn ó pa, bẹ́ẹ̀ ni ó níye téèyàn ó pa lóòótọ́. Ṣùgbọ́n nígbà míì àwa náà tún máa ń ṣèjàmbá, a máa ń ṣèjàmbá fún ara wa lórí àìmọ̀kan àti àìmọ̀kan lórí àwọn nǹkan tó yẹ ká kà sí ṣùgbọ́n tá a kì í kà á sí. Ẹ̀yin ìyá lọ́jà bàbá lọ́jà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ́ o. Ẹ̀yin náà lẹ́jẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀yin, ṣùgbọ́n ẹ̀dẹ̀díẹ̀díẹ̀ ẹ̀yẹ wògbà kan káàkiri àgbáyé tí àjàkálẹ̀ àrùn COVID-19 tó bẹ́ sílẹ̀ gbìn nígbà náà tí ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ síbì kankan kì í ṣe gbogbo ayé ló pààrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa sí àjọkòsílé ńgbà náà láburú ò ṣe wà àwọn ìpínlẹ̀ kan ò tiẹ̀ lè jáde rárá lásìkò tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ni wọ́n ti pa nígbà yìí pé kóníkálukú ṣàtìẹ̀ fi ṣe ràró a sì padà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ṣàánú wa bó o làwọ ọlọ́jà ò ṣe ní máa fọjọ́ ọlọ́jọ́ lọ lóòótọ́ kì í ṣe abala abẹ̀yẹ nìkan kì í ṣe abala àwọn tó ń tajà nìkan o la máa ń gbọ́ oríṣiríṣi sí gbogbo ẹ̀ka pátápátá lágbàáyé o ni wọ́n ti máa ń pàdánù èèyàn ṣùgbọ́n o àwọn nǹkan míì wà tó jẹ́ pé a lè dẹ́kun ẹ̀ ẹ wò pẹ́jọ́ obìnrin pọ̀ ó ká mi lára lọ́jà àbí tí mo lọ sí wọ́n tún ní wọ́n pàjà ńbẹ̀ fún ẹnìkan èyí tí wọ́n pé onítọ̀hún jáde láyé nígbà tọ́pọ̀lọpọ̀ mi ò mọ̀ sọ wọ́n ní obìnrin ọ̀hún sì ṣe wàhálà láyé alájàpá ni ẹ ti rí lórí ọkọ̀ ó ti wà lórí ọkọ̀ àwọn alájàpá yìí sì rèé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà wọ́n roko ọjà ẹlòmíì ó lè na lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta kó tó dé nígbà tó bá tún dé tó gbọ́jọ́ ọ̀hún dé òun náà ni ó tún wá jókòó tì í láti máa tà á irú ẹni bẹ́ẹ̀ dákun ṣé kò yẹ kó sì sinmi àwọn kan wà ń tiwọn ìdájídájí báyìí aláwọ̀ gúbọ́rú ojú ọ̀nà ni ó ti bá wọn ní bí ìwà sì tún ti ìdí alẹ́ tí alẹ́ lẹ́tàn yányán kò ní tì í palẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ ṣérú èèyàn rẹ̀ tó ń jókòó sídìí ọjà lójoojúmọ́ bẹ́ẹ̀ tó ń lọ tó ń bọ̀ ṣé kò yẹ kó máa ṣàyẹ̀wò ara rẹ̀ ọ̀pọ̀ míì tún wá fẹ́ràn pé èmi ò lè ra nǹkan kan jẹ́ ń ta ń tèmi ó dáa lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lálẹ́ra tá a fi lè máa gbé ara ró bí àwọn èso tó dára tí kì í ṣe pé bóyá ó ti rà nínú tá a lè jẹ tá a lè fi máa ṣe ẹ̀mí wa ní gíríìsì nígbà tẹ́ ẹ bá mọ̀ wípé ẹ̀yin ò lè ra nǹkan kan ń ta àfilé èyí tẹ́ ẹ bá gbé wá láti ilé ó tún di alẹ́ yányán tẹ́ ẹ bá tún lọlé yóò wá jẹ́ kẹ́lòmíì fẹ́ máa jẹun ní alẹ́ yányán alẹ́ mọ́ òru èyí náà orí bá kan tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè ra nǹkan lọ́jà níbi tẹ́yìn ti ń tajà kò sí wàhálà ń tẹ́ ẹ lè jẹ láàárọ̀ ẹgbẹ́ dání

tó wà nínú ọ̀rá o la lè rí já sínú omi omi tó mọ́ fún àwọn oúnjẹ míì tí a kàn lè fi sàn án lọ́lẹ̀ tí ara wo tún fi mókun dáadáa ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ lágbá

0: lọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ní fikú tó yáwọ́ pa ẹnìkọ̀ọ̀kan. ọ̀dẹ tí mo fi ń sọ ọ́ ó jẹ́ mọ̀ràn tí mo mú wá fún gbogbo àwa tá a jẹ́ òǹtajà láàárọ̀ yìí àtàwa míì náà táwa náà mọ̀ pé irú iṣẹ́ táwa ń ṣe ó gba lílọ bíbọ̀ ó sì gba pé ká máa sinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ jẹ́ á sinmi torí wípé ọmọ tá a ti bí ó sì ń bọ̀ wá ṣiṣẹ́ mo dé bí mo dúró ná láàárọ̀ yìí lórí ètò ojú ọjà fún tòní èyí tá a mú wá nù tẹ bá gbádùn ẹ dáadáa ẹ pàdé wa lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò kan náà níjọ́ mẹ́jọ láṣẹ̀dùmarè ńlá aago mẹ́sàn-án kọjá fẹ́rẹ́fẹ́ ni níkànnì kan náà lágbélú 96.7 FM òkè igi àjòkè àmọ́ ẹ má gbàgbé pé lọ́sàn-án lágbára lọ́wọ́ ọlọ́run ẹ pàdé wa lórí ètò èyí tá a pè ní kí la rí gbọ́ níbi tá a tún ti máa tú kinní ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ Fọláṣadé Àjàlá àti Olúwaṣínà Láyò Ògúnèdè Àbẹ̀kẹ́ àti Àlàní òun ni wọ́n wà lórí ètò ńgbà náà títí wá dọ̀sán ọ̀hún tẹ́ mọ pàdé mi Fọláṣadé yìí náà mo kí wa wípé a kú àmójúbà ọ̀sẹ̀ ajé tuntun lágbára lọ́wọ́ owó oore ni ó mọ̀ wá sọ́wọ́ èmi àti yín Fọláṣadé Àjàlá ń kí yín o ó ní ẹ lówó ẹbí mọ́ ó ní ẹ ṣòwò kẹ́ ẹ jèrè lágbára lọ́wọ́ ibi ò ní bá gbogbo wa o ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
1: Ẹfọ̀n ló lọ̀dọ̀, aláǹtakùn ló ní poro òwú, pátákó kìí ṣe gbé páálí tó bá jẹ́ ti àṣà tàbédè, lágbélú 96.7 FM.

tàbí kò gba ẹ̀rí nǹkan tó rà. A rí pé ọjà yìí jẹ́ ọjà ìgbàlódé tí a sì ń tà ní iléeṣẹ́ Golden Bridge Properties. Kí la pè ní documentation ni pé ìwọ tó bá ra ọjà yìí tó ra ṣọ́ọ̀bù yìí ó fẹ́ ta ọjà ni. Ìwé tó máa gbà ó jẹ́ àwọn ìwé tó péye. Ìwé tí ì ṣe ẹ̀dà tí ì ṣe arúmọjẹ sí ọ̀fọ̀ ẹ̀ àtọwọ́ ìjọba ló ti wá. Tó bá ṣe ń gbà á fún ẹ ní sí ọ̀fọ̀ ẹ̀. Gbogbo àwọn legal document yẹn tó yẹ pé àwọn agbẹjọ́rò ilẹ̀ ló ń tẹ̀ òun ni wàá gbà. Then ìwọ tó

ni ozi not ni ani soro wa ni 08108182422. Eshe Odiba.

0: 0-0 ló bẹ̀rẹ̀ rẹ̀ ó parí pẹ̀lú 33-10 31-10 ni o àwọn fóònù 33-10 gbà kan yẹn ti kó sí lẹ́mì 31-10 ẹ káàárọ̀ sà àkó ojúmọ́ sà orúkọ yín àtàdúgbò tẹ wáyé sà. Báwo lẹ ṣe mọ̀ pé káṣẹ̀ láre? Orúkọ yín àtàdúgbò tẹ wáyé sà.
1: Mọ́níyà
0: lọ́hùn. Ok, ìgbà wo lẹ ti ń play káṣẹ̀?
1: Mo ti ń play láti last year.
0: Sense ti jẹ́rí sá.
1: Ami
0: ti jẹ
1: first time
0: you need. Oya yo. 50,000 naira wo kan laaro yi. So won ma pe yin laipe yi. Won a pe yin.
1: Yes sir.
0: Won a bere account details yin.
1: Bo
0: se je niyan. First 50,000 naira ti lo. Let's go to another 50k. 080 lo bere re. O wa pari pelu 1528. 1528 another 50k after 50k and lo sori 100 yo agora re o awora re ran o.
1: Hello sir.
0: Ah aku ojumo o.
1: Yes
0: sir. Eyin le pe mi abi mi mo pe yin.
1: Eyin le pe mi o.
0: Eyin le mo pe mi. Eyin le pe alẹ́ yìí lẹ pè sẹ́.
1: Mo ti gbọ́.
0: Máa yí sáà rẹ́rìn ni kí ló ṣẹlẹ̀ gángan.
1: Látọ̀tún yìí ó ti pẹ́.
0: Tẹ́ ẹ ti ń ṣe kí ni.
1: Tí mo ti ń ta ọ̀kaṣẹ́ ó ti pẹ́. Ó ti pẹ́ náà ti jìn.
0: Orúkọ yìí àtàdúgbò tẹ wáyé sà.
1: Àtúndí Abiodun.
0: Àdúgbò.
1: Láti kan mò ń lọ bọ̀ ní Ghana.
0: Okay, ẹ ń lọ síbi iṣẹ́. Ẹ ń lọ síbi iṣẹ́ okay. Ó dà congratulations 50,000 naira lẹ jẹ 50,000 naira lẹ jẹ. Wọ́n máa pè yín láìpẹ́ yìí. Wọ́n á pè yín padà láìpẹ́ yìí. Ẹ take care.

0: ìyá ọmọ ẹmí ta
1: bẹ́ẹ̀ bá ń ta mọ́tò kó máa ta kó lè máa kọ̀lé èèyàn sì máa tagi.
0: Mo wá ni mo ń béèrè lọ́wọ́ òkìlẹ̀ tó pé kó bàmọ́ onímọ̀ọ́mọ̀ yẹn ó lè jẹ ìṣú mọ́ọ́mọ́ kan.
1: Mo tẹ ti wa ra siri kan laaro.
0: 500
1: Na lo to ma ti je ka se tan ba ti pe mi. E jo ta la n ba so eni Olorun mo.
0: Eni Olorun mo.
1: Bẹẹni.
0: Tore mo do dan pe abo ni. Amara Legun
1: disqualify. Ah, ko. Sato disqualify Eropo.
0: Eni Olorun mo.
1: Eropo lori owo ohun ni.
0: Eh.
1: Ah.
0: O aye gbogbon
1: tori gbogbo adugbo wa na ngbo
0: eh aye gbogbon
1: aye gbogbon abi suru
0: aye gbogbon ani eni ebi npa nran
1: kun eni yo npa nu eni yo npa nu eni ebi npa wa ran kun
0: eni ebi npa nran kun eni yo npa nu
1: o ran re o n du re nu ni
0: enter re eh tafi ko moto so nle okay mo je ji mo fe pe ta fe komo to so n le pe ko to gbegun le ri ngba ti wo do
1: won ti fi shanko
0: baba pupa mo ri pe
1: won ti gba na ni te ti mo ti baba pupa n ti en oke lo ma wa bi te joku eku
0: mo fi ko arugbo ti mole mo wa gbe igo si arin lati fi jo iwe e kuse
1: ah ati don jibiti won so ro
0: ati sa ati rin on gbogbo ti ku mu bi sodo efan amọ mo wo sakun oro aye eru na ba mi pupo
1: o to ba
0: no to ba ati je nta je sikun o ti ju omo niyan omo luabi o lo
1: omo luabi ti ba je tori nti o je
0: ba ya
1: o gbọ ti yo ba wi ni won ni ko ye keyan o tori nti o je ko ba nti o tori je nti o
0: koma
1: tori nti o je ko ba nti o je je
0: awon oro mo nti o je yen o gbele nti o je yen lo mata
1: ah yo
0: wa da alaparutu
1: yo ba si da won ni
0: anything ta raw food on de kongundi anything ta awon bi olomi
1: ko si o fin kan mi ro won roro kuro sinu kini
0: ah kon le deun anything ta on de sise na asan na ti tun ro won da
1: ojo jibiti ti pe
0: omo almo koro ye kan ti awon kan ti won ronu ti won fe je to je pe nti won o je yen wo ti won ri ni won mo wọ́n tún ti ń gbé ìgbé wọ́n tún ti ń gbéṣẹ̀ lórí ọ̀rọ̀ ẹbí tí mo pèlú àmàlà àti gbẹ̀gì àwọn èèyàn dẹ̀ fẹ́ràn
1: ẹ̀ wọ́gbọ́n fẹ́ràn
0: ẹ̀
1: gbádùn ẹ̀ ó kàn ní onígbéwédúsí ni
0: mo lè mi ìdára gbẹ̀gì nìkan ni mo lè jẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́
1: èmi fẹ́ràn
0: àbúrò lọ́sàn lálẹ́ for 7 days láàárọ̀ lọ́sàn lálẹ́ for 7 days mo tún wá lè máa bari ètẹ o mo lè jẹ dúdú
1: kò lè jẹ funfun
0: bọ pé mo gbádùn àmàlà àmì tí mo gbàgbé kí n bèrè lọ́wọ́ mọ́ mi pé kí ni oúnjẹ ìkírun gangan nígbà tá a kéré ẹ̀kọ́
1: ní
0: yanrin
1: ẹ̀fọ́ yanrin
0: ó kù bá kú kó tó pé wákàtí kan àwọn ẹ̀kọ́ ti ru apẹ̀rẹ̀ ẹ̀kọ́ dé àyè òkú àgbà ní o ayé sì da ayé kú ní báyìí wọ́n ti ń sìnkú ọmọdé náà òkú àgbà
1: láìṣe ìlú àwọn aráabí
0: nígbà tá a kiri tá a bá gbọ́ pé ìyá ilé alámọ́lẹ̀ o àbí ìyá ilé kíní kan wọ́n mọ̀ ló kú láàárọ̀ yìí o pọ́n ọlọ́run
1: kọ́ ẹ́ ti sálé lọ bẹ́ẹ̀
0: ẹ lọ pé
1: oúnjẹ ọ̀fẹ́
0: ìrọ̀ apẹ̀rẹ̀ ẹ̀kọ́ yóò ti tẹ̀lẹ̀ láàrin wákàtí kan apẹ̀rẹ̀ ẹ̀kọ́ bí márùn mẹ́fà yóò ti wà nílẹ̀ sóko sẹ́ni tí ó dẹ̀ dúró pò ṣe mú ẹ̀fọ́ yanrin ti rẹ́dì tí wọ́n mọ̀ dá tantan
1: ṣé wọ́n máa fẹ́ já sí ẹ̀fọ́ yanrin
0: gbogbo afẹja fi
1: gbogbo ẹsẹ wọn
0: fi si o ti to dẹ ẹkọ ati yanrin
1: gba papa to ba ti ẹti ni runu a ma ta sansansansan
0: abi yanrin jẹ ẹkọ gbọn ara ni sa ma n kibẹ tẹlẹ fun kankan naa lo n jẹ wa.
1: ọ̀nà yín náà papọ̀ ṣe bọ́dọ̀ yín náà tí wọ́n kọjá lọ́dọ̀ yín dé níṣà ni.
0: olúlù kan da ju nkankan náà gbogbo wa yín bẹbẹ ni gbogbo wa
1: bẹbẹ
0: ni bẹbẹ. e ka re ku
1: le gboro ko yele nu exam olu
0: eh
1: e gboro ko le un bebe
0: eh ni family ni
1: ah o ti da
0: bebe family lori ti won ba ti compulsory ke family lori
1: pass mark e ti ko ja
0: bebe le mi ko ti mo fi mu
1: bebe e mo mo ko na lo ko eyan tore ge bi ya fi
0: eh number for ni eh baba document paper ninu yoruba
1: eh
0: yen ma ko are
1: are ki sare are
0: e ma ko are
1: are mi
0: e so pon na o abi kini oro e ma ko ko e sinu paper ti emi o ma ko nbe be temi ke ba we ni si o gbadu e ka ro jare a mo roku lo tan na woro o
1: ah
0: bosun ala ready lati ba wo bi program se nlo na lori Facebook mo ki yen ka ro esun mo si dupe lowo yin ti en tele wa ni okuto anu en to lo yan ti wa e se mo dupe o e se mo dupe o awon eyan ton dede ni ta so ni Saturday ati ri 100 down bo mo bi o mi ti wole si ni aro eni o e se o Olorun ni fọmọdẹyin na laamu o Olorun ni fọmọdẹyin laamu o amọ bi tan lo din gan

àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay dr strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ ẹ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà dr strap ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090 83 01 33 33 090 83 01 33 33 090 83 01 33 33 and do one lorry 2

0: ìjọwò náà làwọn wo kìíní kan wọn ní yúgọ́ọ̀tì ní nǹkan kan tí kìíní yẹn ṣe kọ̀ọ̀lì kọ̀ọ̀lì
1: kọ̀ọ̀lì báyìí.
0: Ẹwà
1: kí la fẹ́
0: àwọn oúnjẹ tá à ní ṣí tá a fi dẹ̀ wọ̀nyẹn ó máa ṣòro gan-an ó máa tún fìkan hàn yín sìn àwọn oúnjẹ tá a ní ṣí tó wà nù
1: tó wà nù páálí
0: tó wà nù ọkọ̀
1: tá máa gé orí ẹ̀
0: tá kàn gé
1: orí ẹ̀ tá máa gé ṣùṣùṣùṣù
0: àbí tá a fi ṣúrọ̀ sí àmọ́ tí ń bẹnu ẹ̀ máa tún fìkan máa tún fìkan hàn yín máa fìkan hàn yín sìn.
1: Wọ́n ti wá sọ́ di pé
0: nígbà tí a bá jẹ oúnjẹ wọ̀nyí tó ní kẹ́míkà tó ní gbogbo ẹ̀ tá a bá jẹ tán tó bá
1: tó
0: dọ́dọ̀ wọ́n tán gbé dọ́spítù sí ọ́njọ́ nǹkan báyìí oúnjẹ tó jẹ ló sọ oúnjẹ fẹ́ẹ̀kì tó jẹ ló sọ wàhálà sínú o ó tún wá dọ́spítù wọn tún yà ogun báyìí ogun báyìí ogun báyìí ni ó rò wọn tún kọ ogun
1: wọn tún ó lọ́ra
0: kó
1: tún lọ́ra fẹ́ẹ̀kì
0: fẹ́ẹ̀kì tún lóògùn tí a ń ta
1: tó
0: ẹ̀yìn èèyàn ẹ jọ ẹ jẹ́ ká ronú àtúbọ̀ tán please ẹ jọ ẹ jẹ́ ká ronú àtúbọ̀ ẹ jẹ́ ká ronú pé ọmọ ẹlòmíì ni tẹ́ ń ṣe yìí ọmọ ẹlòmíì ni ó lọ́ máa kó bá èèyàn bíi tiyín ni ó lọ́ máa kó bá owó àti jẹ́ kó sọ wá di nǹkan mi àti fẹ́ ṣe ibùláyé ń lọ báyìí
1: pé
0: bàbá onírúkú ibùláyé ń lọ báyìí
1: ó ń lọ́wájú náà ni
0: òun dédé bó ń wájú
1: àbí bó ló ń sún sí
0: inú kòtò
1: ó ń sún lọ́wájú ni
0: ó ń lọ́nù kòtò ó ń lọ́nù kòtò àbí
1: kí láwà wí pé ó ń lọ́wájú náà ni.
0: Ẹ lọ sórí Facebook mo fẹ́ fìyàn yìí kó tó di pé a tàtà pínṣẹ̀ tí a bọ̀ sí ewo ní ṣe ni o torí a gbọ́dọ̀ fi ewo ní ṣe yẹn dúnra wa mọ́ àwọn màmá tí àwọn màmá yẹn tiẹ̀ máa ń protest gan.
1: ní òkútó àánú bàbá olùkọ ó yẹ kẹ wá
0: kó tó sí o ẹyin nìkan kọ ẹyin bá ti gòkè wọn ó sùn bò mí
1: nírú ẹni
0: báyìí
1: nírú ẹni báyìí mi ìfẹ́ kọ́kọ́ sáré gùnkè torí pé yóò làbọ̀
0: ewé ẹwọ ẹ kì í ewo ní ṣe ẹ tún ṣe ṣe lónìí ni ẹ ṣe kì í ewo ní ṣe mo ná ẹ mọ bínú ìgbà ní pápámọ́ra torí ẹ̀ la mo sì fẹ́ fà á ṣé ká lọ ṣé kí ni kan lọ wò ó ẹ lọ ó yẹ ẹ lọ sórí Facebook ẹ tún wò kan.
2: Ọ̀pọ̀ ni wọ́n ń wọ̀nyí dé.

0: cool quadri
1: mo dupe
0: e se gan omoba fashion lati ruwa e seun omo na la ojo olaun o le rerin o e mo fi omi e mo fi omi ko ye mi
1: oda
0: fun ke o se ni
1: o ti fara bale
0: e se boya oyin na ni o ti je riran ri gbogbo ti won te Folasade Akindele Emmanuel
1: ko so to fe
0: je Mr. Lani se eri aye ara yin bayi Olorun ni ko Olorun ni ko le fe da
1: ani agbiyanju
0: ile o se fi agbara ko
1: ani ka gbiyanju ni
0: e mo pe alaafia alaafi se ohun gbogbo ki Olorun sanu ara sida ta derin to e se Said o se yawo lati seyin olaye ni ka mo dupe abi odun omo ni but ala ni oto ni okay oto ni owo ile kiko oto ni owo onje just pity the children ni o bo se bola ya ola dipo kemi mojoyin ala ni ogbodo ku o jo ba mi moju to Amos Adebare Olaiwo Ola soro ile to be ni
1: ah
0: omo omo lola ojo
1: to ba ngbo pana pana
0: oni hope say no be antititi house yo
1: ah
0: Taiwo Adeoye
1: o tun na seso na odo ti won
0: Olubayo ese ola mi po si erin lawon kan rin kemi Oladeji awon wo won tun wa nbe Rafiu Tawa Kali to abi odun
1: elo ta lo wa
0: ilo sele gan
1: elo
2: Alani
0: e ka san
2: adara fun emi asigun
0: ami
1: ami
2: ati wa ati le ati me ato mato bi ati nule ati titi ati sade
0: adara se yi meke
1: ami
2: eko te gbe jade loni o lagbara gbogbo ta wo mi niyan ba so ki sede to e ka pe le lomi npe
0: ma
2: won ni eni ti olorun ba fe da lola yo ri awon idojuko kokan idojuko ti o ni gbemi le mo ri e o ri
0: idojuko
2: ti o gbemi lagbara olorun oba
1: ami o
2: won so pe eko iloto amaye eyan leko logbon loni ni orilede Nigeria ti ni ilu oba ba pa ti lo lo pe nke eyan ba nse keyan fogbon se awon ro ben pe kan se pe e nkan ju tabi pe n wa nkan ni sugbon eko te n fun wa o ni agbara pupo especially n te n den wo ni lage lage lo ni baje ko si ni jona
1: amen
2: o go lati lo apu jade ogo yin na si bu jade eto yin ni agbara pupo o si n kwa mi amoye yan leko ah e se gan ne ku se
0: e se adupe sir
1: e se o
0: e se ngo ai Tawa Kalitu Abiodun Raifu won ki wa ku eto won ni erin wa opa won ni nkan ti eye bajele eye ma gbefo owo nje o se kole o owo le ko se jeun olorun lo ma kole fun eda e fi sururu si o
1: iya mi
0: lato sogbo
1: won ni ka gbianju aje na
0: good afternoon Mr. Lani and Mrs. Abeke Ogunsola Michael nu oni Mr. Lani, why are you living your life like this? The money you are supposed to use for feeding, how does that have to do with the house you want to
1: build? Eyan mo gba die die lowo enu na Lani ka se
0: capable of being the head of the family, why did you marry then?
1: Rara e ma wo ko mi le
0: o. What kind of economic teacher do you think you are?
1: Ejo e ma wo ko mi le o.
0: Are you satisfying yourself at the corner? In fact, you are the most wicked person I've ever seen. Sorry, Mr. Ologbon. Ologbon ewe. Emi ni Michael Limbi.
1: E foko mi le.
0: Ko si wahala.
1: E ba n dupe o pe ni ke ba mi du.
0: Ko si wahala.
1: Ah, eyan la ju bayi. O le soro.
2: Hello.
1: Le n to du wa oho.
2: Se se lo dara fun
0: yin. Ami
1: o.
2: Egbon kan ti baba yen so lekan. Ti ile yen pa wa pari. Ti eyan omo ati iyawo ba pada debe, e pada ma jeun to da.
0: Bẹ́ẹ̀ni.
2: Ló máa ń sọ resources èèyàn ló máa sọ pé èèyàn ṣe ń rówó láti fi ṣe nǹkan láti fọ́ lọ́wọ́ ọlá lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni tí thousands ń wọlé fún lójúmọ́ ṣóun ló máa kọ́lé tí ò ní jẹun. Àbẹ́ni tó jẹ́ pé bẹ́ẹ̀ sí pé ó ní omi ó ní bí owó ṣe ń wọlé tó jẹ́ bẹ́ẹ̀ sí pé kò sàlè fọ́ lọ́wọ́ lánàá tó mú ewu tí lálòdù gbé tí ó pẹ̀lú nǹkan tí àwọn lálòdù àti kí àti tàwọn tó wọlé ṣe ní káàdì ká wà yìí. So ọgbọ́n ni ẹ̀ ń kọ́ wa. Ọgbọ́n lẹ̀ ń kọ́ wa pẹ̀lú program tẹ̀ ṣe ẹgbọ́n pẹ̀lú àbáyẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ kọ́ lọ́gbọ́n lẹ́nu kì í ṣe bẹ́ẹ̀ kúkú nínú ajẹun ẹni tó jẹ́ bẹ́ẹ̀ sí pé ó ń jẹ agbóró láti mẹ́ta tẹ́lẹ̀ á ti kù sí méjì ẹni tó ti gbọgbọ ti bẹ́ẹ̀ ní ṣe lọ sí báyìí láti sọ pé ẹsẹ̀ kẹ́ lọ ṣiṣẹ́ níbẹ̀ kì í ṣe bóyá kìí pé ṣe máa jẹ ọwọ́ ọlọ́run lè lò ọlọ́run lè darapọ̀ irú ẹni bẹ́ẹ̀ ò sí ìwú torí fọlọ́mọ̀
0: Túnde Bello o ni owo ti o fa ina senu ko le fa ina wole oro kan tun nu lodo ti won oda se ka mo yo kan ka mo lo
1: awon eyan kan tun tin pe
0: se ka mo yo kan ja mo nbi ka mo
1: lo ta lo wa nbe o
0: hello
3: hello
0: sa e ka so
3: God bless you.
0: Samuel,
3: you beat me on my yahoo. You don't kill your wife. Baba, don't sorrow. Life, baby, get us here. Don't sorrow. But what for me? Tell me, because I'm going to win you. I'm going to win you. Everything will be well. I'm going to learn you. And I'm going to go back. I'm going to go to the room. Because I'm going to go to my lady. I'm going to go to the room. And I'm going to go to the room. That's why she's there.
1: ṣùgbọ́n bó ní kálukú bá fẹ́ máa kọ́lé náà ẹ jẹ́ ká máa wò bí
0: bàbá ń dọ́gbọ́n sí pé kó lè ṣe é ṣe
1: ẹ máa jẹ́ ká wo ètò ìlera wa náà
0: ẹ̀jẹ̀ àwọn òtìlẹ́rọ
1: àwọn òbí mi kankan lè má ṣe wọn ọmọ mi agbára rẹ̀ lè má lè
0: gbé kankan sì wà tá a lè pati tó rọrùn láti pati tí òun ní nílà bàbá kan mẹ́nu bá a sọ
1: àti àwọn òde
0: nla le gé àwọn yẹn
1: bẹ́ẹ̀ ni
0: ẹ lè wo pé ilé ẹ̀kọ́ tẹ kàn mọ sí
1: owó ibẹ̀ gara ẹ wá kékeré
0: tẹ fi hàn kékeré náà títí tẹ fi parí ilé ìtẹ fẹ ṣeun
1: tí ọlọ́run ó sì fi ṣèyanu kò jù bẹ́ẹ̀ náà lọ
0: ibi tí àárìmọ rèé lórí kílarí gbọ́ fún tòní tẹ bá gbádùn ẹ ọlá ní dédé àkókò kan náà lago kan ní kẹ tún pàdé àlàní àti àbẹ̀kẹ́ títí ọlá ọ̀hún olúwaṣínà aláyọ̀ ogo èdè ọfọ́ máa lè sọ fa orúkọ tí èmi ń jẹ́ aṣiṣẹ́ pẹ̀lú bọ̀sún aláyànde tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì lọ́sàn yìí chikito ó ti gẹ̀gbọ̀ kalẹ̀ ó fẹ́ wọlé sórí ètò ẹ̀ fún tọ̀sán yìí ẹ kú kalẹ̀.
1: Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ ó dọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run nígbà tí ẹ tún máa láǹfààní àti pàdé wa lórí ètò tá a pè ní kí la rí gbọ́ kò ní bàjẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.

0: fún gbogbo ẹni tó ń jàrún kankan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjùnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kàti kọ́lé bẹ́ẹ̀ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Footy Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Footy Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Footy Homes ló lè ṣe.
1: Lagilu FM 96.7.

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ ń gbọ́ o pẹ̀lú táyélolú àtọmọ kẹ́hìndé ọmọ ogun tó yẹ ìbàdàn nílé olúyọ̀lẹ́ ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ̀ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ̀ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tó yẹ the most famous twins in african tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kú ò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́

0: pé àdúpẹ́ ibi tó ń mú wa lọ lágbára ẹlẹ́dùn àyíkẹ́gbọ́ alẹ́ ìbànújẹ́ màgbọ́n lẹ́tẹ̀ẹ́ tí ń bọ̀ ẹ káàbọ̀ sórí ètò alẹ́ ẹ̀kọ́ sí.
1: Yes, today's edition will be a special one because our guest is right seated with us on the studio. Àwọn ti wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí a ti sọ tí ò bá sí àná kò ní sí òní àbí bẹ́ẹ̀ ni àlejò wa tò ní

6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868 6868

àjọ ilé ìtorí sí ètò ìdánwò aláṣẹwọlé sí iléèwé gíga nílẹ̀ yìí jam ló ti gbéṣẹ̀ kúrò lórí òfin aláìní fún àwọn olùkópa láǹfààní àti jìrọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí ojú òpó ímeèlì wọn. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ alágbà fún àwọn ọ̀dẹ asọ́gbó ní ìpínlẹ̀ Borno eléyìí tó tóbi 185,000 lójúpọ̀nà àti mọ bójú agan sí àwọn agbésùnmọ̀mí. Iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ Iran ni wọ́n ti dúnkokò láti ṣe ìkọlù sí àwọn agbábí kan ní ilẹ̀ Amẹ́ríkà bí ilẹ̀ Amẹ́ríkà bá tún ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkọlù sí ọ̀dọ̀ wọn. Nínú ìròyìn eré ìdárayá atamátàsé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ nílẹ̀ yìí Taiwo Awoniyi òní wọ́n ti ké sí fún ìgbà àkọ́kọ́ láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin tilẹ̀ yìí Super Eagles láti ọdún 2024 tí wọ́n ti pé kàn ìròyìn náà rí lẹ́kùnrin rẹ̀.

àjọ ilé ìtọ́rí sí ìdánwò aláṣewọlé sí ilé ìwé gíga nílẹ̀ yìí ìyẹn jamb ló ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin kànpá eléyìí tó fi de àwọn olùkópa láti mọ́lẹ̀ jìrọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tàbí ojú òpó tí wọ́n fi ń gba àtẹ̀jíṣẹ́ eléyìí tí wọ́n ń pè ní email address èyí náà ló ti wá fún wọn láǹfààní àti nawọ́jà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afintóni nípa wọn lábẹ́ ìlànà tuntun ọ̀hún àwọn èèyàn tí wọ́n ti sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nù tí wọ́n fẹ́ jìrọ̀ rẹ̀ ni wọ́n láǹfààní láti ṣe bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ẹni tí í ṣe adelé adarí fún agbọn ìbáraàlú sọ̀rọ̀ nínú àjọ náà ọmọwé fabian benjamin ló ní ìlànà tuntun ọ̀hún náà ni ó bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀múlẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún tá a wà yìí ṣáájú ni àjọ ọ̀hún ló ti wọ́gilé mímọ̀ ṣe ìjìrọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mọ dáàbò bo àwọn

àjọ eléètò orí sí ìpèníye ohun tẹnu jẹ àti ògùn lílò nílẹ̀ yìí NAFDAC ń ló ti jan àwọn ohun èlò méje ọ̀tọ̀ọ̀tọ̀ lóǹtẹ̀ èyí tí yóò fún wa ní àǹfààní àti lo àwọn tá a pèsè lábẹ́lé nínú mímọ ṣe àyẹ̀wò nílẹ̀ yìí lára àwọn nǹkan ọ̀hún òun náà ni wọ́n ti ṣe láti mọ ṣe àyẹ̀wò fún àwọn èèyàn tí wọ́n bá ní kòkòrò àrùn ìfojúrí HIV ibà hepatitis àti bí èèyàn bá ní oyún ìlànà ọ̀hún ní àjọ yìí kéde láti ṣe ìrónilágbára fún ìmọ̀ pèsè nǹkan lábẹ́lé lórílẹ̀‐èdè nàìjíríà.

Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Umar Bago ló ti pèpè fún òfin kànpá láti ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ tàbí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì àti ìmọ̀ wa kùsà nílẹ̀ yìí pàápàá jùlọ ní àwọn agbègbè ibi tí ìṣòro ti ń kojú wọn ní tìbútòrò ìpínlẹ̀ náà lẹ́yìn tí àwọn afurasí awakùsà lọ́nà tí ọ̀tọ́ tí wọ́n tó mẹ́tàdínlógójì ti jáláìsí sí àkàtà àwọn ààbò ara ẹni láàbò ló ìyẹn NSCDC Bago ńlọpẹ̀pẹ̀ ọ̀hún nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ níbi tí ó ti ń sọ̀rọ̀ nínú bí àwọn ọ̀dọ́langba tí wọ́n jẹ́ awakùsà ṣe ti pa iléèwé tì tí wọ́n sì ń lọ rèé wa kùsà góòlù jákèjádò ìpínlẹ̀ náà. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ ló nílò láti gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ náà nítorí pé agbára ìjọba ìpínlẹ̀ Niger kò ká láti gbé ìgbésẹ̀ alágbára lórí ọ̀rọ̀ náà. Wọ́n ṣe kìlọ̀kìlọ̀ wípé àjọ UNICEF ló fi ọ̀rọ̀ léde níjó ní wípé bí ọba fi di òpin ọdún 2027 ó ṣeéṣe kí ọmọ sí ọmọ kankan ní iléèwé oní ìpele grade 7 mọ́ ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí náà ni wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dẹ àsọgbó eléyìí tó tóbi okò ó lé ní 1,500 ìyẹn 925 forest guard lórí bó o ní a ti ṣe iṣẹ́ ọmọ ológun ní ìpínlẹ̀ Borno láti gbójú agan sí àwọn agbésùnmọ̀mí ní tìbútòrò ìpínlẹ̀ náà. Àwọn èèyàn ọ̀hún náà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́sẹ̀ méjì fún ní agbọn ìlà oòrùn àríwá ilẹ̀ yìí pàápàá jùlọ ní iléèwé tí wọ́n ti ń kọ́ bá a ti ń kọ́ níṣẹ́ ológun iléèwé ti ń bẹ ní àrògbébú ní yadi ní ìpínlẹ̀ Yobe. Ẹni tí í ṣe adarí ìgbékalẹ̀ iléeṣẹ́ ọmọ ológun iléèwé tí wọ́n ń pè ní operation Hardenkai major general Ibikunle Ajose ni ló fi ọ̀rọ̀ múlẹ̀ dé nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún. Ajose ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdánilẹ́kọ̀ọ́ náà ni wọ́n gbé kalẹ̀ fún àwọn ọ̀dẹ àsọ́gbọ̀ ọ̀hún láti ṣe ìkúnlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun nínú mímọ gbójú agan sí àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Borno. Bẹ́ẹ̀ yìí bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní Lagilé 96.7 FM ilé ìfúnbálá ó fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọmọ ológun ní ilẹ̀ Iran ni wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ wípé bí ìjọba ilẹ̀ Amẹ́ríkà bá tún ṣe ìkọlù sí agbọ̀nbì kankan ní orílẹ̀-èdè náà ṣe làwọn náà ṣe ìkọlù alágbára sí àwọn agbọ̀n bòmí ní ilẹ̀ Amẹ́ríkà. Ó tilẹ̀ jẹ́ pé ó ti ń tó bí oṣù méje eléyìí tí orílẹ̀-èdè méjèèjì tí wọ́n ti jọ ń lọ aṣọ mọ́ra wọn lọ́rùn tí wọ́n sì ń fa làkadì lórí ogun eléyìí tó bẹ́ẹ̀lẹ̀. Ó tilẹ̀ jẹ́ pé kò sí kankan nínú àwọn orílẹ̀-èdè méjèèjì tó ṣetán láti bára wọn jagun ní sánsan nínú àtẹ̀jáde ilé ìtàn fìlédè ẹni tí í ṣe agbẹnusọ fún ohun tó jẹ́ iléeṣẹ́ ọmọ ológun ní ilẹ̀ Iran ó ní bí ìjọba ilẹ̀ Amẹ́ríkà bí wọ́n bá ṣèṣì ṣe ìkọlù sí àwọn agbọ̀nbì kankan ní ilẹ̀ Iran ṣé ni àwọn náà ní bẹ̀sùn gbẹ̀gbà láti ṣe ìkọlù alágbára sí ilẹ̀ Amẹ́ríkà. Lákòótán nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry City ìyẹn Taiwo Awoniyi òun ló ti ṣetán láti ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀njẹ̀ lọ́kùnrin tilẹ̀ yìí ìyẹn Super Eagles fún ìgbà àkọ́kọ́ láti ọdún bíi méjì sẹ́yìn eléyìí tí wọ́n ti kọ́kọ́ pè é lẹ́yìn tí wọ́n ní Kọ́wá Jìrọ̀ Victor Osimhen ẹni tó ti ní ìfarapa láti darapọ̀ máwọn ikọ̀ ẹlẹ́ni mẹ́rin lé ní ogún eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà mọ lò láti lọ rí fi jigbó nínú ta ni yóò kógojá láti lọ rí kópa nínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2027 nígbà tí wọ́n bá ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀njẹ̀ láti orílẹ̀-èdè Madagascar tó ń ti ilẹ̀ Guinea-Bissau. Awoniyi òun náà ni wọ́n kéde orúkọ rẹ̀ lẹ́yìn tí Victor Osimhen tó ti fínúfíndọ̀ yọwọ́ yọsẹ̀ kúrò nínú ìfigagbága náà
lẹ́yìn tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀-ìṣègùn òyìnbó ti ní o ti ní ìfarapa ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles òun náà ni wọ́n kọ́kọ́ mọ jigbò pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè madagascar nílùú yó bọ́ bá di ní ọjọ́ ẹtì friday ti ṣe ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí kán tó ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ guinea bissau ní ọjọ́ 29 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. ìròyìn àgbáyé kò ní ju báyìí lọ nírọ̀lẹ́ tòní amaka tó mọ lọ ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. àjọ ilé tó ń rí sí ètò ìdánwò aláṣìwọlé sí iléèwé gíga nílẹ̀ yìí jam ló ti gbẹ́sẹ̀ kúrò lórí òfin láti jẹ́ kí àwọn olùkópa kí wọ́n jìrọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó ń ti ojú òpó ilé tí wọ́n fi ń gba àtẹ̀jíṣẹ́ ìyẹn email address. iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ló ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ alágbára fún àwọn ọdẹ aṣọ́gbó eléyìí tó tóbi okòó ó lé ní 5,500 ní ìpínlẹ̀ borno láti gbójú agan sí ìwà ìgbésùnmọ̀mí. nínú ìròyìn ilẹ̀ òkèrè láti ká fún yín wípé àwọn iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ iran ni wọ́n ti dúnkokò láti ṣe ìkọlù sí ilẹ̀ amẹ́ríkà bí orílẹ̀-èdè náà bá ṣe ìkọlù sí agbọ̀dọ̀ wọn. nínú ìròyìn eré ìdárayá láti ká fún yín wípé ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà ní ti ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ wájú fún ikọ̀ coventry city taiwo awoniyi òun ni a tún ti ké sí láti wá darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles lásìkò yìí. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ́wọ́ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn x wa pẹ̀lú lagilu fm 967 ẹ bá wa dọ́rẹ̀ lójú òpó facebook pẹ̀lú lagilu fm 96.7 túnde ọ̀làwọ̀ olólùtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣeun tẹ́ǹgbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò mbẹ́ ètò ṣọ́ọ̀bù mọ́ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn yóò mọ̀ balẹ̀ sórí àgbàgbé ẹ̀kú kalẹ̀.

0: kí káàbọ̀ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀gá wa. Bá mi tún dé ọmọ láwùwo. Olùdarí olóòtú ètò yìí. Ọ̀gá tí wọ́n kébùgè. Brown sugar. Mo kí lórúkọ amojú ẹ̀rọ fún sàtàwà yìí. Alàgbà bọ̀sán aláyàndé. Lórúkọ gbogbo ikọ̀. Ètò so búmọ́ ni mò ń kí yín. Tóbi lọ́ba Ajayi ń bẹ́ ń bì yín. Ọmọ ìyá àfẹ́. Ọmọ wọn ní ìfẹ́ dàpọ̀ níjọba àbílẹ̀ ọ̀nà ara. Lórúkọ Ọlámilékan Ọláwúwo Infinity. Bàbá oníbèrè ni mò ń kí yín o. Adéọ̀sùn yín náà ni Káyọ̀dé. Lórúkọ mi Adéọ̀sùn lórúkọ bàbá tó bí mi lọ́mọ. New Vision ọkọ ìyàwó ẹ̀. Bá a ti máa ń ṣe àtún máa ṣe fúnra wa lónìí. Àtòní àtọ̀ láì mọ̀ pé. So búmọ̀ lónìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti ń kàròyìn aago mẹ́rin tán. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Yorùbá bọ̀ wọ́n ní a kì í dàgbà sí ń tá àbámọ̀. Bóyá ẹ̀yin ò mọ̀ pé káàṣì ẹ̀ ti yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe ń wò ó tẹ́lẹ̀ báyìí. Gbogbo káàṣì ẹnìkan ń gbọ́ 1,000,000 ń gbọ́ 500,000.
1: Bí ó tilẹ̀ kórí o.
0: Ẹ̀rú bà mí lọ́sẹ̀ tó kọjá.

0912370 8675. Number to obi no 0912370 8675.

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká a ṣe tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashport àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàdínú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stage ní bọ̀dù ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Ajani sí òsì ọ̀kadà ló gbé ni ọkọ̀ rẹ̀ dà ọkọ̀ òkè bí n ra koro ọ̀sẹ̀ mẹ́ta sísìn sóṣù kan ni ó fún mi ọkọ̀ tó jíire lórí ń di mi ti mọ wà káàkiri bíi ti bò èmi àti ní lọ́sọ̀ tó ọ̀bù ti àgírí price mo sì ti gbọ́kọ̀ mi lẹ̀ fún owó bá ń ta ọkọ̀ tó jíire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún àwọn ọkọ̀ pọ̀ inú ọgbà wọn lóòótọ́ o ṣùgbọ́n mi ò ka àmọ́ wọn báyìí ọ̀dà látòkè òkun tí ó sì ní pẹ́ bó sì jẹ́ nigerian use kíákí àwọn ọbàyìn gẹ̀ẹ́tì ẹ̀ àyè pọ̀ rẹpẹtẹ àti kọ́kọ̀ sí pẹ̀lú tó ààbò tó fọkànbalẹ̀ nigerian use lẹ́yìn fẹ́ tà ní àbí tó kúnbọ̀ ẹ máa gbé bọ̀ ní dílọ́sọ̀tò wọn ọbàyìn ta gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn dílọ́sọ̀tò ọ̀bù ti ṣe tán àti báyìí ṣe pè ọ̀dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun àní ó lọ bá wọn ní dílọ́sọ̀tò ọ̀bù lólúyọ̀lẹ̀ behind a small 7 up road ní kété tá a bá kọjá mobi junction lólúyọ̀lẹ̀ 08169828487 dílọ́sọ̀tò ọ̀ gbogbo tó ní ṣe pẹ̀ lọ́kọ̀ ìrọ̀rùn ni.
2: Ladilu FM 96.7.

0: eka abo pada lati ka polowo je wa cash share eje nsare yi 25000 naira ba ele ma pe en ti o ta ko le je ta leyin a to be je 25000 naira koko yi ah number yen bere pelu 081 o wa pari pelu 693 eje ise ni alafibo oya hello
1: hello
0: mama
1: hello baba mi
0: e ma kuro le ma
1: e ko eto
0: uruko yin ma
1: uruko mi ni yero nke lati ilu awe
0: o yero nke lati ilu awe
1: Benita.
0: Hmm. Yarada.
2: Oh yeah, mu beere ma.
1: Dada. E fun mi ni ibeere kewa.
2: Ibeere kewa. Won ni ni opolopo igba. Ti Yoruba ba fe soro. Won feran lati ma gbe abuda ohun abe mi miran. Wonu isesi omo niyan. Won ni fun apere. Ti won ba pe eniyan ni aja. A je pe eniyan je bi onisekuse. Si won ba pe eniyan ni agutan inu ko je en to ni suru tabi eni to je pe o goje won en tin ba pe eniyan ni obo eni e le je alaimore won wa ni ke fun wa ni abuda meta to wa ni ara elede ti won ma n gbe wonu isese omo niyan
1: ekini obun ni
2: obun ekini
1: ikeji ori gbedegbede pe o sanra
2: iyen o lo to
1: won yen ri bo ti dabi elede odo
2: elede odo iyen elede eran ko mi na wa to na ni ara bi elede na
0: elede odo wa
1: o ma n bi mo pupo berebe
2: ehn odi meji
1: won tun ma n lo pe o tete ma n gun won ni ah
2: Ma
1: omo nfe nu tule kiri
2: obun na ni gbogbo yen e mo pe o ma fi o ma gbe si ara eyan tan ba re en to je pe o ma nsun asunwora se n pelede na ma nsun gan
1: o ma nsun be
2: se o ma nsun like 7 to 11 hours lede fi ma nsun te pe te ba ji te ba fe
0: e ma ba ba te wa jo mo elede ah ati ya na nsun o bo to ba tun wa lo jo mo elede Ma mi se igbe ko la nko.
1: Ben.
2: Ma so pe yan sun bi o me elede, o ma sun ma sun asun wora.
0: E ma ji ba te ro ko ti e ti ku. Ta lo ni number yi cashier, ah, eni e ti je 25000 naira ba. Cashier, en ti o ta ku le je. Non je won o gbe o. Non je won o gbe o. Ni ring ti won gbe yo 081 lo bere re o wa pari pelu 693 won ba ti gbe kale mu mi se ngbo o ngbo lati le o hello e kuro le o
3: e kuro le ga
0: yes sir ande osun kayode loruko mi mo npe yin lati lagelu efe
3: yes sir
0: baba e fe gbe ko tele ni
1: mo fọ moto ni owo sale won ni
0: je be po wa nu e
1: mo fọ moto lowo ni
0: mo wa ni je be po wa nu re boya ka fun awon mi ti won ti ro we po moto
1: jo esa nu mi
0: wo ni gi sanu yin be se ta ka se ni
1: be mo ta la gbe ganda mo fọ sosin
0: Informato etun for sure. Iseju melo le ti tabai baba je ti jeri.
1: Amo ti je le
0: meji sa. Meji le ti jeri.
1: Ben
0: sa. Ilo la koko te je.
1: Akoko 100,000.
0: Ilo la keji.
1: Keji so fun 25,000.
0: 25,000 le keji.
1: Ni so fun mo.
0: Ni so bu mo na le ti je.
1: Ben.
0: So bu e mo tu ti je 25,000 na mi bai.
1: Anu ni mo ri gba
0: sa. Anu le ri gba mi ro pe boya efe ni die ni.
1: Gbogbo mi gbọdọ mo ri be radio kan wa mo ni gbọgbọ bayi mo gbọ. Mo ti se mo ha lo ti bi mo so to kan le.
0: Baba customer care ma pe yin.
1: Ese mo ri gba
0: sa. E mo relent
1: o.
0: O di ye mi won. Bo je nlo ni o tun ku 50,000 at meji ba. Eje ni so nbe www.kashe.ng tabi ke lo sori USSD code *347*1004*2#. Yo ma bi melo le fe tan e mo e ko e send e abi pe bo le ti sanwo e tun mu press 1 press 2 ni na ni o bere e tun mu leyin gba yen awagba kan number wa account number yen ni ke lo sanwo silado ni POS leyin gba yen ke ma reti ayo ipe. Hello
3: baba.
0: Hello
2: o
0: ti re. Hello e kuro le sir.
4: Emo kuro le.
0: Yes sir. Gavari kon.
4: Ebi na ni.
0: Na ti lu se.
4: Be ni sir.
0: Gavari Opeyemi.
4: Be ni emo kuro.
0: Baba dada, awon ara se yin kon o.
4: Adupe ogun ara se yin wa dada.
0: Awon na nbere yin.
4: Adupe sir.
0: Baba oya.
2: Oya mu bere sir.
4: Ibere elekedogun.
2: Ibere elekedogun.
4: Be ni.
2: Yoruba ma nlo gbolohun dada. Wọ́n ní ọmọdé ò kí ń mọ iṣin jẹ kó má lè yọ ìpín ojú ẹ̀. Wọ́n wá ní kí ni ìpín kí ni wọ́n fi wé ìpín tó wà lára iṣin.
4: Tó fi wé ìpín tó wà lára iṣin.
2: Bẹ́ẹ̀.
4: Ìpín tí máa ń wà ní ojú èèyàn.
2: Tó wà lójú èèyàn.
4: Bẹ́ẹ̀ ni.
2: Kò rí bẹ́ẹ̀ bàbá. Ṣé ẹ gbọ́ mi dáadáa sá?
4: Mo gbọ́ yìí dáadáa.
2: Wọ́n ní ọmọdé ò kí ń mọ iṣin jẹ kó má lè yọ ìpín ojú ẹ̀. Wọ́n wá ní kí ni ìpín kí wọ́n fi wé ìpín tó wà ní ara iṣin. Àkọ́kọ́ náà kí ni iṣin gan.
4: Iṣin a máa ń jẹ iṣin ni.
2: Kí ni iṣin yẹn gangan báwo ló ṣe rí.
4: Iṣin yẹn ẹyìn kíní ara rẹ̀ gẹ́gẹ́ máa ń pupa kíní inú rẹ̀ yẹn tá a bá yọ òun ni wọ́n ń pè ní.
2: Bà mi ẹ bá mi sọ̀rọ̀ dáadáa.
4: Mo ní ìsìn yẹn ọmọ rẹ̀ dúdú báyìí ni tí máa wà nínú èpo rẹ̀ dúdú báyìí ni kí ní ojú rẹ̀ yẹn tá a máa ń jẹ ní gangan ni wọ́n ń pè ní.
2: Kí la máa ń jẹ.
4: Kí ní ìpín ojú ìsìn gẹ́gẹ́ òun ni.
2: Àlàyé yín ò gún régé tó.
0: Wọ́n dáhùn bí ẹni tó dá lójú.
2: Bẹ́ẹ̀ni. Hello sir.
0: Until long. And then what is Facebook like 96.7 FM? Eric pe fun awon na won pa. Agbo fun la won oke. Hello.
5: Hello sir.
0: Yes sir. E kuro le sir.
5: E kuro le o.
0: Yes sir.
5: Eno je ti mo ori ragelu wole ni. Mo nbe lori cash e se Oyo State ko lo tin play ni abi any other places I le play.
0: Baba, gbogbo ibi tí ọlọ́run bá ní kátẹ́gùn ìkànnì yóò fẹ́ dé tá a ti lè pe nọ́mbà yín tí nẹ́tíwọ́ọ̀kì bá ti wà mẹ́.
5: Ok.
0: Gbọ́ pé ará Èkó jẹ rí.
5: emi gbori na because Ogun State lemi wa
0: ara Ogun State nje
2: ba mo si Nigeria gbele yin lati bi te ba wa
5: won be re pe igba to ma na ma le meji mo wa ni bathroom so igba ti ma pada de le mo gba only the people mo de child ni ko lo mo
0: e ti je le meji tan ti pe yin
5: o se ri niyan
0: baba e ti je le meji tan ti pe yin
5: be ko pe mi sugbon mi pay call
0: o ti ala o ti pe lowo yin na ni
5: bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni òtí bí wọ́n lè ti jẹ́ o wà díẹ̀ orílẹ̀ èpẹ̀ mẹ́yẹn bẹ́ẹ̀ ńlẹ̀ òkèrè tó bá ta yóò jẹ́
2: ẹ̀ bá mọ́ sí nàìjíríà gẹ́lẹ́ yìí láti fi tẹ́ ti wà á dé bíbà ẹ̀
5: ok so after ètò iṣẹ́ ilé bí àgbọ́dẹ̀ tún dọ̀la
0: ẹ̀wọ̀n à ń ta lọ́wọ́ báyìí 50,000 méjì wà ńlẹ̀ báyìí
5: ok
0: o ti ye mi customer care
5: ẹ jẹ
0: ki gbiyanju ẹ o pin lẹyin re ni le ba jẹ hello hello (0910) 0912370 8675 number to obi nu hello hello
3: hello sir sojo
0: yes
3: boss hello
0: mo gbo yin
3: so bu ma o
0: mo bu ma ki lo nje mo
3: mo lade ni
0: o da kini jade
3: ade sipo ni mo salawu mo latamu loko
0: ya latamu loko
3: be ni
2: ibere ka edogun yi wa le se le ba wa dan re
3: ẹ jẹba mi tún gbére kẹẹdógún yẹn sọ nọmbà mo lè gbìyànjú ẹ.
2: wọn ní ọmọdé ò kì í mọ iṣin jẹ kó má lè yọ ìpín ojú ẹ wọn wá ní kí ni yorùbá pè ní ìpín tó wà lára iṣin kí ni wọn fi wé ìpín
3: tó wà lára kẹni
2: tó wà lára iṣin.
3: lára iṣin.
2: ṣé ẹ gbọ́ mi dáadáa.
3: ẹ jẹ́ mú bèrè tèmi.
2: ọyẹ mú bèrè tìyín.
3: ìbéèrè keje. Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní èso kan wà. Tẹ́sán yẹn ò bá tí pọ́n. Ó ṣe jẹ ní àjẹgbádùn. Àmọ́ tẹ́sán yẹn bá ti pọ́n tán, ó di tá a máa fura sí ká tó lè jẹ. Tí ó bá
3: tí. Kíní ẹyin o, wọ́n ní tí ò bá tí pọ́n, ó ṣe jẹ lájẹgbádùn.
2: Tí ó bá yes. Àmọ́ tó bá ti pọ́n tán, ó di tá a máa fura. Tí ó bá tí pọ́n yẹn náà, kìí ṣe pé jíjẹ rẹ náà máa gbádùn àmọ tá a bá jẹ ní tí ò tí ì pọn yẹn a ní láti fura sí i àmọ tó bá pọn tán tá a bá fẹ jẹ a gbọdọ sọra kí dẹ nídìí.
3: pia ni èso pia.
2: èso pia báwo ló ṣe jẹ.
3: pé ìpọn náà ta ti mọ ń jẹ.
2: tó bá pọn tán kọ. ṣé pia
3: o ti máa ń bàjẹ́.
2: kò kì í rẹ̀ dòdò ni kìí pé kò kì í pọn ṣé kò kì í dẹ̀ ni.
3: kò kì í rẹ̀ dòdò tó bá ti wá di pé ó ti rẹ̀ dòdò
2: ni. ṣé mọ̀ pé àwọn ọ̀gẹ̀rẹ̀ jíjẹ kan náà wà tó yẹ pé kò ní pọn yóò àmọ́ a ti pọn tá a ti jẹ.
3: àmọ́
2: èso tí mò ń sọ fún yín yìí even gan tẹ́yìn gan bá mu lọ́wọ́ gan ẹ máa ti filẹ̀ pé ó ṣeé ṣe kó máa lọ dáadáa lẹ́nu tẹ́ bá jẹ́ àmọ́ tó bá pọ́n tán tó yẹ kẹ́ ẹ jẹ́ gan ẹ̀ tún máa fura sí pé ṣé mi tún ní jẹ nǹkan míì mọ́.
3: èso pia náà mo mọ̀ síta.
2: kì í ṣe pia mà.
0: ẹ máa bá wa bọ̀. bí ariwo ni màmá ń wà. mo ń bọ̀ lórí ti káàṣì ẹ̀ báyìí mo fẹ́ yí 50,000 naira ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ ẹ jẹ́ ń gbà pé kan yín. hello.
6: hello.
0: hello ẹ kúrò lẹ o.
6: ẹ kú ètò.
0: yes.
6: ó yẹn bá jẹ fún ìnira àánú gbà àánú.
0: kí ló dé tẹ̀ fi sọ bẹ́ẹ̀. bàbá bàbá orúkọ yín àdúgbò òbí lẹ ti ń pè wá. hello. sọfẹ sọ náà nù. hello.
7: ẹ ká sàn sà.
0: ẹ mọ̀ ká sàn.
7: ẹ kú jọ bẹ́ẹ̀ ta sà.
0: yẹ sàn.
7: ẹ mọ̀ bínú ẹ jọ ọdún láti bí mo fẹ́ bí ọkàn lọ́wọ́ yìí.
0: ó yà mọ̀ gbọ́ yín.
7: mo ti ń ta káàṣì ẹ̀ ń sìn.
0: ó ti rí. ti cash e ogun te ba fe bi mi ori ofe wa o. Hello.
8: Hello Ekweto.
0: Yes ma.
8: Abileko Adepoju lati Olodo ni.
0: Lati bo.
8: Olodo Olodo.
0: Lati Olodo.
8: Yeah.
0: Oya,
2: oya mo beere ma.
8: Ibeere keta.
2: Ibeere keta ti lo.
8: Okay. Ike wa.
2: Ibeere kewa na ti lo.
0: Ike dogun nbe nle
2: ti won ti da. Ike dogun ati keje wa nle.
0: Mm, won ti da mi.
8: Aje mo temi. Enku.
2: Ike lo.
0: Je mu temi, je mu temi o he.
2: Enti abi keji din logun.
8: Bẹni.
2: Won ni ke pari owe yi. Orisa ti san go le na.
8: Orisa,
2: ya orisa ti san go le na.
8: O mere sani.
2: O ya tun ku de. Ibi ta yen ma so de niyan. Ko de ti tan.
8: Eh, na me lowo ife ni si.
2: O mere sani le sare tete. Orisa ti san go le na. We awon yan ma so pe o mere sani. Amo o fori bale fun ni tabi ka so pe o mo itutu di o mo itutu di e se.
0: Te gbo mama. E ko la nko. Lori ti cash e ba. Talo ni number yi 070 lo bere re o pari pelu 516 cash e hey 50,000 naira leni e ma je 50,000 ni cash e ti yato si ti jo ni www.kashe.ng wan gbagbe oluwa rojo obukun ko si ni se lowo ojo ba nro yo mo san lo ni lonjo won gbe o lonjo won gbe won ba gbe kale mu number elomi eh won ko ti hello e ma ga so mo mi ibi de wa wa riwo wa nbe
9: okay ha hello sir
0: mo n pe yin lati lagelu ni won ran mi si ni
9: ah mo ti je ka se mi mo ti n gbe mo n gbo program na ni sir
0: mama se je ri
9: o jeri mo ja 25,000
0: ri 25,000 le jeri o to gba wo te ti je
9: ah ati january
0: ah mama 50,000 le ma je bayi
9: ah jesus se wo
0: jesus lo ni eta o wo wa pelu yin gan
9: ah
0: e mo ti ma so fa won eyan won wa gba yin le ki lo ka dugbo yin
9: ah won wa ni ni barak ni mo kola barak
0: mo mo kola barak le wa oruko yin mama
9: Ola
0: re wa gifu kola. Won ma pe yin 50,000 ni. Emi ko mo se won yin na tani. Abi le boyan lowo. Won ka se o le munu eyan dun. O tun ku 50,000 naira kan o. E je ni so nbe. *347*1004*2#. Hello.
10: Hello ba. Nta ko mo fa beere lori ka se. Oni ba ta meta.
0: Eh.
10: E ko ni party ni yo wa nu kini. Se ke me yi go party se.
0: Baba. Number ma n role ni. Eni ti number e ba ti do be lo je. Ke yan ta 100. Se gbo mo e le ta 100 le kan na. O ti ni iye ta e le ta to lodi won an. To pe ti eto e ba ti n pari ni cash e end. Imi o tun wole. Akan number tan ba fun yin 40 minutes ti eto yi leyin 40 minutes elemi o ti gbe yo ti send e lataro bo ba da le yo lo nsowo be ke se be o
10: ah anti o ni wa na ni
0: eh o ti gbe
10: meta mo ni mo fe ma ta bayi
0: e ma ta ah e tan ta we jin to gbe
10: e da na ba
0: o ti ye yin ba e fe menu e ama n dupe bi e meta e jo mo fe beere pe mo fe beere pe won si se n pe ni ero ibanisoro won ja 0912370 ah se an lori ofe ati gba ipe kankan bayi infinity awon ibeere wo lo wa nbe n ta ti down
2: ìbéèrè kẹta tí mama dasola mú yìí.
0: Ikedogun kọ.
2: Ikedogun náà wà láti keje.
0: Ikeje kọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Oya jẹ́ asáré dànù kamọ́nù.
2: Ìbéèrè kẹta lẹ sọ pé ti firewood tó bá jẹ igi ìdáná. Àwa ní kí ni firewood? Òun náà ni ẹ̀fọ́ ibùdó. Firewood ni.
0: Mo tún fún wọn sẹ́, mo ní wọ́n dàkọ ẹ̀fọ́ mẹ́wàá.
2: Òun náà ni ẹ̀fọ́ ibùdó.
0: Dàkọ yanrin. Wọ́n dára ibùdó.
2: Ìbéèrè ikedogun yà ó pé Yorùbá máa ní ọmọdé ò kí ń mọ iṣin jẹ kó má mọ ìpín ojú ẹyọ. Ẹni tó mú béèrè yìí wọ́n wà ní ojú ọ̀nà àmọ́ torí wípé kò dá wọn lójú láti fi ìdí ẹ̀ múlẹ̀. Iṣin náà ni èso ìpín ojú ẹ̀ ni kóró dúdú lẹ́yìn tí iṣin bá látàn kóró dúdú tó máa ń yọ jáde yẹn òun ni Yorùbá fi wé ìpín. Tọ́lẹ̀ jẹ́ pé kóró yẹn ìyẹn ò lè jẹ́ mọ́ iṣin ìyẹn gbọ́dọ̀ yọ kó tó jẹ awọ fẹ́lẹ́fẹ́lẹ́ funfun inú ẹ̀ yẹn òun ìyẹn gangan máa ń ìyẹn máa jẹ kò ń ṣe pé kóró yẹn ìpín jẹ kóró mọ iṣin. Kóró yẹn ni Yorùbá fi wé ìpín pé ọmọdé ò kí ń mọ iṣin jẹ kó má lè yọ kóró inú ẹ. Ìbéèrè keje yẹn àwọn béèrè pé èso kan wà tí èso yẹn ò bá tí ì pọ́n kò ṣe jẹ lájẹ gbádùn àmọ́ tó bá jẹ́ pé tèso yẹn bá tún wá pọ́n tán ó di nǹkan tá a máa ma fura sí ká tó jẹ. Àwa ní kí ló orúkọ èso náà? Èso náà ni àgbálùmọ̀. Ẹ mọ̀ pé tí àgbálùmọ̀ bá tí ì pọ́n á kan yín kò dẹ̀ ní dùn. Àmọ́ tó bá rí pé ó pọ́n tán tá a bá fẹ́ jẹ náà a gbọ́dọ̀ ṣọ́ra ká mọ̀ bá àmú kòkòrò mọ́. Ìdí ni ìtọ́ jẹ́ pé wọ́n fi prefer pé kò da ká mọ kéèyàn máa mu àgbálùmọ̀ nínú òkùnkùn àbí tó bá dìde ọwọ́ alẹ́ so èyí máa le pa á wo ohun tí ń bẹ nínú ẹ̀ kó tó rí pé ó gbé sẹ́nu. Wọ́n dá wa lẹ́kọ̀ọ́ kan pé àwọn tó mìíràn tó máa ń pa àgbàdo náà tẹ́ pé wọ́n á kàn yọ kíní bí igi àárín ẹ̀ báyìí wọ́n á kàn máa fún mu ó léwu díẹ̀ ẹ gbọ́dọ̀ pa kẹ́ ẹ wo nǹkan tí ẹ fẹ́ mu kẹ́ ẹ wo nǹkan tó wà mẹ́ kẹ́ wọ́n bá mu kòkòrò mọ́ tí ó bá ti pọ̀n ó ṣòro láti mu àmọ́ tó bá di pé pọ́n tán ìyẹn gbà fura kéèyàn tó lè jẹ́ lájẹ gbádùn bó ṣe rí ni.
0: Ẹ wo ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní ètò tòun ṣe ọjọ́ mẹ́jọ a tún pàdé bákan náà a tún ń bọ̀ lọ́la Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi lorúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí là ń kí yín pé ẹ ṣe o.

àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Senator Sarafadin Abiodun Ali olóyè Adégbèyí Gata Òfin Kálégòkè CEO Solution FM Radio Ìbàdàn Alájò Olabi Bunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa nìbàdàn rẹ̀ Peyo Rasheed Ayinde Merenge King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adi Safaku Ankara ti wà fún títà ní Bonfoto Junction pé nọ́mbà yìí 08032239103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ń lètò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò.

0: ìgbà tó fẹ́ sáì gidi gbogbo alágbọ́nà wọ́n ní pé tọ́ba fìlè sáìn tọ́ba fìlè owó lu tó ń bèrè tó pọ̀ ní táìm yẹn bàbá làwọn ní àwọn ọmọ agbó lépo. Dédé agree ok àgbà ó tẹ sọ then kọ́ tó ní pé wọ́n ti ẹ̀jáde kó ń ta ara kọ́ tó kúrò nínú aṣọ gan ni ó gbé ìbẹ̀rẹ̀ ni wọ́n tó wọ́n talking tó ìrírí àkọ́kọ́ ogun wálẹ̀ ọkọ́ ó bèrè fún ẹ̀kọ́ owó tó ń bèrè.
1: All right, thank you, sir, Mr. Kilo.
2: Hello.
1: Yeah.
2: Mr. Payos.
1: Yeah, very quickly.
2: Mr. Akintola ni lati elenu show.
1: 30 seconds.
2: Mr. Payos, Sherry, ki ise OPEC lo ma decide the price epo ta ma ta locally. Fact ni ka kokko state yen ko clear. Epo te ma ta sinu ilu

0: ìjọba ni. Mo gbọ́ interview one state chairman labour, ó nígbà táwọn làwọn fẹ́ gba 250 ńgbà yẹn, ó ní ìjọba wa bẹ àwọn sí 70,000. Ó nígbà táwọn máa láwọn ìgbìmọ̀ ìtàn láwọn máa sọ 70,000. Ó láwọn bọ́ síta làwọn rí pé wọ́n ti fowó kówó epo. So kí wàá làwọn kí ló dé tà ń sòótọ́ ọ̀rọ̀ fúnra wa náà torí Ọlọ́run. Ẹ mújọba ìkẹ́ ní kí wọ́n ẹ bá wa ṣe refinery tí bá ṣe pé nǹkan kan wà nídìí ẹ̀ kí ló ṣe refinery wa. Ẹ dẹ̀ lẹ́nu túlù túlù trillions of naira sórí refinery kò ṣiṣẹ́ ẹ àdẹ̀gbọ́ pé ẹ gbẹ̀yàn kan ẹ tì mọ́lé.
1: Ó lágbára.
0: Kí ló dé tà ń sòótọ́ ọ̀rọ̀ fúnra
1: lórí Ọlọ́run. Ó lágbára. Ẹ ṣe gan ni ojú òní tìyín. Thank you. I just have to go. Yes, you just have to go. I dey greet you. Mi o ni le gbe pe kan mo. Time don go. Eja fi ogbo ele ti dola. A tun tan mo le si dada. I want to thank the chairman, Nigerian Labour Congress, NLC, Oyo State, for that very interview. Yes. That's Comrade Kayode Martin. Se shegan ni pa pe yin te si je wa. We'll continue the conversation tomorrow, God willing. Esther Oladi Pupo de here. My name na Victor Pius Azubike, the heavy rain.
2: Oh, sure.
1: Wanna enjoy the rest of una day?

0: My pen has stopped.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Báṣe ẹ̀ ni ẹlẹ́dàá sì wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Báṣe tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stéjú Emibod ló fò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Glory Prince.
5: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dugbe Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
6: Glory Print, put your message on display.
7: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ìtò ìròyìn sórí.

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Morning is with Lipton Tea. Have a way of connecting us. One cup, one half far at a time.
7: You won't believe what happened yesterday.
6: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
6: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
8: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu po makamuso. Lagelu FM kakaki ile shagun safefetin farere idunu fun gbogbo roja to nta. Imule ogungun ni so wonya wonya secret midunbe. Owo fun gbogbo en to loye to damo. Se beyin na ngbo. Se ben rise re ni gboro. Afa ibawon dowo ko lai roguru kawo. Mad out there. Lagelu FM is the 7. Gbagbo gbaju gbaja gbage oko. Won ti gba yera bata nle yi. Lawujo le se to npun safefe. To maja se kulu oja ti o ta. Gbera nle. Darapo koja wa. Gbogbo ara Lagelu FM is the 7. Iki wallahi ya lubarika. Kulu oja nbe. Kerin opo eke.
9: La Gelu FM. Jagaba gbogbo retro.

0: ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká a ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni Bọ̀dù Lófò Òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: Tugas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Tugas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ nǹkan sára sí wọn. Iléeṣẹ́ Tugas tó ti gbáwò tí ń ṣiṣẹ́ fákọjẹ̀dì àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Tugas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dì ń dà láàmú. Tugas Herbal Powder ni ẹ béèrè fún. Bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti ní ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Iléeṣẹ́ Tugas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀ kú. Àbẹ́yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ̀ọ̀yọ̀. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Tugas Multidynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ mọ̀ pé wá ní iléeṣẹ́ Tugas sórí 09032949024. Iléeṣẹ́ Tugas ló ní àní fàìsàn lùgbà. Gbogbo tí ń sọ yẹn agbára egbògi ìbílẹ̀ ká.
2: Lágẹ̀lú apata mẹ̀jà pàtó jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ ti ń mì dùngbẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀.
3: Síbẹ̀ yìí náà ń gbọ́.
2: Ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro? Àfà ìbáwọn dòwò pọ̀ làìró burúka wò.
4: Owó nìkan ló lè ṣe o.
2: Má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń gbòn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágẹ̀lú FM 96.7 ìkí wà láhìhì àlùbáríkà.
3: Olówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ.
2: Ìsàlẹ̀òsì Real Born Community Development Association Bonfoto Ìsàlẹ̀òsì Mbàdàn Ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n bá rà sí ìdálé wọ̀lú ládọjà Arusa 1 Ìsàlẹ̀òsì Real Born Community Development Association ló ń kí kábíyèsí kú oríire ẹ̀ Lakeba Olúyọ̀lé Olóyè Àgbànúrẹ́lẹ̀ Àkànbí Àrólébá Olúyọ̀lé Mbàdàn kú múra o àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali Olóyè Adégbèyíká Taofik Alégòkè CEO Solution FM Radio Ibadan Alhaji Olabibunmi Sarafa OBS USA America Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Bikrulai Olajide Odidi Omo Awon Ogbuntarige Lere Chokalu Suwa Nibadire Peyo Rasida Inde Merenge King Alhaji Tayololu Akade Currency Haji Fataye Disafakus Ankara ti wa fun tita ni Bonfoto Junction pe number yi 080-3223-9103 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ń lètò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto.
0: Kan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Ká a ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yahoo eje ki jaye si ti independence day cash pot awon oluburi 66 ni yo ma je lose kokan gbogbo ojo friday ni double winning cash pot ni be ni cash e tin so opo eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lu ru be iwo gan lo kan lati di millionaire wa september 30 ni special independence cash pot ni tori na ma se fi akoko re sofo lori splash fm *347*1004*#. Lori Ladilu FM *347*1004*2#. O si tun le sabewo suju opo website pelu www.cashier.ng. Eni odun meji dilogun nikan lo le kopa lati ta cashier. Ojo stage ni but lufun telu cashier. Cashier ninu osu enba yi akoko re lati jawe oluburi ni yi. So ti cashier. Mu ti cashier.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Glory Prince.
8: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Mary Kay Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing.

0: tàbí ọ̀pọ̀ ológun gentleman on the body system ogbon tarigi àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe ná mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni +3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters Nafdaki Jolote.
1: Lagelu apata maja pato damakuta Lagelu FM akaba faratile faratile Adun badu po makamuso Lagelu FM kakaki ile shagun safefe tin farere idunu fun gbogbo roja to nta imule gugun ni so wonya wonya secret midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re ni gboro afa ibawon dowo ko lai roguru kawo
2: owo ni kan lo le se o
1: what doubt e Lagelu FM 97 gbagbo gbaju gbaja gbaje oko won ti gba yera bata nle yi lawujo le se to npo safefe to mo jase polo oja ti o ta gbera nle darapo koja wa gbogbo ara Lagelu FM 97 iki wala hiya lubarika polo oja nbe kerin ope kerin

0: orí ètò yìí ètò wà ètò akọni ti ètò láwùjọ ẹ̀yìn àgbà ẹni àwà lálẹ́ yìí àsìyí ọ̀tá sì sọ lárobó bá ń gbé bàbá àgbà n tó sì fẹ́ ni pé bàbá àgbà ẹ bá ní gbé lárobó tó bá a ṣe máa ṣe náà ni a ṣe lálẹ́ yìí o àbíbò ni ismail ọmọ akéré arabaribiti ti ń bẹ̀lẹ̀ ẹ̀kù ní òpó wọn tó wí ni nọ́mbà tí a pè sí òwe talẹ̀ inú àwọn méjì ni ẹtún ti fẹ̀ mú lẹ̀ o ẹ̀ ń bá ti gbà á yọ gbanú o tí èèyàn bá ti gbà á kò gbanú o 09123708675 alhaji raufu sanje elewure ti ń bẹ ní challenge ó ní ẹ wá gba ògún fún ẹ gẹ̀ẹ́sì tí ó tó yín sè tẹ́yìn náà mọ̀ pé ẹ̀sìn tẹ́ ẹ bá fowó rà tẹ́ ẹ mọ̀ pé ẹran nǹkan ẹni ó fún yín àtijọ́ sọ̀rọ̀ olóyè ismail lawa magaji ilé ajayi amadu lóje àwọn náà ní ká tó máa fáwọn èèyàn ní richard card tó nítumọ̀ ọba parí àwọn kan sì tún ń bọ̀ o ayọ̀ ní sa òun náà ní ká máa fún àwọn èèyàn lóògùn ẹ̀jẹ̀ ó tún ti gbé fún wa o ṣe rí pélẹ̀ ti kún ó jura wọn lọ ẹ má jẹ́ àpúrọ̀ fúnra wa ta ni ọ wà ń bẹ̀ arabaribiti tí ń bẹ lẹ́kùlé òpùrọ̀ ajá parí ẹ wàhálà yẹn bá ti gbà yọgbà ẹ mọ ẹyin sì kú mẹ́tẹ̀ẹ̀ta mu.
1: ẹ yóò gudugba
0: ẹ mà kálẹ̀.
1: ara yẹ bá jẹ wà ní ìlera o.
0: ìnira ọ̀dá ó kọ yín àti ibi ẹ ti ń pè.
1: oyè dùn ún ajúmọ́ aládùúrí dájà lẹ́yìn.
0: yes ọ̀yá.
1: yes ní ẹ má try then araba. Araba gbẹ̀gbẹ̀ tí ń bẹ lẹ́yìn ìpínlẹ̀ òkú rọ àbí jílẹ̀ bẹ̀rẹ̀.
0: Gbọ́n tá a wí nù báyà kà lómi ọwọ́ ẹ̀. Ẹ tó ń béèrè lọ́wọ́ mi. Ìtẹ́ mi ti sọ ọ́ta. Ẹ tó á ní àbí kí n mo pè é. Ìtẹ́ ẹgbẹ́ ọ̀ náà mo pè é. Ẹ̀lọ́ torí bàbá Jíwọ́lá yìí apanilẹ́rìí. Wọ́n tó á béèrè lọ́wọ́ mi. Pé kí ni mo pè é. Ṣèbí ńgbà wọ́n gbọ́ ẹni wọ́n pè wọlé àbí wọ́n tó á wọlé tán wọ́n wà ń béèrè lọ́wọ́ mi pé arabaribiti àbí kí ni mo pè ètò ẹgbọ́n iná lè mí pé o táwọn àmì ẹ̀kálẹ̀ sà ẹ sọ̀rọ̀ sókè
1: ẹ̀kálẹ̀ ẹ̀kú ètò
0: ètò ní sọ ẹ bá ń dákọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sórí ètò
1: orúkọ ọ̀sẹ̀ olóyè kamaru ti dá ọ̀là mú
0: láti
1: gbáradì déédéé ká súnmọ́ déédéé jẹ́lá olùkọ́jẹ́ sá.
0: kí ni wọn wí kamaru dín kí ni.
1: kamaru dín ọ̀là mú.
0: alhaji kamaru dín ọ̀là mú. mo kí bàbá mi díkì olórùdé abraham ojú òní tì yín pẹ̀lú àṣẹ ọlọ́run níta ẹni a máa ṣe òun là ń ṣe yìí o ẹni ọ̀gbọ́dọ̀ parun tá ń wà ń bẹ̀sẹ̀. alhaji kamarudeen alamu ta ló tún wà ń bẹ o hello ó sì yẹ kí aṣọ kó tó di pé tó lakẹ́bọ̀n lẹ́yìn o èmi ò pé ẹ mọ̀ jẹ́ o àti ẹ̀ tó wà nǹkan hello
1: ẹ kààrọ̀ o àmì ìyẹn kàlẹ́ o
0: ṣé ilẹ̀ ti mọ́ lọ́dọ̀ yín ni.
1: arabaribiti yìí náà ni.
0: arabaribiti.
1: arabaribiti.
0: mo gbádùn yín o.
1: ti ń bẹlẹ́ kò lè kúrọ̀. òtítọ́ ni yóò hu tegbotego. òtítọ́ ni yóò hu tigbongbotigbongbo.
0: arabaribiti. ti ń bẹlẹ́ kò lè kúrọ̀.
1: òtítọ́. òtítọ́ ni yóò hu tigbongbotigbongbo.
0: ẹ ń fọ yẹn
1: lati maniya
0: en fo ye ne die nbe abi o ye fo e gba die e gba tan yanya otito sugbon en to duore arabari biti ti nbe le ku le opuro bo pe titi olooto ni oge bo pa pe titi olooto ni oge to ti eyin nisin to ba di ni ola tabotun la titi ti o vidi jo jima eh
1: okay
0: e wa si odo Alhaji Sanje Elewure ni challenge e pe number mi nwojuwe fun yin daada e wa gba ogun feti ati ti o ge fun yin boya weekend le wa se sugbon to ba ti koja ose e le gba ma o
1: okay
0: ha
1: lati maniya
0: be ni ma wa fun yin ni ogun eje kan
1: okay
0: ha ti ayo ni sa to ni ka ma fun awon eyan
1: so right
0: abi oye yin nisin so le je la de boso
1: e na ni tuba
0: ha
1: se mi pe okay e se bi yin ti mi ha se ibi te wi e na ni tuba
0: ah e je ko jena ile ise wa o jena si challenge te ti gberan
1: so right
0: ko jena ko jena ah e gbiyanju daada arabari biti ti nbe le ku le opuro bo pe titi olooto ni oge
1: olooto ni oge
0: eh eh to a lo si oju oja bayi ta ba toju oja de eto ta leyo bere kaluku ni o heti e nbe e je ri ogun nigba loogun akan o yin o heti e nbe la le aya fi to ba fe so to lo ni heti e nbe e ku kale
2: lajiliwa fe

0: ara le ka kole ti wa dirorun gba fun gbogbo eni to fe le fokan bale lati mu ki ala won wa si imose anfani e ti wa suyo bayi ni Dream Gardens phase 1 to wa ni jai moniya mbadan to fi mo irede city ido ibadan edinwo repete lori awon ile wa 250 square meter 1.8 million naira le mara lati gbe tan le kan to ba de je 500 square meter 3.5 million naira niyan o iyan ni Dream Gardens phase 1 ijaye moniya amo ni irede city 1.7 million naira ni plot kan bayi esi ra odide eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abe egbo edinwo yi nlo lowo lowo bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza iyanu adeoyo ring road ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 moniya ibadan and irede city ido ibadan your dream will come true
1: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. O tun ya o e je ki ja yin City Independence Day cash pot awon olubori 1966 ni yo ma je lose kokan gbogbo ojo Friday ni double winning cash pot nibe ni cash e tin so opin eniyan di millionaire tutun eyi ki se akoko se iru e nje lumo ri be iwo gan lokan lati di millionaire wa September 30 ni special independence cash pot nitori na ma se fi akoko re sofo lori splash fm star 347 star 1004 star 1 hash lori ladilu fm star 347 star 1004 star 2 hash o si tun le sabewo suju opo website pelu www.cashier.ng eni odun mejidinlogun nikan lo le kopa lati ta cashier ojo state gaming board lo fun telu cashier cashier ninu osu emba yi akoko re lati jawe olubori niyi suti cashier mu ti cashier

0: so ori eto yin eto wa eto lawujo eyin agbalagba ohun lawa ile ise radio elero ami onjinjin ile ise radio ti lagiru ikani merin deni ogorun to ndo to le meje oke to gajo ke ta wa kale sile funfun balawo opona felele ti nbe ni ilu Ibadan. Hey, mora ye mo safa ye o. Ran da ba mi. Ibunu o ma da mo mora ye mo safa ye. Nigbati a nbo wa sile aye bi a nlo lale yi. Mo ni kaluku ni odi ti emu. Osu mesan la lo ninu ya wa. Njo ta dele aye. Adiwo kunkun we won welcome wa pe omo ton tun kaabo bo ti e je pe gbogbo nti won se fun wa ngba na ikan ko ye wa si o omo ohun wa ndagba o ndagba o re lewe ohun na ba bonu aye o de ni tin sise o de ni to lowo to dowo mo o dowo mo tan omo ba se nawo o dowo mo tan omo ba se fi se nkan ta ba se fi se nkan re ah se n tolorun ran opolopo wa wa se nle aye se nla wa nse bi awa ma so polo na lo ni ko ma se bi se nse olorun e se bi o olorun e si ise ka emi eje wa koro o le ba ya awa na de ni tin fe yawo ade ni tin bi mo ade ni tin wa nipo se se tolorun wa ran wa la wa nje bi o opolopo la fi sipo loni o to je pe ngba to duri ipo ntan o ti gbagbe nti jo lohun e ri pe mo ni ngba ta dele aye adi gbogbo e maya ijo ta ba ko laye pastor okafa okan woli oka danse okan lopa oka dajo se ntolorun wa wa se la nse nbi se fe tolorun la nse abi fe tarawa ma welumi ta fi sipo loni eyin olosilu oro aye te nko jo seyin lena eyin ko lenu o emi ateni ka nsoro loni eni nti salaga ajoba abile ri nilu Ibadan o wa ko leun leun wa feju keke sugbon te ba wa lo wo leun loni eyin ku lele gbogbo eyin e ti digbo oro ni mo nso fun yin wo o nti nbe laye ke ku o inile ti digbo e wa wo owo to fi kojo ngba na ti ko leun owo olu ni o loselu to ba le ta to wa npo to la ba de po ta gbangba ipe owo osu to n gba lo n fi se n to n se ko bode sugbon bi mo se so njo ti adele aye awa la nsunkun o njo ta ba lo won ma nsunkun fun ani o hein owo ta se bye bye a le se bye bye ma o gbogbo dukia ta wa la kojo un eja bira wa leri sa wa lana ngba ta won kan si wa ti ya je won tebi npa won ti won foro ṣùgbọ́n tá a máa gbọ́ ni pé kò sí nǹkan kan ẹ lérò pé wọ́n ń fún wa lówó ni a lówó ṣùgbọ́n àṣírí tí tú àṣírí ikú a máa tá àṣírí o a ti rẹ́ni tó jẹ gómìnà nílẹ̀ yìí ikú tú láṣírí ẹ wo adúrú dúkìá tí a kà ń torí ẹnìkan ìwò lọ wá dúró náà ń bẹ̀ o kò rí kankan náà bẹ́ẹ̀ wọ́n bá jẹ lẹ́yìn oúnjẹ tó bá jẹ tó wọ sọ tó wọ bàtà ọfọ agú ọwọ́ ẹ wá wá dúró dúkìá tí a sì fẹ́ nìkan gómìnà náà kan náà tó kú nílẹ̀ ẹ tún wá dúró dúkìá tí a sì fún ṣèṣe ẹ sóko kòkó bàbá rẹ lọ́tà tó fi kó dúkìá yìí jọ ẹni wọ́tọ̀ ọba ń lélẹ̀ ayé òun lè fún té ìwọ́tọ̀ ọ̀fẹ́ kú nítorí ọ̀rọ̀ ọlẹ̀ tó ń jagun gbalẹ̀ káàkiri gbogbo dúkìá tó bá rí kó kó jọ má jẹ́ ń purọ́ fún ọ o ìwọ́ kọ́ ló ní o òun kó dúkìá yìí jọ torí àwọn kan ni àwọn kan kówó pamọ́ owó sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ẹ̀rù ìdábà mi o mo ráyé mo ṣàfàyé o a lọ sójú ọjà ní ìsìn gbogbo ọ tó jẹ́ wípé ọ ti gbà wípé ọmọ ṣe o tá a bá lo òde míì tá a bá rí àwọn àfa wọn ó sì máa jà nítorí owó wọn máa bà mí lẹ́nu jẹ ayé tí ò sí nǹkan kan mẹ́ wọn ó fi ọ sípò ó sì kúrò bẹ ó sì kuná ọ wà lọ fi dá iléeṣẹ́ tiẹ̀ lẹ̀ iléeṣẹ́ náà ò lè lọ torí ipò ó ti bà wọn kan ó ti pa wọn lẹ́kún dj spider jẹ́ à lọ sójú ọjà ètò alẹ́ yìí mo ní kò sẹ́ntì ọ̀kan ọkà wa sọ̀rọ̀sọ̀rọ̀ náà kò sẹ́ntì ọ̀kan ó mú tiẹ̀ ni tó bá bọ́ owó lọ tún bẹ̀ sí ojú òní tiwa.
1: Ladilo FM 96.7.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study underqualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or No. 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMO Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Javis PR iCare Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́ńságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Council Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
4: 0701-022-55
3: ojúlọ bára òní dín dúró mọ́ wọn lágbárí.
5: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ń ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rántí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú. oṣù ẹgbà yìí káàṣẹ tẹ ti mọ bí ẹni mọ wó ti tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣẹ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
6: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Is produced by the 50 Waves Limited. SLR Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni +3 Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 Bitters.

0: media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nketi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: You also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Ajani si o si okada lo gbe ni oko reda oko oke bi rakoro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to obo ti agree price mo si ti gboko mi le fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon ko po nu ogba won lo to o sugbon wo mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to obo ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to obo e di lock so to obo ni awon won to ni si ri se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba oda la toki okun ti o si ni pe bo si je Nigerian use ka ki awon oba yin get here aye po repete ati kokko si pelu to abo to fokan bale Nigerian use le yin fe ta ni abi to kun bo e ma gbe bo ni di lockso to won oba yin ta gbogbo eyin ile ise la la ile ise kekeke ile iwe ati ile ijosin di lockso to obu ti se tan ati ba yin se pre oda lodo won ni rufi oko te ba fe la toki okun ani o lo ba won ni di lockso to obu loluyole behind a small 7 up road ni kete ta ba koja mobi junction loluyole 0816982848 7 the locks to hall gbogbo to ni se pelu oko irun ni
6: lagelu apata maja pato jamakuta lagelu fm akaba faratile faratile agun badu po makamuso lagelu fm kakaki ile se agun safefe tin farere idunnu fun gbogbo loja to nta imule gugu ni so wonyan wonyan secret tin midunbe owo fun gbogbo en to loye to damo se beyin na ngbo se ben rise re nigboro afa ibawon dowo ko la ero burukawo Madoute, Lagulu FM 6-7 Bagbo Gbaju, Gbaja, Gbagi Oko Mwan ti gba yera batan le yi Nan wujo le se ton pun sa fefe Ton mwen jase kulu oja Toyota Beran le, dara kwa koja wa Bubara Lagulu FM 6-7 Iki wala hi yalu barika Kulu oja mbe, keno akwe kaya
7: Isalios Real Bond Community Development Association Bond Photo Isalios Mbadon Seke seke nanu wandu Wipe ajodun wa todun yi To papwa ma ayo Ajodun odun kan babawa Olubadan le badan Obara sida le wolu ladoja Arusa 1 Isalios Real Bond Community Development Association Lonki kabi esiku orire Eh lake ba oluyole Oloyi agba nureni akambi Arole ba oluyole mbadan Kumurao Alejo patake lojona Oloye dubri dotun sanusi okaloma odua Senator Sarafadin Abiodun Ali Oloyi adegbe gata ofika legoke CEO Oh, Solution FM Radio Ibadan. Alajo Olabi Bumi Sarafa. OBS USA America. Engineer Adeleye Abbas Oseni. Honorable Stanley. Ikrulai Olajide Odidi Omo. Awon Ogbuntarige Lere Chokalu Suwa Nibadire. Meyo. Rasida Inde Merenge King. Alaji Tayololu Akade Currency. Aji Fataye Disa Fakus. Ankara Tuwa Futita ni Bon Photo Junction. Pay number yi 080-3223-9103 ojo keta den logbon osu kesan ba se o ago mewa aro le to gbogbo ti bere gbogbo ma bibi san isale osi bon photo ateyin alejo ta pe a nreti ni bon photo
8: Lagelu FM 96.7
9: moraye mo safaye ainde moraye mo safaye o
10: ore to wa itori eto lawujo eyin agba on lawa emi na mo pe ko fe sasiko lale yi sugbon mo ti nbe gbogbo n to ba di laye ijo to ba lo won ni di kankan fun ara manu sare o abari gaga ko lo ni eh nto wa nko pa mo yi olohun o bi o awa ta fi po loni ta nko gogo e ma nko oba je iranse olohun oba nko ma nko iwo na o da le gogo ta won asaju ti ko oloselu n gba lowo oloselu bo le se tun le aye se si awon agboforo bo la se tun le aye se si ipo ti en fi ase sa ase daada fene kan laye ko pe won le leyin enikan abi osaye ti o ba saye loni pa to ba ti jo mejo aye o si eni to je bon ki wo pe mi awon ti won duro ti wa lori eto aki pupo ju o gbe yin te wa loju opo gbogbo yin la ki o barisa daniel ara mi je se pupo ju mo ki yin o ayo ni samson store oju ni ti bakana elda kunle dagunduru baba mi ya jo ki alago ni ya na lode ni duro ka gobe aki yin o 091 2370 8675 ko ti je nikan ki won o pe won le gbogbo yin ohun la ki o ojo ni ti pelu ase olohun baale akilapa joba abile oloyole oloye alhaji sadu akilapa mukin alhaji gani dabelo mukin o bakan na alhaji rahman ta won be eleyin gold hello e ka le o o papa pa e dasi
4: Ọlọ́run máa fún iṣu. Iwásù gan lẹ wà lálẹ́ yìí o.
10: Iwásù ni.
4: Iwásù gan ni. Inú mi bá dùn púpọ̀ tẹ́ wọ́n bá lè.
11: Hello.
10: Ẹ kalẹ̀ o.
11: Ẹ̀ka yóò máa ní dínkù.
10: Àmì àṣẹ o.
11: Òbílí gbẹ̀lú ìṣà.
10: Ara yẹ
11: o. Àmì mọ̀ nira o.
10: Ìnira ò da.
11: Alájẹ́ ọmọwé ayélujára gbogbo láti àlátẹ.
10: Bàbá kò ní bàjẹ́.
11: Owó ni ìdáríyì bí wá sí ìkìlọ̀. Gbogbo ẹ̀ ló bá wí ohun. A rí mi sọ.
10: Àmì àṣẹ.
11: Láta ẹ̀ náà ní dípò.
10: Àmì àṣẹ.
11: Láti ọmọ ìwé ayé lágbogbo.
10: Ẹ ṣeun. Ìpè kankan ò lè wọlé mọ́tò láàárọ̀ ọjọ́ mọ́ sọlọ́kùn. Mọ́gàjì Gani Dabelo Mukin bàbá mi. Mọ́gàjì Dr. Ayọ̀dèjì. Máfikúyọ̀mí. Mọ́gàjì Aláfárá Olúbà. Ilé Máfikúyọ̀mí nu. Aláfárá Olúbàdàn. Ààrẹ Bọ́ba Ṣúà àti ìpara Rẹ́mà. Olóyè Iyọ̀lá Ọmọ́tọ́sọ. Mọ́gàjì ilé Ọládùn Onílàrímà mo kí yín o bákan náà ni mo kí Alhaji Saka Raji Ẹlẹ́gbàáwò mọ́gàjì ilé Ẹlẹ́gbàáwò ní tìlé toko mo kí Alhaji Rashidi Iyọ̀lá Ogúnṣẹ́ ojú òní tìyín Alhaji Isa Olówó Ayé mo kí yín o olóyè Alhaji Rashidi Alhaji Raufu Sanje Eléwúrẹ́ ní challenge gbogbo àwọn tí wọ́n ní ká wá gba ta bàbá tó jẹ̀mọ́ lálẹ́ wọ́n ti jẹ́ ogun ẹ̀jẹ̀ wọ́n tó jẹ́ ogun fi àbí wọ́n gbà á tó ayé pé a máa lọ lálẹ́ yìí ẹ̀jẹ̀ á pàdé lọ́la lórí ètò yín ètò wa ètò akọni ìgbàwáṣẹ̀ akíkábíyèsí bàbá wa olúbàdàn tilẹ̀ ìbàdàn a kú ìmúra o ìmúra nǹkan mí kọ́ ìmúra ti àjọ̀dún ọdún kan tí bàbá wa gorí àpèrè máa bá náà wọn àwọn náà nípa táàkù mẹ aníṣẹ́ tá a ṣe ilé iṣẹ́ rédíò ti lágẹ̀ẹ́lú náà ó nípa tí ó kù tó ẹ̀pẹ̀ mi sórí 08021-5909 ṣé ẹ̀yà kan òkú ní fòkó forí sọgi àyà kan ò ní jìnkójì mọ́ ló ń gbè lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkànwò yín ni ara yẹ ẹ má jẹun wà nínú ìnira ìnira ọ̀dà ọ̀gá mi níyì olóògbòjò mo kí yín o orun ayọ̀ lásán ọkọ̀ kan láàjì àní ìdìmọ̀ ayébíire ó dàárọ̀.
12: Ládìlú FM 96.7.
13: ìlera lọ́rọ̀ àlàáfíà tayo. Aba Home olóòtú iṣan ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú egun tàbí iṣan ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òpó ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìjákulẹ̀ ti kọ́lé sí ọ lánàá o. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún un ní irú àìsàn tí ò bá máa bá wọ̀ yá jàlágù ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlùbà gòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọbádẹ́rà Herbal Home.
14: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà, òjẹ́ Ìbàdàn.
13: Bàbá Ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń wú.
15: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara, bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tótà Òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ bára, àtẹ́lẹsẹ̀ ni ọba ọ̀nà. Ibi ta rójú dé Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnìwìnì, àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú, orí rẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ. Ìwọ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ẹ̀ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí rẹ rí. O rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsẹ̀ ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan òun ló máa ń fa àìsàn kéèyàn má rí nà déédéé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní ẹ̀rọ àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa rò yẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dami, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́, ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan èyí ó ní àyẹn. Tó bá ti wá lo gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn má rìnà déédéé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó má rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà ọ́ láàmú. Àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà déédéé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ìrìnà rí ohun tó súnmọ́. Ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédéé nìyẹn. Kàn sí mi, iléeṣẹ́ wa ti wà ní ìta Akínlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Tótà Òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé nípèníjà ojú, mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kó mu dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni, àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, o ò fi rìnà déédéé, wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mu dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí, òun náà ni 09048868 53 09048868 53. Níléeṣẹ́ tiwa, àwa kì í fara níyẹn, torí pàwọn náà ọbẹ̀ lọ́run kọ́lọ́run fara ni wá. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí iléeṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́. Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 09048688 53 09048688 53. Àlàáfíà lójú o.
16: Ọ̀làjúwọ́ FM 96.7. ẹkú dédé àsìkò yìí o gbogbo ẹyin tẹ ń gbọ mi nílé lóko orúkọ tèmi ò yí padà o ọmọlára àbọ̀sẹ̀dé adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́ mo ní àlejò pàtàkì kan nílé lónìí oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa bàbá ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba iṣan ara mo dé àdúgbò mọ̀lété nìbàdàn lẹ́yìn ilé bàbá adédìbú opposite people's girls grammar school mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀
17: ẹ kú dédé àkókò yìí gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùn ti wí bàbá ìbàrùbá ló kọ́ mi gbogbo èèyàn a sì máa pè mí ní ọba iṣan ara iṣẹ́ la ṣe débẹ̀ o ọdún ni mímí ìṣàìmọ̀ foloko gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run kí n tó tẹ̀síwájú ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 07018211111 ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀ kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́ eléwé arẹmọ làwa o ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò iṣẹ́ tá a mọ̀ tá a kọ́ tá a dáyébá tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá ìbàrùbá lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdílé nǹkan àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
16: bàbá ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni yorùbá ń pè ní eléwé arẹmọ.
17: ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí oògùn nárun oògùn márọpá márọsẹ̀ oògùn inú lílọ́ oògùn làkú ègbé ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú ká máa rìn tàgétàgé ká máa mí lókè lókè kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá ago lórí èèyàn àti gbogbo ohun tó jẹ mọ́ ní tàà fi lálàáfíà láyé táwọn wá ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
16: bàbá ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
17: ẹ ṣe atọ́kùn ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀ lákọ̀ọ́kọ́ àìsàn kan bẹ tí à ń pè ń làkú ègbé àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mi gúlegúle ẹlòmíì sì rèé wọ́n mọ fa wọnú mọ́tò wọ́n mọ gbébí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mi gúlegúle ẹlòmíì ó sì mọ sọ wípé ẹgbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni itú táwọ̀ kánà sì ń pa òsì látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn gbogbo ohun tá à ń sọ yìí àìsàn ni àrùn ni àfi ká tọ́jú ẹ̀ nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bó bọ́ bàtà lẹ̀ kò ní mọ̀ bó wọ bàtà kò ní mọ̀ ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀ kò sì ní mọ̀ kó ń tòkúta mọ́lẹ̀ àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó bó bá ti di pé èèyàn ń sùn lóru èèyàn ń jí èèyàn ń ṣẹ̀yọ́ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́ ó gbà fura sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára lórí móhùnmáwòrán ẹ̀ọkọ̀ mi ò ṣe déédé ẹ̀ọkọ̀ mi ò ṣe déédé ẹlòmíì ṣẹ̀kan sùn lọ wọn àti ẹ̀ máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́ àwọn baba tí a ti hàn bí àwa àtàwa tá à ń sọ̀rọ̀ yìí náà àwa náà ò ṣaláì mọ́ mójútó ra wa àwọn bàbá wa ò lo oko wọn ò lo odò wọn ò sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò táǹtorí ní tí wọn fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìwẹ̀ àbí ibi tí wọn ò tọ́jú dáadáa ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pé pẹ́pẹ́pẹ́ mọ́ opolopo elomi lo je wipe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki npa iloruko ta npe ais tun mi le ki nfiele iloruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni mole teni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni woro odu loja ba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si mole temo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telefonu wa na telefonu wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke won ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telefonu wa o si yato te fi npe wa lati jo yi ohun na la nlo tawon eyan fi npe wa 08033881008 egboyun lekan si 08033881008 tabi 070182111 070182111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni belawa boro ba doro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyan o mo ga aboro oju abeti olorun moje arogun ropa rose abaro mole egun abawoka awon to wa do wa ti mo awa ti an wa ba na si mo awon ti n wa sodo wa bi won na ba de loni iwo na ri wi pe ero ogbalode la akoko fi sayewo fun o to je ero ogbalode eleibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po takutu nle ogbodo takutu ni won mo ki o pe baba ti bere si takutu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanu wu bi elubo
16: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
17: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko ma wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko ma wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won le soro jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun ologun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan ele n lo molete awon eyan n wa lati ilu oyinbo ele n re molete e ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami ni kankan o ke nde nle fuya ke wa jade soro ara yin elewi are mo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko la ku egbe bi aisan ailese dede lodo bere ba si foju kan wa yo mere sa ni o 08033881008 tabi 070 18 21 11 11 070 18 21 11 11 alaafi ara wa oni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogo olorun oba ẹ ṣé púpọ̀.

bàbá wa rèé. Àwọn orin àwọn bàbá wa rèé. Orin tó fi ṣọ̀dọ̀. 1977 ni wọ́n kọ ẹgbẹ́ Sina Adewale jọ. Wọ́n ṣeré wọ 1978. Kódà wọ́n ṣeré wọ 1979 kí gbogbo ẹ̀ kó tó yí mọ́ra wọn kí onígbà tó gbégbá káláwo tó gbàgbó káláwo tó gbé àwọ̀ kí kálukú tó ṣe ọdẹ lọ́tọ̀ọ̀tọ̀ láàrin Bami Super Ṣẹ́gun Adéwálé àti Bami Olúwaṣínà Àkọ́bí Ìràwọ̀ Isaac Peters.

0: ṣáájú ẹ. Ọ́fíìsì wa ò yí padà. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹ̀niwá yàrá máa gbà nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́n láàmú nínú àgbára rẹ? Yálà ìsẹ̀n ló ń tè wọ́n ni àti bẹ̀rẹ̀ àti rìn. Ó ti dìṣòro fún wọn. Bóyá wọ́n tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfi kọ́ fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágbára. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti ìbùsọ̀kẹ́ ní sí ìbùsọ̀kẹ́jì ó ti dìnira fún wọn. Bóyá wọ́n tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápalẹ̀ lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló tiẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
1: Ọfà àrùkánà ẹ̀dẹ̀ wà tí wọ́n máa gbé ni káàkiri.
0: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyá àyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyá àyá mi dáhùn sọ ó ti lé ní 140 years. Fúnra ẹ̀ ní kòwú bá ra abẹ́rẹ́. Àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyá àyá mi. Ìwọ wa ti ìpogójì ọdún, o ti ìpọnmọ ogún ọdún, o ti ń lògò. Bóyá àwọ̀ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyin ojú rẹ̀ tẹ́ pé ó ti ń ṣe àkóbá fún dẹ́gbẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bóyá bí kùrukùru ni wọ́n rí bí àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
1: Nígbà míì kòkòrò ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́ a máa fa ìtọ́jú ojú tẹ́ pé ojú èèyàn ò ní rìn dáadáa àbí kí nǹkan ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó wọ́n lè pè ní cataract lónìí wọ́n pè ní glaucoma lọ́la wọ́n pè ní pterygium lọ́la. Báyìí wọ́n tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
1: Bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹ̀niwáyà ara ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà wọ́n láàmú. Bóyá bí o bá ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
0: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá tó dìjú bẹ́ẹ̀ lọ. Tẹ́ pé yálà tí wọ́n bá tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alẹ́ ọ̀tún ara alẹ́ òsì wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan tọ̀dọ̀ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí 28 lóṣù yìí ó rí 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kiní kan nínú rẹ bó ṣe ń yí sọ̀tún ní yí sósì. Gbogbo owó àwọn kan báyìí kò da tó. Yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin lágbèsè ẹ̀kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti da tọwọ́ ẹ lẹ. Ẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ọgbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
1: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
0: Ẹlòmíì dẹ̀ ní iyì omi lọ́bọ́lọ́bọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sànfààní tó yẹ kó dọmọ lòmíì ò lè dọgbọ́n wọ́n máa ní ẹ̀kọ́ sẹ́yìn bẹ́ẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ ó dàbí kẹ́yìn rẹ̀ 50 naira kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà bóyá àwọn tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣẹ̀yọ́ ṣeré àbí kẹ́yìn máa ṣẹ́kù sí ọ́nú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ́ òkun ni kójú mọ́ tó mọ́.
1: Ọgbẹ́ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédéé ni tẹlomi.
0: Gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ọ́ ara tẹ́ pé yóò fi ní sàlàáfíà bó ṣe kó ṣe ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Fa lè wọlé sẹ́lòmí lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní ọ̀dà sẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ abora wọn mọ́lé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ ara yín.
1: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹ̀niwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800.
0: Àìsàn ó kéré ó tóbi kò ní fara ẹni tó ti gbé.
2: Ladilu FM 96.7.

Lauren, 1982 sí, 1988. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Wọ́n rọ ọmú. Wọ́n tún láwọn ìjákulẹ̀ tí wọ́n bá pàdé bákan náà. 1980 wọ́n ṣe Way to Freedom. 1981 wọ́n ṣe Òmìnira. 1982 soundtrack ilé ìjáde pẹ̀lú fíìmù yẹn. '86 ni wọ́n ṣe ṣẹ́wẹ́lẹ́. Rẹ́kọ̀dì yẹn dẹ̀ dùn dáadáa. Ibẹ̀ ni wọ́n ti àdírẹ́s ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti Ṣẹ́gun Adéwálé. Ìgbà tí Papa Ọ̀ṣọ́fà kú lára àwọn olórin tí wọ́n ṣeré níbi òkú náà ni Sir Shina Peters. So ìyẹn túmọ̀ sí pé kò ṣe pé wọn ò ròde lọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe máa ń sọ bẹ́ẹ̀ ni wípé nígbà tí Shina Peters fi Ṣẹ́gun Adéwálé lẹ̀ pé ó tán fún wọn wípé wọ́n rẹ́ẹ̀kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò rí bẹ́ẹ̀. In fact, kí Ace album Ace tó jáde, wọ́n ti ní full complete instruments tó dún tó pé àwọn olórin mi wa máa ń pé wò pé yes kí leléyìí Ace ò tí jáde gbogbo àsìkò yìí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú Ace 1988. Tí máa ní wọ́n bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú Ace yẹn ni pé wọ́n bẹ̀rẹ̀ sí ní experiment pẹ̀lú style tí wọ́n pè ní Afrojuju tí wọ́n kọ nínú Ace. Wọ́n ti ń ṣe ní Stadium Hotel ní Hotel Baba Dr. Victor Abimbola Ọláìyá. '88 làwọn èèyàn ti ń fura pé nǹkan kan ń bọ̀. 1989 ni wọ́n record Ace. Kò sẹ́ni tó fẹ́ gbà á lọ́dún ọ̀lọ́run. Àwọn èèyàn bí lè pe Juju Music irú ẹ̀ wò leléyìí kò lè ta kò lè lọ. Ta ló fẹ́ gbọ́ ó ti sáré jù kò ń ṣerú Juju tí wọ́n mọ̀. Despite the fact pé Ace jáde 1989 kò bẹ̀rẹ̀ sí ní town till 1990, 3 months after the launching. Ace ló bẹ̀rẹ̀ sí ní ta. Tí n bá fi report ààrẹ Délé Mọ̀mọ́dù yìí tí wọ́n kọ sí Concord of I think January 10 or thereabout mi ìrántí date mi but January 1990. Ẹ̀rí kí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní push ẹ̀ ní díẹ̀ díẹ̀. Kò kí ń ṣe immediately ni Ace yẹn bẹ̀rẹ̀ sí ní ta. Ṣùgbọ́n Ace yẹn ta throughout 1990. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe Ace tán, tí yẹn tà tó lọ ni wọ́n wá ṣe Shina Mania ní 1990 yẹn kan náà ni 1990 yẹn kan náà ó ní Ace. 1990 yẹn kan náà ni wọ́n ṣe Shina Mania. 1990 yẹn ni Shina Mania jáde àṣẹ bí òkúta ṣe sọ.

orin táyé jó ní 1990 re bíbí díò ṣe ta ní ó díò ṣe ta àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ gbàgbọ́ wípé ibi gangan ni juju music ló ti take different turn ní wọn ò ti kọ́ bí ìta wọ́n ní pé ace gan ṣì jẹ́ juju ṣùgbọ́n ilé ìwọ́n ni ó ti wà fuji light jù àwọn ọ̀jọ̀gbọ́n ló sọ bẹ́ẹ̀ àwọn musicologist tòótọ́ ló sọ bẹ́ẹ̀ tẹ bá gbọ́ side one orin ìdáadá percussion ẹ̀ pọ̀ gan lóòótọ́ building on the success of Ace, Onishinomania.

Agbale Tule ń gbọ́ ní ìkànnì Lágelu 96.7 FM. Ẹ mọ̀ pé tí aago mẹ́wàá bá ti lù ní gbogbo ọjọ́ Monday, mo máa wà ń bí di aago kan. Lénìí, ta ni interview yìí kan, Talakidele, Sir Shina Peters. Shina ọmọ Pétérù, Olúwa Shina Peter Àkànbí. Shina Peter, àbí Shina Peter. Olúwa Shina Peter Àkànbí. Ibi kan wà ní rẹ́kọ̀dì tí mi yé gbọ́. Ibi tí Shina ti pé MK Abiola, mo máa fẹ́ràn.

0: Golden Vogue Independence Promotion. Gbogbo eyin ololufe Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti se tan. Lati fo bitibiti million gbedun nuko opiyan. Bi Naija se nsajoyo odun ominira. Darapo mawon olorire. Ti o janfani owo tulu tulu. Ti eni ko kata. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Bo se ta to. Be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyikeyi Golden Chance Lotto stand kiosk. Tabi so abuwa gbogbo. O le ta lori online wa. Our website www.goldenchanceloto.com. Tabi USSD code *7005# lori MTN nikan ni o. Ta morning game ta ma si Golden Vogue. Scan QR code lori ticket e tabi sticker poster. Number drop ko drop o. Ebun ominira independent money gift. They grant for you. Ofin ati lana wa o. Ayo yi o wa. Feni odun mejidinlogun soke. O ya. Latasiko yi di September 27. You free play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irene Oni Bawa. Lodun ominira.
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Bàbá Ìbàrúbá.
3: Ọba Ìsára.
2: Orúkọ tó lámi láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle, àbí ká máa ṣe ẹyọ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì, àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ gbà lẹ́yìn ilé bàbá Adédibú ní Mọ̀lété Nìbàdàn, opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrúbá kò rẹ́nìkan kan ṣẹ́ lọ mọ́ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara. 080-3388-1008 tàbí 070-18-21-1111. Bàbá Ìbàrúbá ọba Ìsanra àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ. Bàbá Ìbàrúbá
3: ọba Ìsanra.
4: Ladilu FM 96.7.
5: Sọ gbogbo àníwá ni
6: gbogbo àmà ń gbé.
5: Gbogbo àníwá.
6: Wọ́n ti kú.
5: Ẹnibó ni àdúgbò tí wọ́n mọ̀.
6: Ìgbó kọta.
5: So ibẹ̀ lẹ́dàgbà sí.
6: Ìyá ìbẹ̀ ni ti lọ school. Ẹ̀mí ní Isra African Church School.
5: Okay.
6: Ìbẹ̀ ni ti lọ school. So ibẹ̀ ni mo dàgbà sí. Ń bá ti mọ ní 9 ọdún pẹ̀sẹ̀. Ìwé lásìkò.
5: Ní ìjókòó ọ̀tá yẹn, ṣé ẹ wà exposed sí music náà rárá?
6: Yes. Mo le sọ pe yes, because mama tó bí mi lọ bí sínú kérúbù and seraph. Èmi wọ́n bí mi sí inú kérúbù and seraph. So ìyá àjòkò yẹn, she was the one of the disciples of Saint Moses Orimolade. So ìlànà tó fi tọ́ wa nìyẹn. So ní church mo wà ní choir. Ìgbà pé wọ́n sọ mi di head of choir at that tender age. Yes.
5: Wow.
6: Mo dẹ̀ ti ń play keyboard ní church. Gbogbo wa yẹn.
5: Ní èjì ẹ̀
6: yes.
5: Ní àkọ́yìn kìbọ̀.
6: Ọ̀rọ̀ yìí ń gbè ẹjọ́ àmọ́bi tí ọ̀rọ̀ tá à ń sọ yà àmọ́bi tó máa dé o.
5: Ẹnikẹ́ni tó bá pẹ̀lú ní kébọ̀
6: ẹjọ́ mo fẹ́ kó tiẹ̀ kó bá mi sọ
5: báwọn
6: kó sọ bí tó ń gbé káàdì wà kan. Ẹni tó bá kọ́ mi ní ìta ẹjọ́ kó sọ bí tó ń gbé káwà kan. Ẹni tó bá pọ̀ mi ní sax kó sọ bí tó ń gbé káàdì wà kan. Ìkásù gbogbo kìíní yìí kò sẹ́ni tó kọ́ mi.
5: Kò sẹ́ni tó kọ́ yín ní keyboards.
6: Kò sẹ́ni tó kọ́ mi ní guitar.
5: Guitar.
6: Kò sẹ́ni tó kọ́ mi ní sax.
5: Kò sẹ́ni tó kọ́ yín.
6: Nobody.
5: Tí má dárò kankan fún yín gan.
6: Ẹjọ́ a fi gbọ́.
5: Délé Àkàndé ọmọ bàbá mi yẹ dẹ.
6: Délé Àkàndé kọ́ mo ti ń ta guitar kí Délé Àkàndé. Délé Àkàndé wà lọ́jọ́ náà dé kí n sọ náà dé. Mẹ́gbẹ́ ọwọ́ bàbá ẹgbẹ́ rí. Àwọn òun náà pílè nǹkan tó lè pílè lórí adékùnrin lè wọn pílè yìí sàn ni.
5: Because mo lọ sọ́dọ̀ wọn bàtàn wà láàyè wọn ṣe kókó ti pẹ̀. Mo ṣe interview fún wọn, wọ́n sọ pé àwọn làwọn kọ yín ní guitar.
7: Èmi gan mo kọ́ guitar.
5: Ẹyin lẹ kọ́ ṣínà guitar
7: sí guitar. Lágbára ọlọ́run.
5: Kò tí ì mọ guitar play tẹ́lẹ̀ tó fi
7: dọ́dọ̀. Èyí ńgbà tí adékùnrin lẹ́tọ́ l'accident ó ń gbìyànjú náà ni. Ńgbà tí adékùnrin l'accident ṣé nǹkan náà ò wuyè.
5: Bẹ́ẹ̀ni sà.
7: Wọ́n bẹ̀ lọ wọ́n bẹ̀ wọ́n wá bẹ̀ mí ni pé kí n jọ kí n fún un mo ní pé kò sí wàsà sátà ìnà ọ̀fù wọ́n ní kí n jáde sílẹ̀ pé bí ìpọ́jọ́ ọmọ yín kéré ọmọ mánéèjì ẹ̀ bẹ̀ ìgbà ní kò sí mi kó máa lọ torí ìgbà ìpálọ̀ mi báyìí standing instrument gbọ́dọ̀ wà ń bẹ̀ yàtọ̀ sí ìgbìmọ̀ mo lọ bí play o.
5: Instrument gbọ́dọ̀ wà sí ti rán mi.
7: Àti guitar gbọ́dọ̀ wà ẹ̀rí guitar mi.
5: Bẹ́ẹ̀ni guitar. So eléyìí ó gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ yẹn.
7: Ó gbọ́dọ̀ wà.
5: Bí o ṣe ń play ni.
7: Mo máa ń play tó bá wù mí.
5: Tídì sìn.
7: Àlẹ́ àìgbà tí.
5: Ṣé ṣínà Peters máa ń acknowledge yín gẹ́gẹ́ bí tó kọ́ àwọn
7: guitar? Dáadáa.
5: Tó máa ń sọ.
7: Dáadáa. Kó lọ sí bá wá play ńgbà tó wá play fàdílé gẹ̀ẹ́fẹ́ ó tó rí bá ó fò máa yanmi láì wọ́n mi ó mọ̀ gbé mi sùn.
5: Nígbà tí mo wá lo interview yẹn. Ọmọ Prince Adekunle wá pè mí wọ́n ni mo bú fún pé Prince Adekunle ló kọ yín guitar mo wá confused.
6: Oge inú mi dùn. Success has so many fathers. Síbí Àkàndé bá sọ pé a máa sọ pé ẹ̀gbọ́n mi àbúrò mi ládùúgbò kan náà tájọ wà nínú iṣẹ́ Way Street. Òun bá ọ̀dà sọ̀rọ̀ pé èmi ń bá Prince Adekunle fẹ́ kò sí ẹni ọkọ ṣe bẹ́ẹ̀ ọ̀gá wa Adekunle ìròyìn so rest in peace wọ́n wá pè mí lọ fún nígbà tó ga wa ní accident ọdọ ògbé gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ ni mo wà.
5: Ok ẹ jẹ́ ṣe báyìí. Mo rò pé ní nǹkan tó fẹ́ sọ mẹ́ ẹ̀gbọ́n mi ò fẹ́ ká fi kíní ẹ̀ lẹ̀ ká nígbà tí mo fẹ́ dání padà sí jòkó ẹ di head of the choir kẹ́tó pé 9 years àbí so ẹ ti ń play guitar gbogbo time àbí keyboards nìkan báwo lẹ ṣe wá padà sí kò ṣe ẹ wá kàwé sí mi àbẹ fẹ́ play music.
6: Mo fẹ́ padà sí mo fẹ́ lọ sí secondary school.
5: Ok.
6: Mo fẹ́ lọ sí secondary school but because of condition our parents ni they are very poor. Tó bá yẹ́ wọ́n tún wà dálé lò.
5: Very poor.
6: Yeah, very very poor.
5: Ṣé torí ẹ̀ náà ṣe ń kọ́ ni Granny ṣe wá ń gbà yín?
6: Granny wa bó ṣe ṣe bó ṣe láì kò ṣe àwọn ọmọ ẹ̀ nìyẹn. Ó fẹ́ káwọn ọmọ ọmọ ọmọ. So tí a bá ti gba ara dé ìjòkó wọn á gbẹ̀rẹ̀ wá sọ́sọ́ òní. But ibi tá à ń sọ gangan point kan nínú ibi tá à ń sọ gbà dé. Ẹjọ́ yín ló ń fẹ́ mi ọ̀rọ̀ ló máa ma jẹ́ ti yín o. Iṣẹ́ ò ní jẹ́ ti yín láéláé agbára ìdìbò rẹ̀. Poverty. lọ́jọ́ àná ìṣèkú tó bá ara o ó kú ọ̀la ìlítà lóńgbòkò yẹn sáwọn ọ̀bí mi ń gbé ilé fésì mi àti ọ̀fẹ́ tó máa ní làbíì toilet náà máa ń gbòmọ tó máa ń lọ máa ń lọ yẹ ilé
8: pit
6: gold so tí n bá ti wá ṣe ọdẹ pẹ̀lú wọn inú mi máa ń bàjẹ́ lọ ni rúzù ni wípé yàrá kan ni wọ́n yà fún ọ láti gbà inú yàrá yẹn ni yàrá máa ti ṣe oúnjẹ very clean the woman inú yàrá yẹn náà ni ìwà máa sùn bàbá àti ìyá máa sùn lórí bẹ́ẹ̀dì wọ́n máa tẹ́ ẹ̀mí fíìmù máa sùn lẹ́lẹ̀ tó wá fa ìdí ọ̀rọ̀ yìí gan-an rẹ̀ àti àwátáwà nílé yàrá boys tàwà nílé yẹn àtijọ́ lọ ṣe exam ní st peter's school abeokuta wọ́n ti mú wa wọ́n ti ra pain wọ́n ti ra mattress gbogbo nǹkan tí bàbá mi ṣe láyé yìí wípé mò ń tọ́jú owó tí màá fi ran ṣúnà lọ́yọ́ school ṣùgbọ́n tí n bá ti wọ́n ti condition yẹn mama sunkún kí ni condition náà èmi wà lórí ẹni bàbá ni àti ìyá mi wọ́n wà lórí bed wọ́n máa dúró de ọ̀ǹtí tí n bá sùn kan tó lè ṣe iṣẹ́ lọ́kọ̀ ńláyà
5: èyí dẹ̀ ti gbọ́ dáadáa
6: náà ọ̀dẹ̀ nímọ̀ wípé ni ò sún ìrìn sùn a máa drag ra wọn mo wá sọ nínú mi like I told you mi fi kúrọ̀ dáadáa ní mi ọmọ kéwàá sọ àbùkù mi so ọ̀rọ̀ mi ó ti wà lára mi
5: dáadáa ní
6: yes ọ̀rọ̀ mi ti wà lára mi mo wá sọ fọlọ́pẹ́ ọlọ́run ṣé inú ìyá yìí náà làwọn àbúrò mi àwọn siblings mi àwọn ìyàwó náà máa tún dé bá ṣọ́ọ̀pìkà tí mo sì wọ ṣọ́ọ̀pìkà dé yíyẹn ṣọ́ọ̀pìkà làwọn èèyàn náà mọ́ olúwa ní dìmí bí mo ṣe jí àwọn òbí mi yẹn pé mi lọ skul mọ́
5: ẹ lọ skul mọ́
6: ṣọ́ọ̀pìkà yìí mi lọ́wọ́ àwọn tó kù oníkàlùkù gbé pain mattress sẹ́ni ẹnu náà yàrá wọn bí mọ́mí mi àti dáàdì mi wọ́n ṣe lọ jí láńlọ́ọ̀dù mi pé ẹ bá wa bẹ́ẹ̀ bí gbogbo ara ní ṣe jí nìyẹn àwọn ọ̀rẹ́ mi náà ìwọ́n jí ṣínà kí ló ṣe é mi ò lè sọ̀rọ̀ ṣínà kí ló ṣe é ìkọ́ wa dáhùn ṣákìrì ni wọ́n pè ó ní ìwé máa lọ skul ló dé máa lọ skul tí máa gbé makùn gba ẹ lọmọ ọdọ ní tó gbé máa ti di dọkítọ but bọlọ ò ṣe é ṣe yẹn london tí mo dé ní 1970 ó fẹ́ fọwọ́ kàn mí báyìí àwọn èrò jẹ mo dé wò báyìí
5: 1970
6: the first london ni àti prince adekunle. Nǹkan tó wú mi tí mo sọ pé náà mi ò lè stand káwọn àbúrò lẹ́yìn mi kó tún wá bá ìlú poverty by ní ìdílé. Bàbá ọba ni bàbá alálọ́jẹ́ máa ń gbọ́ nílò ẹni pẹ̀lú àwọn boys yẹn àti dábàdì yìí yẹ àkànṣe ìṣeré ni bí ara ọlọ́wọ́dà
5: fọ́ọ̀dẹ̀
6: àti tàbáwọ́ gbé ìwé ọjọ́ pàdé a fi pákó ṣe gìtá a fi à ń mọ̀ a ń pè ní olúwa ṣínà peters and his 12 fantastic brothers band.
5: Ṣé pé 12 mọ́ ẹ̀.
6: yes. wọ́n sọ pé kí ni kan ìbákan mo ní ìrìn dúró àbáyé lọ fìlí ẹ àbáyé wà wọlé lọ ó lọ gbé ṣìlá. Mo ṣe ń lọ bàbá yẹn ń bu shinap sipaf mo ní kí inú orí burúkú yìí má tún wọnú ilé mọ. Gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ọmọ kérúgbà síra fún pọ́nrin oníyẹnì kí n sọ̀rọ̀ ni mo ti rí bí bóyá kọ́tà ìníta. Kò bójúwẹ̀ lórí gbogbo wọn àti ìyá mi àti bàbá mi wọn sunkún ẹlòdì mo kàn wọn ni fún ọ̀rọ̀ tí màá nìyẹn sọ yẹn pé kí orí burúkú máa wọ ilé mọ́ mo ní tí bá máa fi padà sí ilé màá ti ilé kẹ ilé àgbà olú ìyá àgbẹ̀ ti dahoro.
5: Láti dahoro.
6: Nígbà tí bàbá ní 1970 gbogbo àwọn tó tẹ̀lé nínú ẹgbẹ́ yẹn yàrá méjì ló kù torí kaná àti ìyá ògbó tó kù. So, bí n bá ti máa ṣe interview máa ń tó bá lè yé àwọn èèyàn pé ìdí ìròyìn poverty ni kò sọmọ náà tó máa wo ìyá àti bàbá ẹ̀ kọ́ máa ṣe lọ́kàn láyà lórí bẹ́ẹ̀dì òun dẹ̀ bá wù wọ́n kò sí ọmọ náà àfi ọmọ tí ò bá ní òun.
5: Tí o ní lákàáyè. Ẹ̀yin gba ẹni wá lọ
6: sí. So, tó o bá sọ pé mi ò lọ sukù, ìdílé rẹ̀, ṣùgbọ́n èmi náà wá fún mi ní self education. Mo bá débẹ̀ yẹn. Kí ló tún kọ̀?
5: Nígbà tí wá kúrò náà ẹ̀fẹ́ bínú lọ ẹ wá wá sí Oshodi Adimoshi.
6: Nígbà tí mo wá kúrò níbẹ̀ mo wá fẹsẹ̀ rìn lóyún rélùwé làyẹn wá rìn láti Oshodi jẹ́ olórí ṣògbò. Wọ́n ń pè tẹ̀yẹ̀ ní tèmi ògbé òtẹ̀.
5: Popular Hotel.
6: Ìwà yàbẹ̀.
5: Story tẹ́ ń sọ yìí yé àwọ̀ gangan ni.
6: So yà máa ma bí
5: 1969.
6: Mo wá yàbẹ̀ ìgbà tí mo yàbẹ̀ mo kéré gùn.
5: 69 and so around 11 years old.
6: 69 ni mo wọbẹ̀.
5: Lẹ́wọ́ tẹ̀mí ògbé.
6: Lẹ́wọ́ tẹ̀mí ògbé.
5: 11 ni yín máa ẹ̀.
6: Ǹjẹ́ àṣírí kan wà ní ìfẹ́ tu mọ́kóba máa dàbíi pé nítorí nǹkan kan. Éèjì ni.

0: tó bá jẹ́ kí èèyàn máa sọ òótọ́ nú ẹ̀ kí èèyàn máa tán àwọn olólùfẹ́ ẹ̀jẹ̀ òun ṣe sọ àwọn ọ̀rọ̀ yìí. Kìrìsìtẹ́nì tó lé pẹ̀lú àwọn Western Brothers tèmi mọ̀ báwọn wọn jà. Wọ́n tó fàjà ẹ̀yìn pé ọ̀gá wa fẹ́ lọ sí ọ̀dọ̀ Yinka Esho Records. Torí Yinka Esho Records fẹ́ ra Volvo fún díẹ̀. Màá Volvo yìí. Fẹ́lẹ̀ fẹ́ jáde ni. Èmi wá sọ fún ọ̀gá wa pé ọ̀gá wa ilé ìkàsí mi ni gbé. Mo ń jata ẹ̀ mo mú mi ẹ̀. Ó ní ìlè báwo jata mo jẹ́ mo mú mi ẹ̀ kí wá dà. Ẹ jẹ́ kí n lọ fún ọgbọ́n ọmọdé mi gbèrè fún nǹkan tí ẹ fẹ́ yìí. Mẹ́wàá wọn ti suspend mi. Mílíọ̀nù mi ni mo lọ tú àṣírí nǹkan tó ń ṣẹlẹ̀ níbi báàdì fún kàṣí nítorí kàṣí ni mo ń bá gbé. Ìgbà tí mo bẹ̀rẹ̀ dé lójú mi lọ sọ fún dáadọ́ pé ọtí wọn ti ó ti ẹ̀dá bẹ́ẹ̀ jókòó máa dá báàdì yẹn fún ẹ máa ra instrument fún ẹ máa ra àti yíyá bọ́s fún ẹ jókòó. But after the 11 months or 9 wọ́n parí ìjà yẹn but. Dàrẹ́tọ̀ ṣe ó pàpà ra Volvo yẹn fún ọ̀gá wa. Ìsájú tó gbé. Ṣé ẹ rí ilẹ̀ ń jẹyàn torí General Prisade Kúlé yẹn. Oh God, kò síjọ́ kan tí mi kì í ní ìsun. Wọ́n ti láìkè yàn jù. Wọ́n bá tẹ̀ ń ṣe nípa ẹ̀ tí ẹ̀dùn pa balàgbà ni wọ́n. Èmi ìtúsí kò wọ́n ní gíga o. So, èmi ṣe lè bọ́bọ́ bọ́mọdé máa ṣe é ṣe. Ní ìjọ lọ́tọ́ instrument ìtọ́ kẹ́lábí ẹ̀dá ẹ̀dọ̀ fẹ́ wá fún yẹn. Èdè ìdàfúnni ìlànà instrument yẹn. Civilian bẹ̀sìn ẹ ó rà á. Ó ti kọ orúkọ sí.
1: Bí 77 ni àbí? Àbí 76?
0: Bí 76 yẹn. Bí 75? Before 76.
1: Bí instrument yẹn tó wà.
0: Ó ti dé ti ra ṣùgbọ́n fún mi ó ti ra mọ́tò fún ọ. But wọn àti ọ̀gá sọ ní. Ẹ̀dá ìjì ni ó. Wọ́n jọ ń ṣe rẹ́kọ́ọ̀dù ni. Òun ló ta ìkìlọ̀ fọmọdé Kazeem yẹn. Ẹ̀rú àgbáyé pé kí Sọ́ọ̀nù máa lọ rò pé kọ́ọ̀dà Sọ́ọ̀nù máa lọ rò wípé ó fẹ́ fi lè ṣe rẹ́và. Wá ní àṣìnà lọ bá Sọ́ọ̀nù Adé ní Bánúsọ Hotel. Ó sọ nǹkan tó fẹ́ ṣe fún. Tó bá ti fún ẹ ní blessing kì í ṣe bẹ̀rẹ̀ ni. Ẹ̀jẹ̀ bọ̀ ọmọdé ìlè sùn. Màá máa lọ yọ instrument yẹn wò ni. Bá jáde instrument mi ti dé kí ni kankan.
1: Ẹ ti sọ fáwọn èèyàn.
0: Mo dẹ̀ di ọ́fíìsì ọ̀gá níjọ ní 7 ti ṣì. Wọ́n ṣì ní gọ̀gbìn náà. Bánúsọ èyí. Lọ́wọ́ tí ń pè mọ́ a lọ́bẹ̀. Ọ̀gá dé nìkan bíi 2 wọ́n sọ. Àwọn èèyàn tó fẹ́ rí wọn ní ọ̀gá sẹ́yìn. Àwọn èèyàn tó fẹ́ rí wọn oníkàlùkù. Wọ́n sùn sórí ìjọkọ̀ ni mo tún jí. lati mo aji mo aji loju mi godu ko ta to tevuru
2: ah loru
0: yes secretary yen wa so nbe se mi ni ma lo lemi ni owo e gbo da ma fe re ni kokon mo lemi ah mo ni te lo ta wo pe ti mo ko ni bayi o wa gbo o wa ni ki eyin wo yen pariwo nbe yen mo ko jawo ni mi ba do ba le ah si no ma de tun le pele o ah o wa ni mu wa mi lata o sa ah abinu ba wo se ma po lo office mi ni emi go mi ti fi o so nbi ki lo se ne ah ba de to ba le Mr. Kazim no ni ki mo ba yin pe nkan te ba so o ni final o ti fun ni suspension le ya de tun ni Mr. Kazim de ti ra instrument ati boss fun o wa ni ki wa fun sopoke endorsement ọgbà wa ni ṣé Mr. Kazim wọn ni àbí mi wá jẹṣẹ tó wọn àwọn ọmọ sọ pé bẹẹ bá lọwọ sí àwọn àwọn oníṣẹ ọmọ fún mi ọgbà tó ń wá sọ fún mi pé ṣé mo rí àwọn alọ́wọ́sí ẹ̀gbọ́n condition níbi tí du àwọn alọ́wọ́sí yẹ mo ti ta wọn ní òun sòrò ẹ̀gbọ́n condition that condition is ṣọmọ ọmọ kìíní shade wọn máa fi ń dress a table office wọn máa fi ń já lẹ́tà wọn máa fa sọọdù lọtàn ọmọ afa sọọdù sí ọmọ afi jáde tààrẹ ọba ní kíni mo ní ìdá ni o ìdá kí ni wọn máa fi ṣe inú wọn máa fi ń gé nǹkan àbí kan fi gé èèyàn ṣé o mọ̀ pé láàrin èyí àti ẹ̀ o mọ̀ pé guitarist ni mi o dẹ̀ mọ̀ pé bàbá guitarist ni wọ́n lọ ìwọ̀n tí wọ́n ṣe guitarist nìkan o ìwọ̀n tí wọ́n máa ṣe acrobatic pẹ̀lú guitar ti ẹ̀ ṣé tí èmi pẹ̀lú ẹ̀dá bá pàdé tó wá ṣe acrobatic yẹn ṣé tí n bá fi tí máa ní kò dúró tó bá dúró ṣé mo lè fi dà igi ẹ lọ́wọ́ mo lókè sà kò dúró sà wọ́n ní nǹkan tí kì í sọ fún Kazim yẹn.
1: kí ẹ ṣe sọ àwọn nǹkan tẹ sọ yìí.
0: yes.
1: mi ò rò pé sọ kí ni ìrírí inú rẹ àbí.
0: mo tọ́ bá sọ kì í ṣe ìjà nínú ẹlẹ́rùn ara ni wọ́n. Wọ́n ní ọ̀nà fún ọ̀nà ọ̀hún. Àwọn náà protecting ara wọn ni. Sentiment kan kàn sí bẹ́ẹ̀. Sentiment kan kàn sí bẹ́ẹ̀. Mo ṣe gbé ara yẹn bá Adékunle. Sọ fún Dàrẹ́tọ̀ Kazim yẹn. O ti dé kí ló rí? Ṣó gbà? Mo ní ọgbà o. O bá bú mi ṣe congratulation mo ní ìbọn tí wọ́n ní ṣé tí n bá ti fẹ́ ṣe ju àwọn lọ táwọn bá gé ọwọ́ mi. Wọ́n bá ní fọwọ́ lílọ.
1: Sọ yóò mọ mí nìyí.
0: Mí mo mí yìí. Ìbá má sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ó bá ti rephrase ẹ̀. Máa ra ni kí ló jẹun kí lọ sùn. Láti ìdíjọ́ kejì ló bá jẹ ẹgbẹ́ ṣínà. Mo pọ̀ rẹ̀ náà bí ẹnu gan kò dẹ̀ sẹ́ńtò máa ṣe lóòótọ́ tí ó nígbẹ́ mi. Ní èyí ní ìdá báńdì lẹ fẹ́ni sí. Màá fẹ́ kó padà sọ́dọ̀ Chris Adékunle.
1: Mo were disappointed God.

0: mọ́tò dalẹ̀ ilé ayé yẹn yẹn ọ̀rẹ́ sọ fún ọ̀rẹ́ ẹ̀kọ́ tó lọ nígbà tí ẹ ń pàdé mi ní kóòtù tó ní àbí ọ̀rẹ́ ẹ̀dẹ̀ sọ fún ọ̀rẹ́ ẹ̀kọ́ tó lọ mọ́.
1: Now àwọn èèyàn we believe pé time ti ẹ kúrò ní ọdọ Emola Kazeem wọn máa ń sọ̀rọ̀ kan pé Ṣẹ́gun lọ sí àwọn ní hospitals lọlẹ̀ kí ni àwọn nǹkan tó ju ń rí gan ní àárín period yẹn kí n sọ wípé between 1979 and 1988 ṣé time ẹlẹ́ni mọ́tò yìí kí ni àwọn nǹkan tó ju ń rí ní time ilé jó gbogbo ẹ̀ náà lẹ́ fi kọrin.
0: Ìgbọ́n ló ń gbé ẹni bá máa da ìgbọ́n tó yẹ kó dí ẹ̀ rí òun ojú mi rí kò sí ìgbọ́n tó ṣẹlẹ̀ sí ibi tó ṣẹlẹ̀ sí yàrá.
1: Àwọn mọ́tò kí ló ṣẹlẹ̀ sáwọn mọ́tò yìí máa
0: ẹ̀. Mo l'accident.
1: Mọ́tò mi lò.
0: Ó pọ̀ o.
1: Láàrin.
0: Láàrin 18 months. Mo mọ́tò mi mẹ́sàn.
1: Mọ́tò mẹ́sàn láàrin 18 months.
0: Nítorí ẹ̀ nìyí mi ò fọwọ́ mi kàn steering.
1: Ok, kì í drive mọ́.
0: Máa ń sá kò dẹ̀ sígbà tí mi kì í jáde. And don't forget pé mo sọ láti yẹ̀ wí pé ọmọ kérúbù àti àtẹ̀lẹ́. Olùmọ̀lájọ́ ọ̀nà owó kó wípé lajú ilẹ̀ kí n kò mọ́ṣọ àwọn ọmọ ẹ̀ lánàá.
1: Mọ́tò tẹ kọ́kọ́ lò ta ló gbé fún yín.
0: Mọ́tò tí mo kọ́kọ́ lò wọ́n ti ń fún mi ní mọ́tò mọ́tò tí mo kọ́kọ́ fowó ara mi rà. Bùzọ̀ ajínú kí ló pè náà.
1: Ṣé B2?
0: B2.
1: Ẹ kọ́kọ́ ra.
0: A 15.
1: Ok.
0: So, èmi wọ́n kọ́ ra. But wọ́n ti fún mi ní mọ́tò before then.
1: Ṣé MK Abiola fún yín mọ́tò rí?
0: No.
1: Ọba Tẹ́jú Oṣóńkọ.
0: Ó fún mi mọ́tò.
1: Ní àrán period tí mo sọ yá.
0: Yes. Bàbá mi fún mi ní mọ́tò. Chief NKO, ó lọ́ mi di ọmọ ni. Ìfẹ́ mi ni. You see, ó mọ ọmọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí kí ló fẹ́. Mo sọ ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ ìwé ẹ̀kọ́ mọ́ ni. Àwọn átísítì wọ ọmọ nǹkan tó ló entain to be a successful artist. Number one, you must be extremely honest. Number two, you must humble to the core. Humility is the key to success. So if you are not too far, you go around the world, you go around the world, you go around the world, you go around the world, you go around the world, you go around the world, you go around the world, everybody love me.
1: Mo gbọ́ pé ọba Tẹ́jú Oṣó fún yín lérí sóòótọ́ ni.
0: Wọ́n ní máa wà nínú wíìlì àwọn.
1: Ok, wọ́n sọ bẹ́ẹ̀. Ṣé ilé Lábẹ́òkúta?
0: Ilé tí bàbá mi, ọmọ ọba Ejíọ́rù bàbá mi, Prince Ibarra. So, gbogbo àwọn family problem jẹ́ àwọn oṣù sára síkò.
1: The Prince ni.
0: Èmi kọ́ ni mo ń jẹ́ Peter. Ṣíọ́nì ni ilé.
1: All right, now ẹja wa lọ sí part 1 ni gbogbo ìgbà ti sọ yẹn.
0: Wa.
1: Kò sí ìgbà láti bẹ̀rẹ̀. Ẹyin kò sí.
0: Mú yẹ gbàdá wá yóò mi.
1: Now, ní 19. Yí àwọn ẹlẹ́bẹ̀rẹ̀ sí ní lẹ́ni ẹ̀dí àfọ́jújù fast tempo. Ṣé ọ̀gọ́ kọ fast tempo kẹ́ tó bẹ̀ fi ní ẹ̀dí ẹ̀ ní
0: gbogbo àìsàn? Mo ti lè ti pẹ́ ń bá mi bọ̀ ìṣẹ́gun àléwà.
1: Ok.
0: Ó pẹ̀lú ìjà wa.
1: Ok.
0: Ṣé ọdún ṣe fẹ̀ka máa bẹ̀rẹ̀ ìbí sọ̀rọ̀ ní àgbègbè? Ìgbọ́n wa sọ pé èyí tá a wà ní ọ́ndà ṣáájú àwọn ẹlòmíràn. Máa gbẹ̀gbà ẹ fẹ́ fẹ́ láti ni mo lọ sọ pé mo fẹ́ máa pọ̀ yín ló ní. You want to sing? Sing now. Anybody can sing. So far you can find

0: Sola fẹ́ni tó mọ̀ ẹ́. Gbogbo rántí rántí tó wà lẹ̀ àfojúju ló dálẹ̀. Everybody wants to pick tí wọ́n ń bẹ̀.
1: Mímúra ni.
0: And creator ọkọ̀ ọkọ̀ fi wọ́n nà mí ni ọlọ́run ni creator. Emi kekere.

0: Johnny Boni Baba wa o lojo jamba moto live let's
1: go ni won ni bo ni won o ti won ni won gbe so so ero lai da ah se mi nkan ni le ma ju gbo to sele se do
0: ba ga ni yin lojo ma bi ni parent
1: ile ti mo rent gbo be to ma da e do ma da happy price without choice kunkun wa ti mo ah je ki so fun e o sori gbogbo awon ore bi omo iya awon bi fe mo tejo la sejo awon lowo alaji ani ko dangote laarin teju oso tunde folawuyi o gbogbo won awon kekutando awon edi otudeko gbogbo won yen àwọn wáyé òtúbánjọ wálé tó ń fò lókè gbogbo yẹn ní ìlè dárúgbò wọn tán àwọn gbogbo yẹn ṣùnà
0: bílé mọ wọn dùn
1: àwọn bílé mọ wọn dùn àwọn gbogbo àwọn gbogbo àwọn ní ètí wọn tí ti sẹmà ọrẹ mi ni ọrẹ mi ni ọrẹ jẹ pọlítíṣà kì máa ọrẹ mi ọmọ ọgá mi ni gbẹmọlá adélékè.
0: Tẹ́jọ́ wà ti pẹ́.
1: Yes, àtijọ́ wà ti pẹ́ kékeré láti wà kéré bá sí àfihàn náà ni wá. Àwọn náà ń jẹ́ ṣíná, àwọn tó ń jẹ́ ṣíná nìyẹn ló fi di pé nígbà tí mo bí pẹ̀lú afọ́jújú tó pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa máa jó ni.
0: So tell me about the creative style, o gbọ́dọ̀ bá dance.
1: Oh, yeah, of course. Mọ́jọ́ ti máa ló bá ẹ̀ ṣìnà máa ní àná máa ń pè. Ní ìfàgbọ́sọ wọ́n ṣìnà máa ní àná. Àwọn ọmọ tó dúró tì mí ní ẹ̀ tí mi yẹ̀ lùgbà gbé for life. Báyọ̀ ti jẹ́ ìwàdí sí yìí. Ṣẹ́gun owó lọ́wọ́ ṣìyàwó ọmọ ní on the 30th of December. Ìlú sí ní dead life. Mọ́ pé di yẹ èyí náà máa pè. Ayé ẹ̀rọ ni pé ìgbà tó wọ́n ní ilé ìyá máa wọ pé ṣé yóò tá à ń sọ ṣóòlù lórí ìgbé ìmúlẹ̀ ìyàṣẹ́gun rẹ̀ lẹ́nu.
0: Àwọ̀ mi ò explanation mi ò.
1: Gbogbo so because ẹ̀rọ ọlọ́run bà mí gbogbo tó bá ti pinnu lọ́kàn rẹ̀ láti ṣe òṣèlú tó lè dá dúró ìyẹn ni conscience tí mi ṣe kí n jà tí mi ṣe kí n lè ṣèyàn ni ẹ kìí kan tó discover pa mi ni pé ṣé o mọ ẹgbẹ́ ẹgbẹ́ ń bá sọ yìí ẹ I'm a very very shy person tí wọ́n mú sí lubiasis very very shy kò tó wá di pé I'm being educated.
0: So gbogbo dark shades ti máa ń.
1: Yes, àti kọ́kọ́ ṣori for the first 30 minutes. Ojú ọkọ ọmọ àti ẹ.
0: Ẹ̀kọ́ mo béèrè lẹ́ẹ̀kan mo nígbà tí a bá gbé gìtà lọ́dọ̀ Adékúnlé tẹ gbé sójú òtì yìí ṣe é máa fi o.
1: But sori ìgbà tí mi sí ọlọ́run ni omo yẹ àti pé determination mo wà focus nítorí wọn kan ni mo ṣe rí wọn sí mo ṣe jáde lé. Mi gbọ́dọ̀ padà rọ sí èmi tẹ́ tí.
0: But our parents in one way, one show our life but he is blue.
1: Of course. Mo sọ fún ẹ, mo ní price tí mo pè for stardom kò tí sí orí tó pè ẹ. Ìyá mi nítorí tóbi ìyá mi ṣe kú.
0: How?
1: Reason ni pé wọ́n fẹ́ dá magazine kan lẹ̀ wọ́n dẹ̀ wá story to matter at all cost. The name of the magazine is Today Choice. Today's Choice. Yeah. Now, I think they went to a doctor. That's the interview Baba Egbon mi obirin.
0: Okay. Tension le
1: ko. Yes. Titas ni en lo nje.
0: Okay.
1: Baba to mi, Titas lo nje. Mo ni ni gbe omo ti e wa fun baba mi to ni. Ẹnu ẹ̀mí ìlọ bàbá ní bàbá pé bàbá báwo ni ṣìyàn ṣe jẹ́ sí i ṣé ẹ̀rọ kó sọ pé ọmọ kiri wa oni ni eni ti e be baba e lo toju omo to o ti do moto mu na niye capsule yen yen o ti do moto yen yen ni pe she not another father claim she the business now only yamika be a mother is in Israel ya e wa lo tan se se sase wo mo ni to ma bi mo kon ti baba meji ma claim e ohun didi mother in Israel to se bayi o de slump 6 months after the coup so
0: boy no ngba yin
1: me lo ni wo lo raye o me lo ni wo lo raye yin
0: eyin no ngba yin eyin no binu soro yen now been because you know life can come e ba mi fe pe fun baba gbomo gbomo
1: nigba ti emi o ti gbo from the side
0: o pe ke to gbo lati side
1: yes so pe
0: e tete anyway we promise share we won tell you about so mi o ni fi kun the caption ti ma fi gbe gan mi ni gbe caption e bi o se we ente mi
1: to ba ti e ti se ẹjọ́ mi ń bọ́ o
0: no àwọn ṣerú ẹ̀
1: sórí èmi ò tán sórí tèmi kò lè tán
0: kò lè tán àwọn tẹ̀ ń ṣerú ẹ̀ àwọn ṣerú ẹ̀ àwa tún fi ìbẹ̀rù ọlọ́run kún
1: àdá fún ẹ̀
0: ìbẹ̀rù
1: wà ní
0: pé ṣe ọ̀ tó wí káwọn èèyàn lè ka ìwé àbí kán lè wò káwa kọ caption because ẹ wo ń sìn caption yẹn ló pa màmá ẹ
1: bẹ́ẹ̀ni
0: tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀
1: sí gbẹ́lẹ́ mọ́mọ́dù kìnní kan bá àwọn journalist jẹ máa tó bá ṣẹ̀wọ̀n àfọ̀jẹ bó yẹ kó o dọ́dọ̀ wọn lágbo kan tó dọ́dọ̀ ní 2 o'clock àfọ̀jẹ nílẹ̀ wọn bẹ̀rẹ̀ wípé àfọ̀yọ̀jẹ kílákílá mi dà sanda la fi rìn káàkiri sí mọ́ ẹ jẹ́ kí wọ́n máa tún bẹ̀rẹ̀ ṣe bí délé ṣe television yẹn ovation délé ó lọ ya àwọn ya bíútì ní ẹ a gbé ẹ a celebrate ẹ a ṣe àwọn ẹgbẹ́ ṣe nǹkan orí ẹ fún ṣé wọn yóò ní sọ pé èmi náà ṣe nǹkan dáadáa fún ẹ journal picture journal ní ovation èmi ti ṣe sílẹ̀ peters magazine ti máa play fún ẹ
0: mori
1: ti máa play fún ẹ ẹ máa yà gbogbo fọ́tò yẹn gbogbo ya ma dẹ̀ fi sí ní the next edition fẹ́ ní olúfẹ́mi ọ̀gbẹ́dọ̀ láyì tí ò ní kú tó máa dàgbàdàgbàdàgbàdàgbàdàgbà òun ló ń tẹ magazine yẹn jáde fún wọn gbà ẹ.
0: ṣé ara ìfọ́jẹ ní students recover ni because àwọn ọ̀rẹ́ yín làwọn tó wà ń bẹ̀
1: look let me tell you ọ̀rọ̀ jẹ́rẹ́ sorry jẹ́rẹ́ lẹ́yìn ọ̀rọ̀ wà ọ̀tá pọ̀ kò sí jọ́nálìsì kò tó máa rí.

0: Baba loses news. The man they keep on talking about it. Come on, so look by more on you that.
1: Yeah.
0: So.
1: And I hear you see me. You be able to ring.
0: What's on your name? You be able to ring.
1: Gbọdọ tun forin si
0: bẹẹ
1: ko n se bi ko kan ma da oro le
0: bẹẹ
1: awon te fi ma won olorin yen ni national stadium no national theater nigba ti KSA ti won show welcome back concert awon kan ma argue wi pe e fe ja gita gba lorun KSA
0: national theater
1: national
0: theater
1: se eyin na ti gbori mo ere abi
0: mi gbo fashion ti
1: okay
0: ko lo gbo ba mi fori ji ẹgbọ́n mi Raymond Dọ́pẹ́sì ẹgbọ́n mi Fọláwòrò àtàwọn ọ̀rẹ́ wọn VIP wọn fi mi sí VIP làwọn náà wà wọ́n jẹ́ sọ fún mi ṣínà ó bẹ lọ pé ó méjì fún
1: king
0: mo jẹ jìdí látòkè ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀balẹ̀ fún ọ̀gá wọ́n jẹ́ gbọ́ gítà sí mi náà.
1: Àwọn náà bọ̀ fún àwọn.
0: Kini ki se se ki n da pada fun wọn.
1: Ọ̀sọ̀ ẹ̀dẹ̀ pé omi jẹ́ ní King may you reign forever.
0: So you know kasa ma dupe.
1: Mo ti fẹ́ yàn náà yín sẹ́yìn.
0: Because let me tell you criteria tó ń gbogbo criteria tó ń judge artist. To be successful, to be one of the people that people loves. I've paid my dues. Mo ò mú wa sọ lọ́nà wọn pẹ̀lú náà rẹ̀. Torí ẹ̀ mọ̀ ẹ sọ kọ́ nítorí ẹ̀ mọ̀ ṣe kọ́ rí. My friend o, forgive me. If I offend you, forgive me. I may be your best friend tomorrow. You may be mine tomorrow. Wetin we dey fight for? God bless us.
1: But only any meaning to.
0: Yeah. Kí la fẹ́ jà fún? Ojú ọ̀run gbẹ̀yẹ fò láì fara kúnra. Bẹ́ẹ̀ lèmi tẹ̀mí mọ́ tí ẹ̀mí lèmi tiẹ̀ mọ́ tẹ̀mí. So kí la bára wa jà fún? Báwo wọ̀ ga wa? Mo ti pàdé ọ̀gá sọ̀rọ̀ nínú plẹ́ẹ̀nì ìjọba nínú plẹ́ẹ̀nì.
1: Ẹ fi dọ̀bá lẹ̀ sí.
0: Mo dọ̀bá lẹ̀ tọ̀pátápátá ni. Bàbá mi ò gbé gẹ́gẹ́ ní ìtì ìfiwọ́n ṣe láti bí síbẹ̀. So ọ̀rẹ́ dání ò tó pọ́.
1: Ẹni
0: abínibí dání nínú ilé mi a ṣe sọ̀rọ̀ yìí inú ilé tèmi lọ́gbọ̀n ọ̀tá wà gbogbo ọ̀tá ni tó yìí pé rẹ̀ lọ́ta èmi ò bẹ̀rí lọ́ta nínú ilé tèmi gbogbo sèyìn kan á ṣẹ̀ níta ma wá nínú ìbàjá àbí ó sọ̀rọ̀ ni wá ń da lóhùn. Mo ti sin Ọlọ́run jù lọ.
1: Láàrin àwọn tẹjọ ṣiṣẹ́ àwọn tẹ employ at one point or the other ma ti jagbe mọ ra yin
0: ṣori ijagbe yen òun ló jẹ́ káwọn di nǹkan táwọn dá lónìí òun ló jẹ́ kí mo di nǹkan tí mo dá lónìí ìṣẹ̀lẹ̀ ìjágbe kí wọ́n ṣe dáadáa kí nígbà tí wọ́n ṣe dáadáa làwọn èèyàn mọ̀ wọ́n àbí tí ń bá jágbe yẹn wọn ò ní ṣe dáadáa wọn ò dẹ̀ ní mọ̀ wọ́n.
1: Bó ṣe disciplinary ni.
0: Ah, no really, but when it comes to music. mo single continue mo pa so emi mo fe ko emi mo ni idea ni mo la jam olorun lo fun mi and like I said me je believe lo fun mi mo ko believe o fun mi she messenger na because tani ni
1: but so the time that you are provoked to be pe ego physical can you anybody re
0: the only time ti mo le so ko mo go physical pelu eyan ki de se physical pe come come my friend won se be yen but temi le pe physical ni ko jiyan
1: se pelu linearly abi someone else
0: ali wo mo so
1: drum to make name lati through drums
0: no you see orin ni ati ali o tabi oro baba atomo mo ali o ki lu iru drums to lu mo train ali ma ni mo drums to lu because nkan to gba pattern afojuju nìyẹn ìlù tí mo bẹ̀ ra fún nkan to le gbe jáde òun ni mo ra fún but ohun tó ti ṣẹlẹ̀ sí èmi náà lẹ́yìn adébí nígbà tí mo ṣọmọ ọ̀dọ́ ni tọ́gà wa omi ọwọ́ ẹ̀ tó bínú tó dàlú mi mi ò ní kí wá lọ́gà wa ọ̀tá mi ṣe bí kò bá dá ló fi ló já ló tí ò bá dẹ́ mi yẹn kí bẹ́ẹ̀ wọ́n tó sọ mo lè má di Shina Peters so if there is any thing between me and Ali ọlọ́run orímọ́ládé tí mo sì ń gbọ́ ìtara pé kò bá dá fún mi fine ṣé òun bá wá rí bẹ́ẹ̀ tó bá rí pé bóun ṣe rí pé ìgbẹ̀rún òun wà fisika ìyẹn ibikíbi tó bá wà mímọ́ tó wà sí ọ́n mímọ́ tó wà ibikíbi tó bá wà kí ẹlẹ́dàá mi kò jọ mo tọrọ àforíjì kò dáríjì mi.
1: Now records ní ìgbà tí mo calculate yẹn tí gbogbo ẹjọ́ yẹ kó jẹ́ bíi either 16 or 18 gbogbo ẹ̀ ni mo dẹ̀ ní ìwọ̀n bí ẹ ní ètí àfi tí ẹ bá release bí ẹ record tẹ release ló kù because mo sọ fún yín pé ẹ ṣàjẹ́ filẹ̀ lára àwọn tó jẹ́ fans yín but tí máa ń sọ bí mo ṣe fẹ́ràn music yín àtàyìn nǹkan tó máa fẹ́ máa adàbí flattery tí tó ẹ̀mí ṣe ní sọ púpọ̀ but gbogbo yín gbogbo àwọn iṣẹ́ yín tí lórí date ẹ ni mo kọ́lẹ̀ ṣó ní tẹ bá fẹ́ ṣe record ṣe máa invite àwọn èèyàn pé kí wọ́n mú orin wá because mo gbọ́ story kan mo dẹ̀ fẹ́ kẹ́ confirm àbí deny ẹ̀ eléyìí mi ò sọ fún yín tẹ́lẹ̀ wọ́n sọ wípé gba ìkújọ́ rẹ̀ ṣe record kan mi ìran ti yé àyàn mọ́ bí 82 or after 82 pé nínú record yẹn kí wọ́n kọ bìkọ́ńbẹ̀ tó ń kọ ẹ̀yin baby ipe out of excitement wọ́n wá lọ sí ilé ọtí mọtí bóyá wọ́n yọ tape yẹn lára wọn bóyá wọ́n sọnù wọ́n wá sọ pé captain Ogunlade ló mú tape yẹn wá bá yín pé nínú orin yẹn ni ẹ̀yin baby wà mo fẹ́ kẹ́ ẹ́ dá deny ọ̀kẹ́ sọ ọ̀gọ́tí.
0: Ó ní christian náà ti wà sí mi lọ bí angel rẹ ti ń wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra. Ìwọ Ọlọ́run ti máa rí tẹ́pù kankan sójú bàbá Ògúnládé ó ti dèrò ọ̀run ẹlẹ́dẹ̀ a máa jà ó ní pẹ̀lú ẹ̀ a sọ̀rọ̀ tẹ́pù o hand over tẹ́pù fún mi àti ẹ̀sọ̀rọ̀ ipò orin ju pé ká máa ṣe fàájì lọ. Eyín ò dẹ̀ believe pé Dayo lè sọ bẹ́ẹ̀.
1: Dayo kọ́ ló sọ.
0: Good. So tí Dayo bá ti sọ yẹn, ẹni tó sọ yẹn, ó kàn wá rí sọ ọ̀rọ̀ tó sọ ni. Èmi ni mo lórin.
1: Gbogbo orin ẹ̀yin ni composer.
0: Pátápátá, I don't feel well now. Edith, composer di 50 ti wá sí ọ̀rọ̀ mi ti máa lọ ní.
1: Sọ fẹ́ compose.
0: Yes. You know why you cannot compose for me? You know why? Kì sí gbogbo ya mo dá mi lójú débẹ̀. Nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí mi rí mi ò mi fi kọ orin mi kọ́ ló ṣẹlẹ̀ sí. Mi ìgbà ìfẹ́ káwọn followers mi kan kún kì í ṣe fún wọn. So gbogbo orin tí mo ń kọ pátápátá èmi ló. Personal experience tó fẹ́ gbọ́ ohun tó ti ṣẹlẹ̀ sí mi rí mi. Ọmọ ènìyàn lọ ṣọ́ra o.
1: Experience yín ni.
0: Mo ti gbà tí mi jẹ́ ìwọ̀n kan wọ́n bá káṣẹ́ tó wà lọ́pọ̀ wá bá fi gbà máa fi gbọ́mọgbé mékìnní kan gbà tí ó lẹ̀ sí mọ́. Gbígbẹ̀ tí bẹ́ẹ̀ ọ̀n gbá lẹ́kùn mọ́ wa lójú ni pé má dé bímọ kò sí mọ́ nìyẹn. Ọmọge tó ti mọ ẹ tẹ́lẹ̀ mo lólùfẹ́ wọn ni wàá bẹ ní yẹyẹ lọ́wọ́ ọmọ tí ò bá ti sí mọ́. Ìfá oníyẹ́bù mo kọ́ ọ̀tọ̀ ẹni oníyẹ́ sì jọ síbi wípé kí làwọn ti ṣe yí sí o. Ọ̀rẹ́ dá ní gbogbo pọ́n ẹni abínibí ṣe lẹ́yìn ní ẹni o kí làwọn ti ṣe yí sí o. Gbogbo ọmọ tó ṣẹlẹ̀ sí mi kò tí ẹ̀ ní ìró.
1: Now personal experience yín mo rí pé pẹ̀lú trend àwọn orin yín mo rí pé bẹ́ẹ̀ ló ṣe lọ lóòótọ́. Kí ló rẹ̀ tẹ́ fi kọ ẹni ìṣubú mi àkọ́kọ́ o wọ́n lọ́mọdé ló ń ṣe mí ìṣubú mi ẹ̀kejì. Wọ́n ní Ṣínà Peter àkàbà ẹgbẹ́ kí ni àkàbà ẹgbẹ́ ìyá ẹ̀ ló.
0: Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ ìyá ẹ̀ ló ń bá sùn.
1: Ok. Ìṣubú ẹ̀kẹta ariwo.
0: Ariwo gbòde.
1: Wọlé ariwo gbòde.
0: Ìjàmbá mọ́tò lóríṣiríṣi. Ìdíje ní ọ̀tẹ̀ yìí.
1: Ẹni
0: ẹni máa fanú gbọ́lẹ̀ olúwa òní fi ṣe. Torí bàbá àti ìyá mi pín ìtàn fún mi pé àwọn ògbèrò ibi sọmọlọ́mọ o. Bó ṣe ń dán fẹ́yìn ọ̀dọ́ ó di dandan pọ́dọ́ fún mi títí dọjọ́ àárẹ̀ dramatica ẹ̀rọ soonest recovery. Ẹni máa fanú gbọ́lẹ̀ olúwa òní fi ṣe soonest recovery yẹn olúfa. So
1: na only another song miran ti inu album te ti kan yẹn bia truth ni nipa baba olowo to ra le o ti n gbẹlẹ lọ o wa abandon le yen ọmọ kekere kan wa debe o ni ẹta le yi fun mi o gbẹlẹ laarin oṣu melo kan o ti kan kan kile ero nibi yen.
0: Bàbá mi ló sọ ìtàn yẹn fún mi. Me and my father we are too close.
1: Too close.
0: Tó bá mo gbé àti ẹ̀tí bá mo tèmi àwọn ẹ̀rọ a máa jẹyọ. Bàbá mi ló sọ ìtàn ìjálọ àtòmíràn. Ó ní ṣó mọ̀ pé ìwọ tìyẹ ó kàn bìlífì pé bí ayé ṣe rí nìyẹn ní ayé ògbẹ yẹn ó lè predict ìwọ tó fẹsẹ̀ lẹ̀. Ó dàgé kí n sọ̀tọ̀ kan fún ẹ. Ìjà lọ àtòmíràn ta lójú mo lọ́mìíràn ẹ. Ṣé o mọ̀ wípé gbomi ọ̀ṣẹ̀ tó rẹ̀ ẹ́ ìjà lọ lè bọ́ ṣòkòtò díẹ̀ tó bá lè pẹ̀lẹ̀ tẹ́tì wọ gbọ̀ngàn tọ́ọ̀sẹ̀ kíákíá ló máa bọ̀ olèmi sọ àwa ti gba àgbéjà lọ ò lè wọ́ṣọ gbòtò fómi hàn o ṣùgbọ́n ìjà lọ ò lè bọ́ ṣòkòtò kí a mọ́sá wéré wéré nídìí omi ọ.
1: sọkò ń ṣe pé fúnrin ilẹ̀ yẹn fi báyàn kankan wí.
0: ìtọ́ni ọ̀sán bàbá mi ló sọ̀tọ̀ ẹ̀ fún ilé sọ́dọ̀.
1: Na Clayton wà ní record for a very long time.
0: Yeah. Question yẹn gbọ̀ngàn mo dúró dé pé Sorika wọ studio ká ṣe record kò jáde kọ́ ló mátà.
1: Ẹ mọ agree pé kò ń ṣọ́ ló mátà because ẹ ṣe iṣẹ́ kan fáwọn Kenny's music ẹ remix Ace.
0: Ṣé o mọ̀ wípé tí kì bá ṣe ọlá ọlọ́run remix yẹn? Kò bá bá ìsìn ọmọ jẹ.
1: Mo ní fìpé kò sí need fún rárá ìgbà tí mo gbọ́ mọ́ òpè àtúnyẹ.
0: That's it. Ṣé rí onílù tó bá dé stage kan. Ọ̀rọ̀ wọn ni wọ́n pé ṣé báyìí ṣé tẹ̀hún. Ẹni tó ń bí yẹn tó dẹ̀ ní bàtà ẹ̀. Àfẹ́ni wrong advice kò bá lè ṣubú. So to me, I learn my lesson in a very hard way. Kowise, so artist not for me, to the boast of evergreen, eh? Nigeria, show Kowise.
1: Kowise.
0: So, if you are o fẹ́ kún fún nílẹ̀ kí o máa ṣe yùgbà gbẹ́gbẹ́ wọ́n láti lépa bọ́ ṣe máa borúkọ yẹn jẹ́ wọ́n láti lépa bọ́ ṣe máa fi ẹnu pàtọ̀ tàbí jẹ́ yẹ́sì ọlọ́mà ní ìbínú sí wọn kọ́lọ́run ṣàmà ti gbà fún wọn ni. Mo ṣe ṣinomania, mo ṣe dancing time, mo ṣe experience. Ìfáàdé onígbà pàtó ọ̀bà sọ fún mi yẹ kí n gbé lọ sinmi. Àwọn ọ̀tí mo tún wá ṣe tó dùndùndùndù àwọn bíi playmates. Gbẹ̀dì aláàbọ̀ igi owó bẹ́ẹ̀ gbọ̀ wọn ẹ̀. Mo ṣe kó má dàbí pé àwọn tó kù, àwọn tí mo ti ṣe. Wọ́n ti yege wọ́n ti wọnú chart evergreen for life. Tó máa ń play music ni o kì í fìpè àbí ìjẹta ló jáde ló ṣẹ̀ṣẹ̀ jáde o kì í fìlẹ̀.
1: Mo ṣe rí yẹn.
0: So àwọn tí mo wá ṣe o ní tí mo kọ fẹ́ lẹ́kọ̀ọ́ pé láti 1960 láti gbòmìnira àwọn aráàlú ń kígbe ebi pa wa owó òsì ọ̀nà wa ò dá omi wa ò yọ iná ṣe mọ̀nàmọ́ná ìwé ọ̀rọ̀ dédé mọ́ a ò ní fi ara wọn padà. Nàìjíríà kí ló dé 1960 we get independent wetin you dey do abeg search your conscience me I don search my own I know the thing wey I dey do what is your contribution to nation building me I dey play my music to unite Nigeria oya make we work for better Nigeria o. Ìgbò bẹ̀tà fọ́ Nàìjíríà. Ìgbò bẹ̀tà o. Ìsì education dey for rebels make you find solution. Hospital dey for coma make you find solution. Our people dey run o. Dey run to America. Our people dey run o. Dey run to. Tí wọ́n bá lọ dé mi bá lọ tá ló máa kú wo tó máa ṣe o. Son. I pray. Ẹ̀mí gígùn fún mi.
1: Àmì.
0: I pray.
1: Àmì.
0: I pray. I pray.
1: Àmì.
0: Situṣọ̀ tó máa bá rẹ tó ò nílé handle ẹ̀ ò ní débẹ̀ lórúkọ
1: Jésù. Àmì.
0: Èmi yóò wo ìwọ̀n kò yẹ kán gbọ́n mi mọ́ rárá. ẹlòmí ò tiẹ̀ believe pé mo ṣe exist. You don't fẹ́ believe nìyẹn. Ó lè sọ́dọ̀ tọmọ rẹ̀ lọ́wọ́.
1: Wọ́n fi kán relegate ní
0: kọ́ta
1: kọ́ta kí ló ṣe.
0: Yes. But tán bá wá súnmọ́ mi, torí the kind of life tí mo ní. Mo ní dáadáa ní sí ìgbà yẹn lọ.
1: Ẹ wà ókè pẹ̀lú ìgbà tí.
0: I don't take alcohol again.
1: Àwọn ṣeun o.
0: Mi tí àwa yìí ta ti mú.
1: Nínú ọtí.
0: Nínú ọtí àti mo kó tàwa tán. Ní ìrìndọ́mọ̀. Ṣé yẹ? But ó wà nínú gbígbé yìí. Kọ́ máa mọ̀ tí kọ́ máa ṣe kọ́ máa àwọn èèyàn máa yí. Ẹ máa yí. But nítorí ẹ̀yìn kọ́kọ́kọ́ fún àlàáfíà ti ẹ̀gbọ̀ngbọ̀n fún ara ẹni.
1: Tòtò bá kọ̀ tó ń mú kó lè lọ́la.
0: Kí ló bá kí ni ẹ máa sọ? Kí ló kí ni ẹ máa sọ? Diabetes ń kọ́, blood pressure ń kọ́. So tó bá sọ lè fún ẹ ní church pé a máa ṣe báyìí ká máa nítorí ara wa ní kìí ṣe torí Jésù kìí ṣe torí Ọlọ́run. Èmi lọ sí church kan ẹ. Ẹ lọ sí lọ́pọ̀ church yẹn.
1: Love of Christ.
0: Church Reverend Mother Esther Abimbola Ajayi. Tó bá wọ church yẹn, gym ó wà mẹ́. Clinic ó wà mẹ́. Ambulance ó wà mẹ́. Kò sọ pé mo sọ wípé ní torí bá ti gbé
1: Jésù.
0: Kí ọmọ tó yẹ kó wà kó má sí. Ìyá yẹn sọ. So at this age, yes, aṣọ́mọdé ló bá dẹ̀ tó time láti yan. Àpọ̀ kì í ṣe pé kí n má jó. Máa jó tí máa fi kú mi. Kì í ṣe pé kí ọpọlọ mátagìdá tí máa fi kú mi. Wọ́n ti gbogbo yẹn. Ó ní ààyè báyé lọ. Òní gba gbọ́ máa já fara o. Ààyè báyé lọ. Ààyè nìyẹn. When it comes to spiritual, that's another area of me. Tí mi ti ẹ̀ ẹni láti báyìí kò ti sọ. For now. So bí ti bí ṣe ń ṣe ìjọ òun ṣe tí òun mi yẹn wọ́n máa bẹ̀rù pé ó dàbí gbogbo tó wà lẹ́yìn ìmáàlì òun náà àwọn ọ̀dẹ̀ nímọ̀ wípé ẹni ni mo fi ń kọ méje ẹni ni mo fi ń gbàdúrà ara ni mo fi ń gbà wẹ̀ ara ni mo fi ń lọ sórí òkè.
1: Ṣó nígbà tí ẹ̀yin náà tẹ relate pẹ̀lú any younger artist, because nínú àwọn tí ó ń kọrin lóde òní àwọn tó ń kọ Shina Peter style ló pọ̀ jù nítorí pé ẹ ti make it easy fún àwọn èèyàn and wọ́n respect yín no doubt. Èmi náà ti kọ ìgbà tí ayégbà tí èmi náà ń kọrin gbà èmi náà ti kọ Shina Peter style rí because ó rọrùn láti kọ àwọn orin yín make una dance wọn a kọ wọn a jọ ṣúkúṣúkú bi wọn a ṣó nígbà kan tẹ́yìn náà ti pa irú òwe ọjọ́ yẹn rí pé ṣé o lè gbà pé tó bá ti ń gbò débì kan pa nǹkan tẹ bóyá délé taiwo wálé thompson o gbogbo wọ.
0: Báyìí mo respect ẹ̀gọ́ o dẹ̀ mo máa ń like kí ọmọ ṣe ń pa fi kó wà káfẹ́ mi dọ́gba. Gbogbo àwọn tó ń sọ pátápátá. Wọ́n lójọ́ mẹ́ta níbi báyìí.
1: Ìrìn lè.
0: Ta ma ní àfẹ́ kíkọ ní torí pé o ti lè kọ́ ni o ní mọ instrument complete ẹni tó máa kọ́ ẹ wà ẹni tó máa kọ́ ẹ ní keyboard wà ẹni tó máa kọ́ ẹ ní guitar wà ẹni tó máa kọ́ ẹ ní bass wà. Ìrìn lè ni o. Time ta ma jẹ breakfast ó wà. Time ta ma jẹ lunch ó wà. Time ta ma jẹ dinner ó wà. A ní refreshing time ta ma sweet. Pe ara ní new generation.
1: New generation.
0: Roberts ìgbà tí ó ṣùgbọ́n ti yẹ èèyàn kan ṣe nínú wa pé máàlù tó ń ṣe tó ń sọ tó ń ṣe tó ń ṣe fẹ́ wa náà ló ní ilẹ̀ àbó ń lo asiki wa for the close gate rẹ̀.
1: For our inability.
0: Yes. So, mo ti fìfẹ́ hàn wọ́n, mo ti pàdé ní báńjìrí lẹ́yìn stage, ṣé mo kékeré sí kọ́nsá tó ń ṣe Nàìjíríà, náà máa pè ṣínà. Tí èmi wọ́n bá àti two face tó wọ́n bá lóyún sí, wọ́n bá wáyé wọn lára, tí wọ́n ní, ah! O ti máa di try ṣá o, ní ó yá yọ ọ̀gbìn yẹn jẹ́ kí n wò, ah! O ní bàbá ló ń gbé bẹ̀ẹ́. Na jẹ́jẹ́ my parents won't make you become lawyer, na you. She understand, we inspired us. The way you dress the hair. So, it's like, we don't call our law. In your column, I should refrain to me, you must.
1: Although we'll have a show in Tiamoy, Clarence Peters, the celebrated director, Tomaya.
0: Wọ́n máa ń pè kínní kan ní pé nǹkan tí àgbà fi ń jẹ̀kọ́
1: abẹ́wẹ́lúwà
0: má da gbogbo ìṣúra ẹ̀ síta lẹ́ẹ̀kan nù ìgbà kan ń bọ̀ táwọn náà máa ń fọ̀pá rìn agbára olúwa máa dùn táwọn ìṣàìsàn. Ilé ìjẹgbà yẹn mo máa tó pe Clarence pé kó yà wá ṣe fídíò fún un premier lásán tó bá wage tó wọ nǹkan tí mo ti ṣe tó wọ contribution mi pé mo dẹ̀ tún sí ìwà àmójú ó ti di ọ̀nà gúdẹ́ success mo ti tẹ́ lọ́wọ́ ṣíṣe ká sì máa bà lọ́rùn.
1: The last question.
0: Thank you, Jesus. At last.
1: The last question. The question of February, Emma, or Quickie Muru Debe. Simple question.
2: Are they busy to say, oh,
1: I'm not sure. Bẹ́ẹ̀ lè ṣe pàdé ẹni ẹ̀ dẹ́ kí ni contribution ẹni ẹ̀ wá tó jẹ́ kó lè kì ní wéyìí.
0: Mo lè clear anybody contribution ẹ̀ Adolfo Tayo sí mi nígbà yìí ó dàbí ọ̀rọ̀ ẹ̀gbọ́n tàbúrò ẹ̀gbọ́n tó fẹ́ oríire fún àbúrò rẹ̀ ìyẹn ó lè ti dé mi ọ̀ lè fi sọ fún ẹ òun kì í celebrate.
1: Ṣẹni ẹ ṣì wà?
0: Wọ́n ṣì wà.
1: Bọ̀ bẹ́ẹ̀ ṣe hype lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ẹ hype ẹ exaggerate na billion ṣe mú
0: wáyé. Nǹkan tí entertainment wà fún yẹn náà. Entertainment lè ní orí blue kọ̀ọ̀kan ní blue. Ẹ̀rọ ogbó ṣe ń dán Mr. Blue ẹ̀rọ ogbó ṣe wọ́n. Òun láti gimmick òun láti add to it.
1: Because album yẹn ó rí li tí dìsín táwọn yorùbá ṣe gbọ ace jẹ orin kan tí o lè parẹ no ace ni kọkọ àwọn first four tẹ sọ yẹn but èmi wọn sọ fáwọn èèyàn wípé àwọn orin ssp tó dùn ó pọ gan lẹyìn ṣé mr president of
0: ssp mo ní àbí my child mo ní to the glory of god mo ní 121 songs tí mi fi fọkàn rárá
1: bẹẹ ti kọ chicken lọ wúwá ẹ má rẹrin náà mo lè ṣe tí mo ní má lè o.
0: Ṣé o mọ̀ pé orílẹ̀ náà popular ni ìṣe record tán máa máa bínú ẹ mo ní tán máa máa bínú ẹ àwọn kan náà dá ẹ kìí àgẹ̀tà ọ̀dọ́là lágbájá ṣòwò lágbájá ṣubú àbẹ̀dù ṣòwò ó ṣe láwọ. A ṣe ìlànà ó ṣe ìpele àgbà náà ò ní wọ owó rẹ agba na o ni wowo e owo owo apekanopo kudi lowo je lede arusa ego la mowo si lede ibo owo owo apekanuko owo owo apekanuko owo owo apekanuko be be ilo ba
2: ajo
0: owo
1: o se bi tele tele tele
0: a pa la se ndo se nbe mo ti ti I awon ti won ti poju
1: opo
0: opo ju opo gan ah eni gan mo ko ma wa go studio ma se mo si ma fi ni fa won mo ti ba dagba dagba dagba awon yin ko si gba ti o ba mo so lyrically ko ba je yoruba ni ko ba je pidgin english ni ko ba je english ni to ba ti clear tawo yan gbo dada ti ki gbo fe pe gbo fe pe dele ti mo ni dele ni agbagba ti wa ni wa ti mo ron because chori wo ni ye wo fe fi lo si ori octave
1: okay
0: octave don lo yen se ti yen sin okay only the machine for to buy this stage continue on but why me de be more and the what de or an daily shama wule marona verse one ni ba wano bi akida yo o she be voice yo ife la she be voice yo kote ni fe ni so you understand
1: yeah.
0: So and tell your bashora aye se lu bi ojide o aye den se lu pa yo olohun ni je ka ye se lu pa wa
1: amen
0: tori e la se dopo Jesu Kristi mo toma ni won wa ki o go kuwo le ko nuke ti o se re lo se agbo ma won fun ti ma se la ran se meji call me bastard
1: 2 weeks
0: ki se ko wo je ma gbo o ki se ni se ko mo se fe o gbo to ti wa nle ni
1: e ko wo studio
0: ti go wo studio
1: it is of the studio anule
0: yeah
1: to le se album
0: the practice
1: success
0: the practice
1: okay ibi ti ati wa bere ibe yen ko so pe mo ti bere questions ibe la so la ma pari se pe ti dupe le awon yo generally le kan mo wa fe ke gba mi ro awon eyan te mo pe ni mi journey yin ko se awon to nawo fun yin o awon eyan te pe ah igba ti fun apere any record label ah won ba yin gba record label mo mo oruko kan olutade makinde mo te gbo pe eyan teni na ile te to fall out but mo ko pe one will again lo ben after mo yan ben mo ko fe ke appreciate won ke mention won mo ni interest
0: yes adra no la na gba fun mo ti appreciate olowo kan ni Nigeria ibe olowo bo do in fact ka do ka eyan meta aka ti mo se di o labo fun bayi to ni kan so fun ni pe

0: ṣé mo gbàṣẹ lọ́wọ́ òun tó ń bá gbọ́ wọn sùn ni album náà jáde jẹ.
1: Kò jáde.
0: Àwọn kan wà tó bá pè wọ́n ní wọ́n máa ní. Àwọn kan wà Igbo. Àwọn yẹ ká jọ sọ̀ náà, Ìwọ́n ṣòro pé tó bá lọ ìgbọ́ ọ̀rọ̀ èèyàn ní lágbájá tó lọ pè mọ́ tó mọ̀ pé ọ̀tá ni wọ́n. Má lọ sí máa explain.
1: Ẹlòmíì dẹ̀ ṣe nǹkan tó ṣe gan-an codedly tí ò fẹ́ ká anybody mọ̀.
0: Bẹ́ẹ̀ni, kì í tiẹ̀ ṣe ayé that's why o lè rí mi. Bóyá àwọn kan tó wá bẹ̀ ni wọ́n ṣe ni wọ́n post ẹ̀. Lọ sórí post mi. Mi ò lè lọ bí òfin náà kí wọ́n post ẹ̀. Bóyá tí máa ṣe concert. Because nígbà tó sọ fún ìyàwó lẹ́gbẹ́ mo fẹ́ lọ sí èbúté mẹ́ta tó wo social media tó pé UI náà ti ṣe kan sáà ọkọ mi yìí ló ń darúgbó lọ owó tí owó tó kù tí ó fi bí ẹ̀ ní ṣùgbọ́n ti bá ní jẹ́.
1: Létí dàrú.